0: ni wọn ò ní yé búramúramù méjì. Méjì àsúnrí ò sí lọ́jà gbọ́. Ìkànnì tí ó ṣe bíi 32FM sí. Ti wà ní ìdùnnú àtayọ̀. Ọlọ́run! Ó pọ̀! Ó pọ̀! Kókó kẹ̀! Ó pọ̀! 32FM 94.9. À ń fẹ̀ nígbà gbogbo ayé.
1: Undunyumbaleti 32FM lo pebi 94.9 eyin e anferin gba gbogbo agbaye our fears gone.

0: èyàn ọmọdé wọ̀nyí ṣé ẹ ṣetán láti di ẹni olókìkí ńlá.
1: Bẹ́ẹ̀ni Captain Amazing.
0: Nígbà náà kí la ní láti ṣe?
1: A ó máa jẹ Amazing Day Cereal wa.
0: Mi ò gbọ́ yín o.
1: A ó máa jẹ Amazing Day Cereal wa.
0: Bẹ́ẹ̀ni, ṣètọ́jú àwọn ọmọ rẹ pẹ̀lú Golden Penny Amazing Day Cereal tí ó kún fún èròjà aṣaralóore bíi protein, fiber, calcium àti vitamin A. Èmi ni Captain Amazing pẹ̀lú ìrànlọ́wọ́ Golden Penny Amazing Day Cereal. Àwọn ọmọ yóò di olókìkí ńlá tí mú orí wú láwùjọ. Ìyẹn Amazing Amazing Nectars. Golden Penny Amazing Day Cereal. Ṣètọ́jú àwọn ọmọ yìí fún ọjọ́ ọ̀la tí ó dára.
2: Tomato sachets. Oh, Sonio. Mo fẹ́ràn Sonia tomato sachets gan. O rẹ dodo, o ki, o dun. Tí n bá fi sebẹ̀, jollof rice tàbí spaghetti, àwọn rẹ̀ á tó yo. Oúnjẹ mi á dùn sí. Sonia tomato mix ń jẹ́ kí oúnjẹ dùn.

0: There are more reasons to love Golden Penny Pasta, enriched with protein and fiber for you and your loved ones. Golden Penny Pasta. Great taste, good nutrition.
1: Jẹun wọ́nà láti dáàbòbò àmúlò data rẹ. Ìdáàbòbò àmúlò data rẹ wà lórí app rẹ. Yọ àwọn app tí ó wúlò mọ́ kúrò lórí fóònù rẹ. Àti pé púpọ̀ lára àwọn app wọ̀nyí ló ní data safe mode. Mú àtúnṣe ìgbàlódé bá wọn. O tún lè lọ sórí setting kí o yọ auto update kúrò lójú òpó. Ní ìparí, tí àwọn app tí o kò lò mọ́ kí o lè rí data rẹ lò lálòpẹ́, àwọn ìgbésẹ̀ wọ̀nyí lè ṣe ọ́ ní àǹfààní. Fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé, kàn sí ìtàkùn ẹ̀rọ ìléwọ̀ rẹ tàbí ìtàkùn consumer.ncc.gov.ng fún àwọn ọ̀nà tí ó ṣe ọ́ láǹfààní lórí àmúlò data rẹ. Pé àwọn ìgbésẹ̀ wọ̀nyí lónìí kí o lè lo data rẹ lálòpẹ́. Ìkéde ìwà láti ọ̀dọ̀ ẹgbẹ́ àwọn aládàáni tí ó gba ìwé ẹ̀rí lẹ́ka ìbáraẹnisọ̀rọ̀ àti àjọ tó ń rí sí ètò ìbáraẹnisọ̀rọ̀.

0: ìwòye àti èròngbà tó jẹyọ lórí ètò yìí ló jẹ ti ẹni tó sọ̀rọ̀ tí kò sí ní nǹkan kan ṣe pẹ̀lú ìwòye tàbí àgbékalẹ̀ ìkànnì 32 FM 94.9 Ìbàdàn.
1: Ojúmọ̀ òní tún mọ́ ọ̀yẹ̀ àlàáfíà là kedere lójú ọ̀run. Oníṣẹ́ ọwọ́ ń rẹ́rìn músẹ́, oníṣòwò ń fẹyín láàárọ̀ kùtù. Bẹ́ẹ̀ lára oníṣẹ́ ìjọba ń gbá yágiyágí. Torí bá méjì kọ̀, 32 FM ni wọ́n ń gbọ́ 94.9 ọjọ́ ayọ̀ lónìí.
2: 32 FM 94.9 Laughter House orí òkè tètè Premier Mọ́kọ́lá Ìbàdàn.
3: Okiti ọgọ́ ṣe kú gidi wọ fọ́ba Aládé. Ọba Lúgan nìkan ló mọ iyọ̀nà tí kan tọ̀.

káàbọ̀ padà. Lẹ́yìn ìkéde àti ìpolówó ọjà, àì wà lórí ètò ṣẹ́yá o, 32 FM náà ń pè bí o. Laughter House. Òkè téńté Premier Mọ́kọ́lá ńlẹ̀ Ìbàdàn.

ilé iṣẹ́ òun. Ètò ń tẹ̀ ẹ́ síwájú iṣẹ́ yá lápètò 32 FM lẹ́tí ń gbọ́ a. Laughter House òkè téńté premium mọ́kọ́lá ńlẹ̀ Ìbàdàn. Níbẹ̀ láti ń dún kẹ̀ríri ṣé tí ìgbọ́ tọ̀dọ̀ ti yín o. Ànímọ́ tì torí wípé ó ń ronú pé a ṣé tẹ́ni ìbádẹ̀ bọ́ sípò ṣé mi ó dẹ̀ jẹ́ lọ ṣá. Mọ́ tì torí ẹ̀ mọ́ bẹ ẹni títí ń tẹ̀ ẹ́ síwájú àti gajẹ́ o. Ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ní a ti gbé èròǹgbà kúkúrú sọ́kàn. Ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ti gbé èròǹgbà tó kúrú sọ́kàn o. Èyí tí ń bẹ lókan àyà wọn ni wípé a báàlì ìbádẹ̀ ga lẹ́nu iṣẹ́ yìí. Ṣé gbogbo gíga gbogbo wa kọ́ ni Ali ó ti kó sọ́wọ́ báyìí. Gbogbo àwọn nǹkan tó yẹ ká jára wa sí akọ àjára wa tán mọ́. Gbogbo àwọn ibi tó yẹ ká gbéra wa dé akọ àgbéra wa débẹ̀ mọ́. Àní kò sẹ́nu iṣẹ́ tí ò sí. Ọ̀pọ̀lọpọ̀ lẹ́ka ti ọmọ ológun bá ti máa ń gbọ́ ni o. Allegedly ni o mi ò lówó kóòtù o. Allegedly ni o yòwú tó rẹ́rìn wọ́n wọ̀ rí o rẹ́rìn. Allegedly bá ti máa ń gbọ́ wọ́n ní tí ọmọ ogun kan bá ti ń ta bíọ́bíọ́ tí wọ́n ní pé eléyìí eléyìí ó fẹ́ good ju ṣé wọn ní gbọ́n wa dànù sí ẹgbẹ́ kan kọ́yẹ́ pọ́ bẹ̀yìn náà mọ̀ wọ́n ní wọ́n sì ràn lọ bí tí ó lágbá káàdé dànù àjúwọ́ sí bọ́bá tún dé wọn ni ọgbọ́n wo lọ́mọ yìí dá sí kò yóò dì. Bẹ́ẹ̀ náà lọ̀pọ̀lọpọ̀ ga lé iṣẹ́ ibi tí COO tí ó ti bú ordinary staff ni àwọn tó ẹ̀ di department ti staff yẹn ti ń ṣiṣẹ́ ó mọ̀ tì í sí. Mo lè ṣe mistake tó bá tún wá ń ṣe dáadáa tí ó rí pé COO yìn ọ̀gá yìn. A ò pé kí la tún lè ṣe o. Kódà ẹjẹ́ àti síbi ọ̀ràn tí CEO gangan ti rí. Ìbíjí ẹ̀ mú yín ni. Nígbà tí kwérì rẹ̀ bá wá látọ̀dọ̀ chairman ara rẹ̀ ó balẹ̀. Ẹjẹ́ ṣèkéde kápolówó bá a bá lọ tá a padà. À ń tẹ̀.

0: ọ̀rọ̀ ti kúò lóní ti Báyọ̀ ti Aminu nìkan ọ̀rọ̀ kúò lórí ti Aisha àbí Ìdòwú nìkan bó ti wà lókàn àyà Ìdòwú ló ń bẹ lókàn àyà ti Aminu a mọ́ ń rò ni wípé ẹni yìí tó yẹ pé ń lo irú àwa tá à ń ṣe podcast yìí ní ìsìn ẹ̀jẹ̀ ń fi wá sí example hot hot guest àwa la mọ́ ń wá kí tí kéèsì kan bá ń ṣẹlẹ̀ irú kéèsì kan ní ìsìn lẹ́nujọ́ mẹ́ta yìí ó ṣe wọ́n jí àbúrò former minister gbé wọn jábúrò wọn gbé ó ní kan tó ti bẹ̀rẹ̀ sí ní trend online ni wọ́n mú picture kíní plate number kíní àwọn plate number tí wọ́n máa ń ṣe bíi tó máa ń lẹ̀ mọ́ plate number báyìí tó jẹ́ ti barista sínítọ̀ sàràfàdín àlè wọn náà jáde wọn dìbọn kí ẹ gbogbo àwa tá à ń ṣe podcast àbáwo ròyìn ǹkan ń ṣètò òṣèlú bíi peter olásùpọ̀ captain p2 sorry captain p2 wọn ti máa wá bí wọn ti gbé sẹnitọ sàràfàdín àlè báyìí tàbẹ wá sọrọ o torí pé ń táyé fẹ́ wò nìyẹn kálukú a máa target jẹ́mi lọ ìrọ̀ ni o ẹlòmíì nù owó gbé wọn apple sí ẹ kò ní lọ ẹlòmíì ó sì gbé wọn kódò lè jẹ́ lẹ́yìn ọ̀rẹ́ yìn a wá bèrè question yẹn again tó bá wá bèrè question yẹn a wá trigger ọ̀rọ̀ wọ́n á wá sọ̀rọ̀ jáde a wá padà tún jáde a wá lọ burúkú burúkú kí ló ń ṣe gbogbo wà ẹ wà wọn driver yẹn ẹlòmíì àti tètè jí tazoom nídájí a lọ gbé ọkọ ẹ sórí tọ́ọ̀nù a bá wọn kan ń bẹ̀ tẹ́pá wọn ti ẹ̀sùn gáràjì ni ó gbọ́ jẹta mo ti travel mo ti gbérò káyìn wọn yá yìí ti ń complain wọn ní ìdówó a ti lóòdù èrò tó kún báyìí bámúbámúbámú tó ẹ kọ́ lọ a bá start ọkọ̀ tí ò ní problem tẹ́lẹ̀ ẹnẹ ká kàn dé òun ṣe dé ni ó sùn mọ́júmọ́ nílé tó tún yan ra ẹ̀ tíyàwó rẹ̀ jí pé ṣé owó tẹ pa lánàá yẹn trip mẹ́ta ń wo lọ lánàá tí rẹ̀ mí burúkú burúkú ṣé ẹ ní pọwọ́ mi lónìí a bá ní jẹun lónìí àwa rọjú bó ti ń dé tó sì ń dé gáràjì báyìí ni èso mo bọ̀ ń sí ẹ sáré kó ìwọ káwọn èrò ìsinú mọ́tò ìwọ káwọn èrò ìsinú mọ́tò
1: oníṣẹ́ ọwọ́
0: ẹnìkan dẹ̀ jíde ó ti pa èkó ó ti pariwo èkó àwọn èrò ẹyọ kọ̀ọ̀kan ni ó ń dé kódà ẹlòmíì fẹ́ bínú ẹ ṣe rí bẹ́ẹ̀ bá tún dé gáàjì yẹn náà ìyá mi kò tí ì sérò ń bẹ̀ náà torí pé jẹ́ first turn ni ẹ fọkàn balẹ̀ a kún ní ìsìn ó ti sọ̀rọ̀ ajé ṣe gbogbo ẹ̀ àti jẹta ló ti lọ kán yìí ó sún mọ́sálásí tí ń bẹ nínú gáràjì ni ó èmi ni màá kọ́ lóòdù láàárọ̀ ìzẹ́ ọkọ̀ alága gan dé gan kò lóòdù ó wá sẹ́ẹ̀tì gbogbo ẹ̀ sẹ́ẹ̀tì tán ẹ máa wọ ọlọ́run o kó sítáàtì mọ́tò ní ń gbọ́ sàǹdì kan tí ń dún kúrúrá kíní ń dún kíní mọ́kọ̀ ibi ìmọ̀ ń dún lábẹ́ o lè manage eléyìí travel o ó lè bóyá wa o lè kódà tipaipa ló fi dé tó géètì tá a fi wáyé pọ nǹkan tí ó sì tún lọ bàjẹ́ tún lè pọ bóyá kò park our park ẹni tí ọ̀rọ̀ kan rárá wá àwa load àlọ.
1: ẹ̀yin yóò pé kí bẹ̀rẹ̀ mọ́lẹ̀ ẹ̀yin yóò pátá fẹ́ sọ pé.
0: gbogbo wa pátápátá là mọ́ jowú ń diṣẹ́ wa ẹ bá rí tẹlọ míì tó bá ti ráṣọ tó ọba ta ló bá ránṣọ ẹ ó dẹ wà á ràn fáìn ìrọ ni ó fẹ kọndẹmù kankan ni. bó ṣe wà á ràn fáìn tó ibi kíní bọ́tì ẹ̀ yìí ó yẹ kó wá farabalẹ̀ fi sísọ stream àwọn òwú tó ń yọ yìí ìyẹn ló bàjẹ́ ẹ mo ní ẹ máa ránṣọ lọ́nà lọ́dọ̀. ẹ má bu ń wá bí ọkọ̀ ó ti ṣe dùn ni. ṣùgbọ́n ìbéèrè mi tí n bá ti sójú òpó lẹ̀ kí gangan ní ń fà á.

0: cold. I solemnly swear to enjoy the Niger way at just 1,800 naira.
1: New Burger King small chops, just 1,800 naira only. Available now at all Burger King restaurants nationwide. Burger King, have it the Niger way.
2: Guy, we don't need talk since you. Ha, think I go do my work, eh? We go continue this talk later.
3: Oh boy, you don't talk. How bad? You know the tire.
2: Now the new level be that too. This new MTN sachet bundle don't make life easy for me.
3: Brotherly, involve me now. Make me serve the follow ya like you.
4: Talk until you tire. When you day on top the new MTN sachet bundles, dial *312*7# and press 2 to start to enjoy from 100 naira. Low down, talk the go.
5: Jẹun wọ́nà láti dáàbòbò àmúlò data rẹ̀. Ìdáàbòbò àmúlò data rẹ̀ wà lórí áàpù rẹ̀. Yọ àwọn áàpù tí ó wúlò mọ́ kúrò lórí fóònù rẹ̀. Àti pé púpọ̀ lára àwọn áàpù wọ̀nyí ló ní data safe mode mú àtúnṣe ìgbàlódé bá wọn. O tún lè lọ sórí setting kí o yọ auto update kúrò lójú òpó. Ní ìparí, tí àwọn áàpù tí o kò lò mọ́ kí o lè rí data rẹ̀ lò lálòpẹ́, àwọn ìgbésẹ̀ wọ̀nyí lè ṣe ọ ní àǹfààní. Fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé, kàn sí ìtàkùn ẹ̀rọ ìléwọ́ rẹ tàbí ìtàkùn consumer.ncc.gov.ng fún àwọn ọ̀nà tí ó ṣe ọ láǹfààní lórí àmúlò data rẹ. Gbé àwọn ìgbésẹ̀ wọ̀nyí lónìí kí o lè lo data rẹ lálòpẹ́. Ìkéde yìí wá láti ọ̀dọ̀ ẹgbẹ́ àwọn aládàáni tí ó gba ìwé ẹ̀rí lẹ́ka ìbáraẹnisọ̀rọ̀ àti àjọ tó ń rí sí ètò ìbáraẹnisọ̀rọ̀ NCC.

0: Hello, e ku ojumo e kaaro o, e kaaro e ku ojumo o.
1: E kaaro o alagbata.
0: Yes, ma.
1: Ojo mi si yo.
0: Amen, ma.
1: E la si ori alagbata.
0: Amen, ma.
1: Olorun fa wo yin goke o.
0: Amen, ma.
1: Oro didi le mu wa laaro yi o. Ko se ni ti fe ke yan je. Anu Olorun nikan lo se pataki.
0: Anu Olorun ni.
1: Ben. Te ma ti ra anu. O si n to koja anu lodo Olorun. Bi eyan ba je oga. Ti oba fe ko mo se goke. Ta anu Olorun ba ti wa lare. Oga n se re ni. Yo mo woran ni.
0: Ese mau. Hello.
2: Hello.
0: Esuko legba radio yin.
2: Hello.
0: E ka aro.
2: E ka aro.
0: Oruko yin bo le tin pe yin.
2: Baji mi lo so lo ti leso do baji.
0: Okay, sir.
2: Dari en to ba ni ko shiru eni e wo mu ko ni. Wọ́n ní àti ìjúbà fara ní kú. Wọ́n tó ní nǹkan tó ń fi nǹkan rẹ̀ pamọ́. Tó wá gbéṣẹ́ kan. Wọ́n lè ṣàdúrà fún ọ. Ṣùgbọ́n tó bá rò pé kò sí irú ẹ, irú Ọlọ́run ò sí.
0: Irú èèyàn pọ̀.
2: Ó jẹ́ pé nǹkan mọ́ lọ́wọ́ lónìí. Ó náà ni wọ́n padà gbé ọ dìde tó bá ṣubú lọ́la àti àbí tí ó gbọmọ rẹ̀ dìde. Ó wá mọ̀ràn lọ́wọ́ nítorí onílọ́wọ́ láti fi ràn yẹn lọ́wọ́ nǹkan kan mú dání. Ṣé èrè fẹ́ wà fún ọlọ́la tàbájú àfẹ́ wà fún ọlọ́la látẹnu tó sì ràn lọ́wọ́ fún? Ọlọ́run ni tí ó bàjẹ́.
0: Àmì àmì.
2: Ẹ kú ètò.
0: Ẹ ṣé o, ẹ ṣé wọn. Ẹ jẹ́ ń ka àwọn àtẹ̀jíṣẹ́ díẹ̀.
3: Bàbá bí mo pín pa gbogbo ọlọ́gbọ́njọ́.
0: Olúfẹ́mi Ayọ̀dẹ́lẹ́, a kú ojúmọ́ ẹ kú ètò sá o. Bami Adegbega Aderemi Eku Eto Bari Special Alaji Muftah Ogunrin De Marindoti Aku Ojumo O Aku Ose Tuntun Oluwa Wa Pelu Wa O Hello Eku Ojumo E Ka Aro O Yes Sir
2: Eku Ojumo Lati Eru Abdulakin Lati Ilu Ilu
0: Lati Ologun Eru Mo An Gbo Yin Dada Sir
2: Nínú tí ó kú gbogbo ẹ̀ sórí ẹ sí abẹ́ olóòní pé ìtẹ́lọ́rùn olókó gbogbo ẹ̀rù ìtẹ́lọ́rùn ẹni tí ò bá ti ní ìtẹ́lọ́rùn torí pé àyíká wá gan ọlọ́run ti fi ó ti gbogbo gbogbo kálukú ṣe rìn ìgbésí ayé ẹ̀ ipò tó ní kálukú bá wá wà kálukú tẹwà lọ́rùn àìní ìtẹ́lọ́rùn ló ń fa gbogbo ìfi ẹgbẹ́ ìyẹn ní pé nínú ohun tí mi fi gbọ́ ètò yẹn ẹni pé kí ló fà á torí pé ẹni tí ó ní jẹ́ ọ̀gá ìrìkan tí èmi fẹ́ kí ẹnìkan tó ń gòkè ọlọ́run ni àìní ìtẹ́lọ́rùn ni ọlọ́run ló dá wa ó sì ti gbogbo oníkálukú sì ní ìgbésí ayé ẹ̀ ìtẹ́lọ́rùn ló ti kókó bí ẹ̀ bá ti ní ìtẹ́lọ́rùn ló ní sí ọlọ́run bá ṣe fún òní máa nàga wo ẹlòmíì ọlọ́run tí mo fi dá sí
0: ètò. Àwọn lọ́wọ́ Àyùbá Ìdòwú. Ẹ kú ètò tá a sinẹ́. Mo kí yín o. Àjọrí ànúgbà mi.
3: Àmọ́dẹ́mọ́já lọ́sọ́run rè máa bọ̀.
0: Bashir Marufa.
3: Wájú lé o.
0: Àkú ojúmọ́ o. Ẹ kú ètò sá.
3: Àbọ̀.
0: Alhaji Lukman látọ̀
3: yìí. Kulé o. Gbẹ̀gulé kò mí.
0: Ṣáyá o. Kò ní ọjọ́ ajé.
3: Kò ní gbẹ́ báyà bọ̀.
0: Ajé yóò wà pẹ̀lú wa o. Ẹ kú ètò Ọlọ́run yóò wà pẹ̀lú yín o. Ẹni tí FM kò ní lulẹ̀ o. Ẹ kú ojúmọ̀ ẹ káàárọ̀ o.
1: Ẹ káàárọ̀ Bọ́láńdé Fọlọ́ Ìṣọ́lá ti sá yìí o.
0: Ẹ ṣeun.
1: Ṣé ẹ rí oore? Kò sí oore pé bóyá orí pé mo mọ̀ ọ́ ṣe ojú ẹgbẹ́ mi lọ o. Bóyá oore tí àwọn òbí rẹ̀ ti ṣe àbí tóun ṣe ló ń jẹ́. Ìyá kan táwọn òbí rẹ̀ ti jẹ́ ńgbà kan.
0: Lòun jẹ́
1: ọkọ tí Ọlọ́run wá ó fi ṣẹ̀tàn fáwọn fún rẹ̀ kò sí orí ọ̀fẹ́. Tó tó bá jù lẹ ò lè rí.
0: Ẹ ṣeun. Bó o bá jù lẹ ò lè rí. Alhaji Lukman, well done, sir, my boss. ajo ki aye ni olorun oba omo tayo oluro ti mi ona ba mi ro good morning the way people view others Nigerian living abroad Nigeria is mostly wrong most of the time the people are struggling there just as people in Nigeria are struggling you not find money on the ground the way you do in Nigeria you pay rent every month you do not depend on others abroad you are independent wow a pastor here says Africans only come abroad to make money they do not visit museum or historical places except a few enlightened ones Mr. Shagun Afalabi Shigun waki mini it is in Nigeria that is the most religious country in the world and it is the country where people look on other people the most for help rather than looking upon God only for help. It is not like that in abroad. If you do not bother others for help, you can live with your neighbor for 20 years and not even know how exactly he or she looks. People are very independent here. They do not bother others. Ojo ti lo e ja wole ise danabid Oba ba era kun ni le gba ipe ma o

0: 2FM 94.9 Laughter House Orioke Tete Premier Mokola Ibadan.
1: Show me your 32.
2: Sẹ́tẹ̀ ọ̀rọ̀ Nàìjíríà gan-an kéèyàn ó fi ẹnu kéèyàn ọ̀dá kẹ́ni. Àwọn fi àìhò wọ́n mú nẹ́pà lójú títì ń pè ìwé mọ́tò owó òpè. Nígbà táwọn nẹ́pà ní ọ́fíìsì àwọn fi àìhò ó rí pọ́wọ́ fi àìhò náà wọ́n fi wáyà kọ́ni wọn ò mú léwọ́ dáadáa. O lè má já police station làwọn méjèèjì wà báyìí.
3: This skit was performed by Orolabi.
4: 32 FM 94.9.
5: Eka ro wa ko ju a ko ju momo ni gugu bi kibi tentin lanfani lati mo dara fo mo wa ikani aderin osonu ikani feyin 32 FM 94.9 ta kale si Laughter House ori oke te nte premier mokola ibadan akiye e ka ro ododo bi se dada la tun bayin e se kabo sori eto selu peter olashubo captain peter onoruko te mi ke bo ki ẹni tí ṣe igbákejì alága àpapọ̀ fẹ́kùn gúúsù ìwọ̀ oòrùn orílẹ̀-èdè wa nàìjíríà nínú ẹgbẹ́ òṣèlú accord ìyẹn deputy national chairman south west fún ẹgbẹ́ accord party mọ́gàjì ìgbésọlá sunday paul ẹ̀ka àrọ́sà.
6: ojúmọ̀ rí ni fún gbogbo wa.
5: ẹ kú ọjọ́ méjì mẹ́ta ṣe dáadáa lábáyé.
6: a dúpẹ́ lọ́wọ́ ọlọ́run.
5: Gbogbo kùkù kẹ̀kẹ́ ti ń ṣẹlẹ̀ nínú ẹgbẹ́ òṣèlú accord party ọ̀pọ̀lọpọ̀ ọmọ orílẹ̀-èdè nàìjíríà pàápàá àwọn tó mọ ọ̀pọ̀lọpọ̀ ọdún tí ẹ ti wà nínú ẹgbẹ́ òṣèlú accord tí ìjọba kan ń lọ ìjọba kan ń dé lọ́wọ́lọ́wọ́ la rí pé alhaji ìkúnlé búsárì ìyẹn gúrúgúrú lẹ́ni àwọn ni olùdíje ẹgbẹ́ alhaji oríyomi hamsat náà tún bọ́ta aláwọn ti lo abuja àwọn ti gbàwé ẹ̀rí bọ̀ ìwé ẹ̀rí kan sì tún wà lọ́wọ́ gúdugúdu ìmíín tún wá láti national wọn ni oni ti alhaji oríyomi hamsat kandidate akọ́ọ̀dù di méjì ẹ̀rọ wa ń bà kan ìwò gan-an lójúlówó olùdíje ẹgbẹ́ akọ́ọ̀dù.
6: ẹ ṣeun dúpẹ́ lọ́wọ́ yín mo sì ní ìgbàgbọ́ pé gbogbo àwọn oníròyìn tí wọ́n ń tẹ̀lé fàkájà tí ń lọ nínú ẹgbẹ́ òṣèlú accord ló mọ yí wọn bá ti sọ fún wa ẹgbẹ́ yẹn accord pọ̀nbélé ni accord ọ̀ ká sọ wípé the party accord kò ní ṣe accord
5: party
6: torí pé ap nìyẹn ó ti kúrò ní acronym ti inec fún wa the only accord ni accord a ni ló jẹ́ kó wà lókè ballot paper kí wọ́n wá bọ́ sí ìbéèrè tí ẹ béèrè akọ́ọ̀dù pé méjì ní orílẹ̀-èdè nàìjíríà títí tó fi dé àwọn ìpínlẹ̀ àti àwọn ìjọba ìbílẹ̀ ó pé méjì láti nǹkan bí ọdún méjì sẹ́yìn nígbà tí awuyewuye wà tí igun kan tí mò ń darí ẹ̀ lábẹ́ alákòóso national chairman baba reverend isaac adeniyi tí àwọn náà wà ní ilé ẹjọ́ ṣùgbọ́n nígbà tí gómìnà wa nípínlẹ̀ ọ̀sùn gómìnà jackson nurudeen adémọlá adeleke sátidé inú ẹgbẹ́ òṣèlú accord ni gbogbo fàkájà yẹn ti jẹ́ rúgbò tó ti lọ mú mi tí a sì dá accord padà sí ojú kan èmi àti àwọn ikọ̀ mi la gbé ẹjọ́ lọ sí ilé ẹjọ́ tó sì ti dé ilé ẹjọ́ kò tẹ́ mi lọ́rùn torí pé ìdájọ́ tá a gbà bọ̀ láti ilé ẹjọ́ gíga kò tẹ́ wa lọ́rùn torí pé ṣe nílé ẹjọ́ gíga sá fún ẹjọ́ tá a gbé síwájú ẹ̀ láti sọ fún wa pé want of jurisdiction pé òun ò láṣẹ láti ilé ẹjọ́ yẹn wò òun la fi lọ sí ilé ẹjọ́ tí kò tẹ́ mi lọ́rùn ilé ẹjọ́ kò tẹ́ mi lọ́rùn yẹn la wà tí gomina ademola adeleke fide sinu accord pelu gbogbo igbiyanju won lati ri ibodi ni osu kejo august 19 ti odun ta wa yi won ni lati gbe igun kini igun keji pe igun keta na wa ti professor imumole tan dari esugbon ti o ejo mu le sele so won ba wa soro ka lo mu ejo wa ku ni ile ejo ka le pa egbe yen po si eyo kan ade lo ile ejo pelu gbogbo awon agbele ko nti ajo feluko le lori pe lo le mu wa mu ejo yen ku won si se daada gbogbo awon ti ajo feluko lori ni won se o ku die ti mo ti se tan ti mo si gba gbogbo olorun lo ran won lowo lati sika ade ori ade ni mo mu itesi waju wa ade gbe ejo yen ku ni ile ejo ku temi lorun akodu wa di eyo kan baba ati barista matuel ingude ati baba adeniyi won papo sugbon tori pa ati gbejo ku barista matuel ingude oni INEC si recognize ti won pon le ti won gba gege bi pe oni alaga papo akodu orilede nigeria ta ba bo sori oludije meji lani labi akoso ofin igbe kale igbe guidelines for the primary temi mo oni alaje oriyomi amzat eni to ti di declaration in January to si ti gba form re expression of interest ati nomination re saaju oludije keji ni captain retired CP retired Fatai Owosheni a mejeji ni egbe damo se soju se won ti won jo ngbegbe laruge ninu ni ajo yi ni emi gan ni mo pe awon oludije mejeji lati ba won soro ni ilu Eko ni ile itura kankan won dabi ipolowo ni Ikeja oni mo ti pe awon mejeji ti a si jo joku ti a foro jewo pe primary mo moduku wa ati wahala ati rogbodiyan lagbara olohun lojo na lohun pelu awon leaders to tele mi lo si ilu Eko baba wa Owosheni won finu fido won ju awale fun alaje oriyomi amzat pe awon jawo awon se primary so wa ku olodije kan ta ni eyin forowani lenu wo screening ta mo si screening bi ilana egbe ati electoral o ma pari ni ọdúnjọ ogójì oṣù karùn-ún ọdún 2026 ni gbogbo àwọn olùdíje méjèèjì ti lọ ṣe kó tó di àsìkò yẹn lẹ́yìn ẹni cp Fatai Owosheni tí wọ́n ní àwọn jáwọ́ àwọn ju àwálẹ̀ fún Yomi Hamzat ìgbà tó di on the 22 ọjọ́ kejìlélógún ẹni ọ̀nàrẹ́bù àjàjá ni wọ́n gbé alhaji kunle busari tí wọ́n mọ̀ sí gudugudu lọ sí olùlẹ́gbẹ́ Abuja láti lọ ṣe ìfọ̀rọ̀wánilẹ́nuwò tí wọ́n sì ní jẹ́ kí àwọn olùlẹ́gbẹ́ mọ̀ pé gbogbo owó tó yẹ kán san ni wọ́n ti san ní state àti ní national ó lè yẹ pé àwọn olùlẹ́gbẹ́ mọ̀ pé kò tọ̀rọ̀ lábí òfin torí bẹ́ẹ̀ ni yìí ti sanwó wọ́n ṣe screening fún un àbájáde screening yẹn ohun tí screening yẹn sọ tí wọ́n sọ ni wípé ni wọ́n gbà tó jẹ́ wípé èèyàn méjì péré ni àwọn mọ̀ tí wọ́n ṣe ojúṣe wọn sí gbèdéke àsìkò tí ẹgbẹ́ àkọọ́dù lásìlẹ̀ àti tí àjọ elétò ìdìbò lásìlẹ̀ gẹ́gẹ́ bí ìwé òfin ètò ìdìbò ọdún 2026 tá a ti ṣàtúnṣe sí àwọn méjèèjì ló pegede ṣùgbọ́n alhaji kunle busari wọ́n fagilé èròngbà wọn láti díje tí wọ́n pè ní disqualification kẹtó lọ́mbì ń fi fọ́nrán ìwé olójú mẹ́rin tí national chairman àti screening committee tí wọ́n kọ́ wọ́bọ̀ láti sọ wípé alhaji kunle busari yóò kojú òṣùwọ̀n láti díje nínú ẹgbẹ́ òṣèlú accord torí gbogbo àwọn àmúyẹ àti àwọn tó tọ́ láti mú kó jẹ́ olùdíje ló kùnà láti ṣe wọ́n sì fagilé ambition wọn tó wá kó olùdíje méjì nínú ẹni cp to withdraw. So Alhaji Oriyomi is the only consensuous candidate.
5: Ti ẹgbẹ́ akọ́dùn ni
6: to dámọ̀ nípínlẹ̀ Ọ̀yọ́. Kò sí ẹlòmíì. Bí mo ṣe yẹ̀nẹ̀ náà fún yín bí mẹ́tẹ̀ẹ̀ta ṣe rí nù. Ẹnìkan jáwọ́ olóhùn ṣe mọ́. Àwọn olúlé ẹgbẹ́ fagilé ẹni pẹ́pẹ́ kò ti ẹlẹ́tọ̀ láti díje. Alhaji Oriyomi tí wọ́n clear, ó gba certificate of clearance. Kó tó di pé wọ́n wá ṣe primary. Ìgbà tí wọ́n wá ṣe primary Nìbàdàn, àwọn olúlé ẹgbẹ́ náà èèyàn mẹ́ta ti Danladi Muhammed, Abdulrahman Danladi Muhammed ti Owa Kosodi, arábìnrin Margaret àti arábìnrin Apolina tí wọ́n jẹ́ mobilization fún ẹgbẹ́ àkọ́dùn orílẹ̀-èdè Nàìjíríà. Wọ́n sì wá sí ibi tí a ti ṣe primary consensus ni. Ìdẹ́gbẹ́ ni consensus ni wípé tẹ́ ẹ bá ti lé olùdíje kan, àwọn ọmọ ẹgbẹ́ ó wà láti ìjọba ìbílẹ̀ mẹ́ta àtàlélọ́gbọ̀n láti wọ́n sọ wípé a fẹ́ yes or no. Àdẹ̀ṣe ní AAA hotel tó wà lójú ọ̀nà ìwòrò sí ọjọ́ ní ilé Yakola on the 26th. Ibẹ̀ ni Alhaji Oriyomi ti gba consensus mandate gbogbo ẹgbẹ́ Accord nípínlẹ̀ Ọ̀yọ́. Wọ́n wá sọ fún wọn wípé wọ́n wà gba certificate of return ní olú ilé ẹgbẹ́. Ibẹ̀ làwọn àti àti gbọ́ pé honorable Àjàjà tú àbúrò rẹ̀ ọmọ bàbá rẹ̀ ní Yinka Dàìró tó pera rẹ̀ ní akọ̀wé ẹgbẹ́ Accord.
5: Ṣé Yinka Dàìró kò ń ṣe akọ̀wé ẹgbẹ́ Accord?
6: Akọ̀wé ẹgbẹ́ ni, ṣùgbọ́n ọ̀nà tó gbàdé bẹ́ẹ̀ ọ̀nà tí ó lòdì sófin ni. Èmi ni mo ṣe akọ̀wé ẹgbẹ́ last nípínlẹ̀ Ọ̀yọ́. Kò sí sí Congress kankan tí wọ́n ṣe, ṣùgbọ́n torí wípé wọ́n ní àwọn èròngbà èrò tí wọ́n fẹ́ ṣe lórí ẹ̀rọ ẹgbẹ́ Accord, ó mú kó mú àbúrò rẹ̀ wá láti ṣe akọ̀wé ẹgbẹ́, àti Kọ́ládé Òjò láti jẹ́ state chairman Accord. Nínú ìwé òfin ẹgbẹ́ Accord,

0: ga ipele akowe ipele ko ni eto kankan labi ofin lati towo bo iwe certificate of return fun olubije kankan ise yen wa lowo national chairman of the party iwe ofin ta sa se gbe kale re 2020 wa se laye pe ti secretary ni oba se o ti chairman ni wa a sole signatory lo le kowo bo pe olubije wa ni lati tari esi ajo ile to dibo
1: ṣùgbọ́n báyìí tí alága ẹgbẹ́ akọ́ọ̀dù nípínlẹ̀ ọ̀yọ́ àtàkọ̀wé ẹgbẹ́ akọ́ọ̀dù nípínlẹ̀ ọ̀yọ́ wọ́n buwọ́lu ìwé ti gbùdùgbùdù.
0: Òun náà ni mo sọ fún yín
1: pé
0: ayédèrú ìwé ẹ̀rí pátá pọ́nbélé ni kò gbé ọ̀wọ̀n kankan níwájú òfin ẹgbẹ́ akọ́ọ̀dù kò gbé ìwọ̀n kankan níwájú òfin ẹgbẹ́ ìdìbò electoral act 2026 ètí ẹ ṣe yẹn ni wọ́n pè ní gross misconduct. Fraudulent activities and acts of betrayal to the party, to the constituted authority of Accord. So what is she? Sophie Egbe, criminal offense ni. To the one fira one penti one there.
1: National secretary oni ya jaja.
0: Ben.
1: No riba debu kola jaja. Ṣáwá sọ pé wọn mọ ìlànà tí ẹgbẹ́ akọ́ọ̀dù ń gbé dání làbújá kó tó di pé wọn gbà bí ètò ìdìbò abẹnú ilé yọ.
0: Wọ́n mọ ìlànà tí ẹgbẹ́ akọ́ọ̀dù gbé dání ṣùgbọ́n nítorí èrò wọn láti ṣe bí ìṣe wọn. Ìṣe wọn náà ni wípé àwọn oníròyìn ti pinnu lẹ́rìn àwọn béèrè mo máa ń yànnà náà ní gbogbo ibi tí n bá ti láǹfààní. Wọ́n ní ẹgbẹ́ akọ́ọ̀dù láti 2015 láti fi dìbò kan àìfẹ́ gbẹ́ ìdìbò. A máa ń ta ni bẹ́ẹ̀ ni àwọn tó níròyìn wọ́n rí ní ìyá àjàjà àtàwọn privilege fi wọ́n máa ń ta ni 2019.
1: A ní ẹ̀ta fún.
0: Ẹ̀ta fún ṣe ìmákindé ìjọba tó ń ṣàkóso lọ́wọ́lọ́wọ́. Wọ́n da olóyè Saidi Ajadi Adegboyega tó di olùdíje fún ẹgbẹ́ akọ́ọ̀dù. Ìgbà tó di 2023 wọ́n tún ta fún gómìnà Ṣèyí Mákindé nígbà tó yẹ kí olóyè.
1: 2023.
0: Yes. Tó yẹ kí olóyè Báyọ̀ Adélábù kó dìbò gẹ́gẹ́ bí olùdíje ẹgbẹ́ akọ́ọ̀dù. Wọ́n tún tún ta season kẹta rẹ̀ ni gbogbo wa wá wò wípé a ní dúró kí àwọn péréte tí wọn ò jẹ́ nǹkan kan tá a bá ń sọ̀rọ̀ òṣèlú ìjọba àwa ara wa. Èrò mélòó wọn ni kó jáde níbo ni ẹ ti mọ̀ wọ́n lẹ́sẹ̀ kùkù. Ṣùgbọ́n torí pé wọ́n ní àǹfààní ìgbédìde sípò tí wọ́n wà wọ́n wá fẹ́ ta ọjọ́ ọ̀la àwọn ọ̀pọ̀lọpọ̀ ènìyàn àti ọjọ́ ọ̀la àwọn aràn tí ń bọ̀ lẹ́yìn òun la fi dúró pélé yìí ò ní ṣeé ṣe.
1: Wọ́n ń ta ẹgbẹ́ akọ́ọ̀dù fáwọn olóṣèlú.
0: Bẹ́ẹ̀ ni wọ́n ta ni.
1: Ibo lẹ́yìn wá tò sí ńgbà láṣẹ bí ogun yíjọ pín owó ni nígbà wọn bá tà á.
0: Ní 2019 wọ́n ọ̀bẹ bá ni lọ́wọ́ àjọbẹ ni ọ̀bẹ ti ṣe tí ó ṣe èmi ni sales secretary èmi ni mo náwó Saidi Ajadi káàkiri gbogbo ìjọba ìbílẹ̀ mẹ́tẹ́ta nílọ́gbọ́n tó ń rò pé iṣẹ́ ọmọkùnrin yóò gbọ́dọ̀ bàjẹ́ ṣùgbọ́n tó di gángan tó Wednesday tá a fẹ́ dìbò Saturday lọ́mọkùnrin náà rí ti ń ṣẹlẹ̀ ó rojú ìjà ní Lasa ó ní òun ò dìbò mọ́. 2023 nígbà tí wọ́n fẹ́ tà ni mo ti gbé wọn lọ ilé ẹjọ́ mo gbé wọn lọ ilé ẹjọ́ ní Abuja mo gbé wọn lọ ilé ẹjọ́ ní Ìbàdàn mo gbé wọn lọ ilé ẹjọ́ ní Àkúrẹ́ mo gbé wọn lọ ilé ẹjọ́ ní Port Harcourt torí pé etí ẹ ṣe ọ̀tẹ́ mi lọ́rùn.
1: Ta ni mo ta ibẹ̀ yìí.
0: Ọ̀nàdẹ́gbọ̀ àjàjà náà ni oní national secretary ṣe àìmọ̀ pé òní leader lọ́yọ̀ state. Àwọn òkè ọmọ rí pé òní ẹni tí ó jẹ́ olórí nípínlẹ̀ Ọ̀yọ́. So báwọn bá ti gbowó lọ́wọ́ àwọn èèyàn lọ́dún yìí lọ́dún tí mo wà yìí. Ẹni tó ṣẹlẹ̀ kò ṣẹlẹ̀ nínú nínú ìtàkọ́ọ̀dù mi.
1: Kí ló ṣẹlẹ̀?
0: A ní àwọn state constituency aspirant wọ́n jẹ́ 108.
1: Tí wọ́n fẹ́ díje inú ẹgbẹ́
0: mi. Tí wọ́n fẹ́ díje tí wọ́n sì san owó. Lákọ̀ọ́kọ́ olúlé ẹgbẹ́ ní ká máa gba 500,000 lọ́wọ́ wọn 500,000. Wọ́n yíwe olúlé ẹgbẹ́ wọ́n sọ di 750,000. Ẹgbẹ̀rin lọ́nà ẹgbẹ̀rin ó dín àádọ́ta. Naira 750,000.
1: Dípò 500,000.
0: Dípò 500,000. Wọ́n tún wá sọ fún wọn pé gbogbo olùdíje just a nomination 1 million naira. Sí àkàtà wọn. Àwa irú àwọn olùdíje yẹn 108 kò tí ì ṣẹlẹ̀ ní ọdún 16 mi rè nínú ẹgbẹ́ òṣèlú akọ́ọ̀dù mi ìṣẹ́gbẹ́ mi rì láyé. Ẹgbẹ́ akọ́ọ̀dù mi.

0: jìbìtì ìlú ni lọ́wọ́ gbà ni wọ́n ń pè é ó yẹ kí wọ́n kojú òfin torí pé òfin ìlànà òṣèlú sọ wípé o ò gbọ́dọ̀ bọ́ sábẹ́ òṣèlú láti lu ọmọ ìlàkejì rẹ jìbìtì jìbìtì ni wọ́n ń pè é dísìn ẹlòmíì ọmọ làtí nomination form tọ́wọ́ látàbùjá ẹlòmíì ọmọ àtọ́kọ́ kọmọrú ọ̀dà tí wọ́n fi ṣe ẹ̀ sì gbàdúró owó ìlọ́wọ́ wọn.
1: Wọ́n lu àwọn olùdíje yìí.
0: Wọ́n lu àwọn ọmọ ẹgbẹ́ àwọn olùdíje tí wọ́n fẹ́ fi tí wọ́n fẹ́ díje wọ́n lù wọ́n jìbìtì.
1: Ìgbésẹ̀ wo lẹ wá gbé gẹ́gẹ́ bí deputy national chairman south west.
0: A ti pè
1: àwọn. Ṣé yóò lẹ́nu bẹ̀ ni.
0: A lẹ́nu bẹ̀ náà la fi lọ bá olùlé ẹgbẹ́ pé a ní gbà kí ẹgbẹ́ yìí jẹ́ títà ní ọdún 2027 torí bí ìṣe wọn wọ́n tún ti tà á.
1: Ta ló ń rà á.
0: Ọ̀nàrẹ́bù àjàjà lọ́tà Alhaji Kunle Musa ní gudugudu táwọn tó fún lówó tí wọ́n fẹ́ ra ẹgbẹ́ àkọ́ọ̀dù tó bá yá a mọ àwọn tó rán gudugudu láti wá sínú ẹgbẹ́ àkọ́ọ̀dù gudugudu Alhaji Kunle Musa yìí sọmọ ẹgbẹ́ òṣèlú àkọ́ọ̀dù.
1: Ọmọ ẹgbẹ́ wa ni wọ́n sọmọ ẹgbẹ́ yìí.
0: PDP ni wọ́n wà kọ̀ǹtràktọ̀ ni wọ́n jẹ́ fún ìjọba Ṣèyí Mákindé mo lè sọ títì mẹ́ta nígbà gbègbè south east àwàyí tó ẹ tán wọn ṣe.
1: Títì wo.
0: Títì Labọ́ sí Muslim Academy títì Ẹlẹ́ta lọ sí Olómi Academy àwọn ní àṣẹ títì tó jáde ní Agboolé tó wà ní ojú skul tó fi lọ jáde sí Owóde Academy. Kọ̀ǹtràktọ̀ ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ ni Alhaji Kunle Musa.
1: Ṣé wa ń fẹ̀sùn kàn pé bóyá gómìnà ló fẹ́ lo gudugudu láti jẹgbẹ́ yín gbàgbé.
0: Ọjọ́ gàtẹ́ ó fẹsẹ̀ méjèèjì ti ro.
1: Mọ́gàjì Ìfẹ́sọ̀lá Sunday Paul níbi tí nǹkan dé dúró báyìí ẹ̀yin náà kọ ọ̀rọ̀ kan ta pé wọ́n náwó 100 million kan sí pé bóò ní kí gbogbo yín jọ sá wọnú ara wọn owó kíni.
0: Ìgbà tí wọ́n pè mí
1: sí ìdẹ́yìn sì fi kọ́.
0: Ìgbà tí wọ́n pè mí sí ìpàdé pé èmi ni mo wá ń kọ program ní january nígbà tí orí Yomi Hamzat tí ó wá darapọ̀ mákọ́ọ̀dù bàbá wa kábíyèsí olúbàdàn ti ìbàdàn lónìí kábíyèsí o ọba Rashidi Adewolu Ladọja Arusa wà ní àwọn ni wọ́n mú ẹgbẹ́ àkọ́ọ̀dù dé ìpínlẹ̀ Ọ̀yọ́ àjọgbà wà ní. Mi tí wọ́n ní èrò torí wọ́n ní ẹran ọ̀fẹ́ ṣùgbọ́n níjọ́ tí Alhaji orí Yomi Hamzat ṣe declaration yìí tí rí ewé èrò bẹ́ẹ̀ mọ̀ pé wọ́n lérò torí pé àti ìmọ̀ bóyá wọ́n ní káàdì ìdìbò lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ sí ìwádìí a rí pé èèyàn ni wọ́n tí wọ́n wá ṣẹgbẹ́ àkọ́ọ̀dù torí pé gbogbo wọn ló ní káàdì ìdìbò yìí tí rí èèyàn bẹ́ẹ̀ tí ẹ ní olùdíje kan tó fẹ́ wọ ẹgbẹ́ òkò jáde láti wọnú ẹgbẹ́ alága wa ní Abuja ó wá sọ̀kalẹ̀ sáàrin èrò ó wá bí àwọn yẹn lérè pé èlé ló ni wọ́n fún yín tẹ fi wà bíi lónìí èmi ò mọ̀ nígbà tí wọ́n fẹ́ pre presentation of certificate fún Alhaji Oriyomi lálága àpapọ̀ wa ń sọ ó ní àwọn èèyàn wá sọ fún pé wọn ò fẹ́ lówó àsọtẹ́ rí lọ́rùn àwọn yẹ́lò yìí àwọn rà ní o fìlà orí àwọn yìí àwọn rà ní o bá ṣe débí lónìí owó ọkọ̀ àwọn dá ní o. Irú alága ìlú á dùn pé so ẹni àwọn èèyàn lè tẹ̀lé èèyàn lẹ́yìn tó láti mọ̀ kó sèlú ti di jáde kó ṣe bẹ̀ dìbò kó ṣe bẹ̀ àwọn èèyàn wá fi dá alága àpapọ̀ wa lójú pé gbogbo tó wà lára àwọn rírà láti ọwọ́ àwọn ni o kò sẹ́ni kankan tó fún àwọn ní ìrírò ìròyìn bẹ́ẹ̀ rí ìgbà ẹ lọ́kàn mi ti mú Alhaji Oriyomi pé ìjọba tí ó lójú ọmọ nìyẹn rèé tí arákùnrin bá rí ìjọba ṣe so ìgbà tí a bẹ̀rẹ̀ ìpàdé yìí lọ́kàn mi ti ṣí torí pé mo rí wípé n ò sì nú àkọ́kọ́ n ò sì nú ẹ̀kejì ọjọ́ orí ti lọ lára mi ó lè jọ́sẹ̀ ìlú tí ń padà bá wọn ṣe ní táǹṣe lọ́dún 2027 èmi ti súnmọ́ ọgọ́ta ọdún báyìí ó yẹ ká fi ilẹ̀ fáwọn ọmọ ọ̀dọ́ wọ́n ti pẹ̀lú pé kí n wá díje àwọn tí wọ́n jẹ́ 73 years wọ́n náà tó fẹ́ ṣe sẹ́nétọ̀ nígbà tá a láwọn ọ̀dọ́ tó vibrant tá a lè tìlẹ́yìn kí ni irú mi ti sọ pé mò ń wá kiri mọ́ nǹkan kan náà tí mo lè pé mo fẹ́ ṣe nípínlẹ̀ Ọ̀yọ́ ni gómìnà tí n bá ní agbára ẹ̀ bọ́ọ̀ lágbára ẹ̀ ṣùgbọ́n àwọ̀ ẹni tó tọ́ láti tì sí irú ipò yẹn mo wá jókòó ìpàdé àkọ́kọ́ mo wá rí i pé ìpàdé ìgbà mo délé tí mo rò ìpàdé àtúntì tan ọjọ́ ọ̀la àwọn àrẹ̀dìrẹ̀ wa ẹni mo lọ ṣe mo wá sọ fún un pé.
1: Ta lẹjọ ṣe é ẹ̀yin wo lẹ wà ń bẹ̀.
0: Ẹ ní sọ àwọn tí àwọn yẹn rán wá torojo oro eto ṣugbọn awọn alaga akọdu secretary akọdu ati mi fẹsẹ kan lo abale pe ogorun gorun ni oje ni million atoko olomi tutu korea made suv
1: into enikokan yi
0: fẹnikokan wa
1: to wa nbi ipade ohun
0: be ni
1: ta o le ti se ipade yi
0: o le itura ni ini so be na fun awon idi kan
1: ṣẹgbẹ́ tí ń bẹ ìjọba ló pè ní láti kun yín lọ́kọ̀
0: bẹ́ẹ̀mi ṣe rí
1: àbẹ̀dẹ alátakò
0: bẹ́ẹ̀mi ṣe rí ìrìn àjò àwọn tí wọ́n wá sojú àwọn tá a ṣe pàdé ẹgbẹ́ tí ń bẹ ìjọba torí pẹ́ni tá a fẹ́ ṣe pàdé torí ẹ̀ gan inú ìjọba yìí ló wà mo sọ pé kọ́ńtrákítọ̀ ìjọba ni so ìyẹn gan ti tó fún mi láti
1: gúdugúdu náà wà
0: ń bẹ̀ ọ wà ń bẹ̀ lọ́jọ́
1: kí ẹ̀dín sọ̀rọ̀ 100 million
0: bẹ́ẹ̀ ni lọ́jọ́ kí n lè sọ fún yín wípé ẹgbẹ́ tó wà ń jọba ni torí pé tó wà ń jọba
1: ṣé gúdugúdu ló pè yìí
0: no àwọn alága wa ni wọ́n pè mí lọ tó rẹ́ mọ̀ pé kó sì tí a lè ṣe láì mú mi lọ́wọ́
1: kí ni wá béèrè kí wọ́n tó di pé ẹ̀tiẹ̀ 100 million yóò ní táwọn náà béèrè
0: lọ́n náà bẹ̀rẹ̀ náà ni pé olùdíje àwọn fẹ́ wá sínú ẹgbẹ́ àkọ́dù ètò ẹ̀sìn nídìí náà ni tíkẹ́ẹ̀tì ẹgbẹ́
1: ṣe yóò bọ́ sí
0: láti du gómìnà tó bá ti bọ́ sí èrè wa nù bọ́ nípìnlẹ̀ tó wà fún àrè lẹ́yìn rẹ̀ tó kọ rẹ̀ bá ti jáde linec ètò tó wà fún àrè mo wá sọ fún ọ pé mo ti kú o mo wá pọ̀n tá a jọ lọ pé ìpàdé mi ìta sí èmi ò ní lè bá yín lọ àwọn ní kí ló dé ẹ máa ṣe lọ torí pé ẹ̀rí ọkàn jẹ́ sùnmọ́júmọ́ pé èmi náà ó sì tún darapọ̀ máwọn tí ọ̀tọ́jọ́ ọ̀la àwọn àwọn díran tí mo sì lóò kọ́ ó pa bàbá mi ọ̀bàjẹ́ kí tó fi jáde láyé èmi náà.

0: ọkọ mi mo bi yàrá ìgbàlejò mi àti yàrá ìdáná mi ṣe mọ tí wọn dé àbí titun
1: wàá mi
0: ṣùgbọn dúró náà o ṣe fi hypo nu ilẹ àti tábìlì pẹlú àwọn ibi tí a ti ń dáná
1: yìí hypo kẹ
0: bẹẹni àwọn kòkòrò àìfojúrí kì í gbà lẹrọ torí náà làwa náà ṣe gbọdọ máa pèsè ààbò lójoojúmọ pẹlú hypo
2: má gbà fáwọn kòkòrò àìfojúrí dáàbò bo ilé rẹ pẹlú hypo
3: Even in Niger, that hot pounded yam and soup can't wait because a penalty is about to be taken. The FIFA World Cup 2026 starts June 11th to July 19th. All 104 games, pigeon commentary, and four dedicated channels. Yes! Get the special offer, DSTV decoder, dish, and one-month Yanga subscription for only 15,000 Naira. The FIFA World Cup, live on Supersport, only on DSTV.
4: Ṣé tí wọ́n bá sí pẹ̀lú kóró náà fún adùn tó ká màmá yẹn ni? Tàbí tẹ bá jẹ́ pẹ̀lú ojúlówó sàláàdì Nàìjíríà, èso kábéèjì, kárọ̀tì, lẹ́tùsì, àtẹ̀wà oníkíndìnrín díẹ̀.
5: O ní láti jẹ́ méjèèjì. Ṣé jollof rice sí ẹ pẹ̀lú adùn kóró náà kí o wá jẹ́ pẹ̀lú ọ̀pọ̀ ẹ̀fọ́. Ó yá jẹ́ kí ọpọ́ oúnjẹ rẹ gbé pẹ́ẹ́lí. Lónìí, jẹun tó dáa.
6: Jet don't land the giddy bar. Now, you don't get giddy bar power to make your white dem they shine. Wow.

jẹ́ owó ọ̀nà láti dáàbò bo àmúlò data rẹ̀. Ìdáàbò bo àmúlò data rẹ̀ wà lórí app rẹ̀. Yọ àwọn app tí ó wúlò mọ́ kúrò lórí fóònù rẹ̀ àti pé púpọ̀ lára àwọn app wọ̀nyí ló ní data safer mode mú àtúnṣe ìgbàlódé bá wọn. O tún lè lọ sórí setting kí o yọ auto update kúrò lójú òpó. Ní ìparí, tí àwọn app tí o kò lò mọ́ kí o lè rí data rẹ̀ lò lálòpẹ́, àwọn ìgbésẹ̀ wọ̀nyí lè ṣe ọ́ ní àǹfààní. Fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé, kàn sí ìtàkùn ẹ̀rọ léwọ̀ rẹ̀ tàbí ìtàkùn consumer.ncc.gov.ng fún àwọn ọ̀nà tí o ṣe ọ́ láǹfààní lórí àmúlò data rẹ̀. Pé àwọn ìgbésẹ̀ wọ̀nyí lónìí kí o lè lo data rẹ̀ lálòpẹ́. Ìkéde ìwà láti ọ̀dọ̀ ẹgbẹ́ àwọn aládàáni tí ó gba ìwé ẹ̀rí lẹ́ka ìbáraẹnisọ̀rọ̀ àti àjọ tó ń rí sí ètò ìbáraẹnisọ̀rọ̀ NCC.

0: 32 FM 94.9.
1: Ìbàlẹ̀ ní ìhàlẹ̀ ni ó tí wọ́n jẹ́ dọ́jọ́ kú mi wà. Mo ní àwọn properties 1.5 billion. Lébi ọjọ́jọ́ orí mi dé tí mo mọ̀ pé mi ò lè lórú ẹ̀nu. Kí ni mo wá ń wá kiri tí ń wà bọ́jọ́ ọ̀la jẹ́? Kí ni mo ń wá kiri tọ́mọ mi ò ní lè rí gbòòrò? Má sọ wọn pé èmi jáwọ́ lápọ̀n tí Ọ̀yọ́. Ẹ jẹ́ kí wọ́n lọ dá mi lákaná. Ṣùgbọ́n sẹ́yìn pé tó bá ti jẹ́ gbì, gbogbo ọ̀nà ni ọmọ wá. Kétékété ó lè jọ ṣùgbọ́n lọ ju wọn lọ. Aláàjì Oríyọmí Hamzat òní kádídẹ́ẹ̀tì ti gbogbo àwọn masses, gbogbo àwọn ọmọ ẹgbẹ́ àkọ́ọ̀dù tí wọ́n dìbò fún as a consensus candidate.
2: Èló ni Oríyọmí Hamzat pè
1: fún mi? Oríyọmí Hamzat ò lówó tó le fún mi. Kò lówó tó le fún mi. Gbogbo ẹ̀ ló ni mo fi ń sọ. Ṣùgbọ́n ẹni tó lè líìdì wá ní ìjọba ṣíṣe ni. Tí ìran tí ń bọ̀ lẹ́yìn àti ìran tá ń ṣàkóso lé lórí tí wọ́n mọ̀ pé àyípadà rere dé sípínlẹ̀ Ọ̀yọ́.
2: Yá àjàjà fẹ̀sùn kun Oríyọmí pé lẹ́yìn àwọn o bọ̀wọ̀ fún gbogbo àwọn àgbààgbà
1: ẹgbẹ́. Kó ẹ jáwọ́ lápọ̀n sí Ọ̀yọ́. Àwọn fídíò kan wà tẹ́ bá fẹ́ di bó lèèyàn ṣe sọ̀rọ̀ lọ́wọ́ adú tó ti sọ̀rọ̀ sẹ́yìn. Àgbà òṣèlú tó ní ọmọlúàbí kì í sọ̀rọ̀ lọ́wọ́ adú kó sọ̀rọ̀. Ìyá àjàjà tó búra tó bọ́ náà búra tó gbàdúrà. Bó wọ́n tẹ̀lé Oríyọmí wọlé ìjọba. Ṣé mojú ṣe rírè tàbí ìgbòmí lọ́jọ́ ẹ̀jẹ̀? Ẹ kú òǹbẹ̀ kí ẹ ṣe pọpẹ́ tí ń pè mí lóríwa. Olúwa ní ọwọ́ ìjọba Ọlọ́run. Wọn ò ní èrò rere fún ẹgbẹ́ yìí. Oríyọmí kan wà láwọn o. Mò ń fi dá yín lójú.
2: Kí wàá ní wàhálà?
1: Okòwò ọdún mẹ́rin mẹ́rin wọn la fẹ́ dí lọ́wọ́. Ó ga ní wàhálà. Torí pọ́dún mẹ́rin mẹ́rin ni wọ́n ta ẹgbẹ́ àkọ́ọ̀dù nípínlẹ̀ Ọ̀yọ́.
2: Ṣé o ti wá ṣú ọ̀pẹ ẹgbẹ́ àkọ́ọ̀dù ó wọlé ni tí ẹ fi ń kọ 100 million naira? Torí àwọn kan tẹ ń wò ó mẹ́gbẹ́gà. Ẹ bá kúkú 100 million yìí káàkiri kí gbogbo ọmọ ẹgbẹ́ ó kúkú fún wo. Torí bẹ́ẹ̀ bá kúkú gbà á. Ṣé ẹgbẹ́ tó jẹ́ pé gbogbo ọmọ ẹgbẹ́ yín pàápàá wọ́n ní wọn ju 15,355 lọ. Pé ẹgbẹ́ tí ò lè wọ ìjọba àbílẹ̀ kan ṣoṣo.
1: A ti ní ọmọ ẹgbẹ́ tó lé ní 1,500 bí mo ṣe ń sọ fún yín.
2: 1,500
1: ọ̀tàwọn 1,500
2: 25,000
1: bẹ́ẹ̀ ni.
2: Kò mọ̀ sí ìtòjọba àbílẹ̀ kan.
1: Ẹ jẹ́ kí n wá sọ fún yín. Kì í ṣe ọmọ ẹgbẹ́ ni àwọn olùdìbò wà ń ta o. Àwọn olùdìbò ni ẹ ń pariwo tí ò bẹ ìjọba àwara wa ń bọ̀. Àwọn ẹni ká jẹ́ ká wo mélòó ni àwọn ọmọ ẹgbẹ́ tá à dìbò. APC mélòó ni wọ́n? PDP mélòó ni wọ́n? Ṣùgbọ́n àwọn olùgbé ìpínlẹ̀ Ọ̀yọ́ àtọ̀rọ̀ bí ìpínlẹ̀ Ọ̀yọ́ tí ó dìbò àwọn ni wọ́n fẹ́ ìjọba àwa ara wa tó ṣe é mú yan gan.
2: Ìgbà tọ́rọ̀ APC náà ń dàrú lọ. Mo ti ń gbé ìta ni pé ẹ bá wo rẹ́jísítà àwọn lé ní 150,000. Àkọ́ọ̀dù lẹ ní òjú 25,000.
1: Àwọn òpùrọ̀ pọ́tà wa wà. Tẹ bá ti ní INEC
2: ẹ̀wọ̀n. Lórí pọ́tà yín gan 15,300.
1: Ó ti dù bẹ́ẹ̀ lọ. Ó ti dù bẹ́ẹ̀ lọ.
2: Ẹ ṣe update yẹn.
1: Ó ti dù bẹ́ẹ̀ lọ. Tí ẹ bá débẹ̀ bó ṣe rí àṣàtà náà mo ń sọ fún yín. Ṣùgbọ́n àwa kọ́ la á dìbò. Àwọn olùdìbò ń bẹ níta tí mo sọ ẹgbẹ́ òṣèlú kankan tó jẹ́ àwọn olùgbé àwọn bíbí ìpínlẹ̀ Ọ̀yọ́ tí ebi ìjọba àwara wa tó ṣe é mú yan gan tọ́ pa wọ́n.
2: Ní báyìí tí Oríyọmí gbé sàtíkẹ́ẹ̀tì kan dání, gbólógbòdò gbé kan dání, bẹ́ẹ̀ sì rèé tí Oríyọmí Hamzat wa lè dá a ṣe láì lọ́wọ́ alága ẹgbẹ́ òṣèlú àkọ́ọ̀dù nípínlẹ̀ Ọ̀yọ́, láì lọ́wọ́ akọ̀wé ẹgbẹ́ àkọ́ọ̀dù nípínlẹ̀ Ọ̀yọ́ nínú. Ṣó ṣeé ṣe olùdíje lọ́tọ̀ àwọn àgbà ẹgbẹ́ lọ́tọ̀.
1: Ọ̀pọ̀ èèyàn ni jẹ́jọ́ mọ́ o, ẹnìkan ẹ̀já wàdí. Alága àti sẹ́kítírì láìpẹ́ láìjìnlẹ̀ lọ́sẹ̀ tá a mú ẹgbọ̀n tí ó ṣẹlẹ̀ sí wọn látọrí ilé ẹgbẹ́. N ò lè dábò ní. Àwọn jẹ́jẹ́ ń sọ igan ṣáàní pòlítíkà balẹ̀ ni. Ẹ pa alága pé kó lọ sí ṣákí èèyàn bẹ́lò. Olùdíje wo lọ́ wá láti ṣákí? Àwa la wá àwọn èèyàn kiri. Akọ̀wé olùdíje.
2: Alága ẹgbẹ́ àkọ́ọ̀dù
1: yìí. Èmi mò ń sọ fún yín yẹn.
2: Kò léèyàn lẹ́yìn.
1: Níbo ló ń jẹ́ ti ní?
2: Akọ̀wé ẹgbẹ́ yín kọ́.
1: Níbo ló ń jẹ́ ti ní?
2: Ọmọ àjàjà ti di ìbòrí ń ti wọn. Wọ́n ti wọlé lẹ́yìn ìgbà náà.
1: Wọ́n gun ẹṣin olóyè Rashidi Ladọja, ọba Rashidi Ladọja. Gbogbo ẹni mo fi sọ kábíyèsí máa ń sọ. Láti ìgbà tó ti wọlé ti wọlé. Tí wọ́n lorúkọ Rashidi Adéwọ̀lú Ládọ́jà. Èwo ló padà tún bòdì tó wọlé tó lóko bàbá rẹ̀ tó lóko.
2: Má jàjà ló mọ̀ bẹ́ẹ̀ ṣe sẹ́nétọ̀ náà ẹgbẹ́ ní báyìí.
1: Lẹ́gbẹ̀bo wọ́n
2: olùdíje fún ipò sẹ́nétọ̀.
1: Wọ́n yẹ̀ wọ́n wò gẹ́gẹ́ bí sẹ́nétọ̀ Làbújá. olùdíje senator tani Amos Oludari Owolabi olówà ní Ọyọ South senatorial district ó ṣe screening olùdíje ẹgbẹ́ sì fún ní certificate of return
2: national secretary yìí wà nǹkan
1: ṣé ìyá àjàjálẹ̀ dára rẹ̀ fún certificate of return ó fúnra rẹ̀ káwọ́ olùdíje wà ní senate mo sọ fún mi ṣé ẹ ní òṣèlú ti kọjá olùdókòwò kan kàwọ́ pé mo lè máa fẹgbẹ́ yìí jẹun mo lè máa fẹgbẹ́ yìí ṣòwò ọ̀rọ̀ òṣèlú ti kọjá tó ní ojú ti là òṣèlú tá a ṣe lọ́dún mẹ́wàá sẹ́yìn àti tọdún mẹ́rin sẹ́yìn yàtọ̀ sí ti fẹ́ ṣe yìí ìjọba àwarawa the voice of the majority ohun àwọn majority ilẹ̀ gbọ́ báyìí tí wàá láṣẹlẹ̀ torí nígbà kan wọn á dákẹ́ ni the privileged view wọn mọ gbowó orí wọn wọn mọ ta wọn.
2: ṣé ẹ nígbàgbọ́
1: wọn mọ mú wọn sí leader mi ni bọ mi ò nígbàgbọ́ nu wọn gẹ́gẹ́ bí àgbẹ̀ ẹgbẹ́ tó lè mú kí ẹgbẹ́ yìí gúnlẹ̀ ṣe ibùdó èyí yanjú mí ni torí pé wọ́n ti ṣe lẹ́ẹ̀mejì ẹ̀kẹta ni wọ́n fún àwọn ọmọ ẹgbẹ́ kọ̀ọ̀kan wọ́n ń gbowó lọ́dọ̀ pdp mẹ́tẹ̀ẹ́ náà ti dé apm lọ́wọ́lọ́wọ́ báyìí ìyá àjàjà kan ń gbowó lọ́wọ́ ìjọba ìpínlẹ̀ ọ̀yọ́ is a member of the governing advisory council ẹ lọ wá díẹ̀ lóṣooṣù ẹ tó jẹ́ àkọ́wé ẹgbẹ́
2: ẹ̀yin
1: náà wà ń bi coalition wọn ò kárí wa long èmi náà jẹ́ stake ṣáde labu tó yẹ kó dìbò tó náwó tó náírà sí ọ̀yẹ́ kó wà bí coalition driver mi tó ń wà mí bá mo ń ṣẹgbẹ́ òṣèlú tá à ń lọ káàkiri ó ní ọ̀fíìsì super níjọba ìbílẹ̀ mi náà tọ́fẹ̀sọ mi lẹ́nu pé èèyàn rẹ̀ náà ni ẹja fóònù náà òun náà ti ṣe antipati gbogbo àwọn ọ̀wà yẹn ò lè dúró mọ́ torí ojú àwọn èèyàn ti là ojú àwọn èèyàn ò fẹ́ kẹ́ tọ́jú ọ̀la àwọn ẹ wo ní ìjọ ní ìbò tá a fẹ́ di 2007 ẹgbẹ́ àkọọ́dù òsì fún títà o ẹni ọba ti san advance bóyá yóò yìnbọn ni o bóyá yóò gbà padà ni o kó má sẹ́yìn tó kú o ẹgbẹ́ àkọọ́dù òsì fún títà rárá.
2: retire commissioner of police Fatai Owosie kí nìdí tí a fi yọ kúrò nínú olùdíje àkọọ́dù ìkíní kí ni promise ìtẹ́gbẹ́ àkọọ́dù ṣe fún wọn torí pé ńgbà tí wọn ń kọ ọ̀rọ̀ wọn lọ gbàpọ̀ gbogbo ìbóǹtàn wọn kọ pé yíyú ẹkùn tó jókọ́ àtàwọn àṣàmọ̀ òwe tó ń bẹ nínú ọ̀rọ̀ ọ̀hún tá a bá ní àmọ́ tú ṣé kìí ṣe pé gbogbo yín dúró lé wọn lọ́rùn pé ẹ fẹ́ sọ wọn ní súná bú torí ó dàrín kan tí wọn bẹ̀rẹ̀ sí ní tọrọ oríṣiríṣi ń tako Fatai Owosie ni kó tó di pé ọ̀rọ̀ gùdùgùdù wá dé tó wá di pé gùdùgùdù ló fara ń gba gbogbo ọ̀rọ̀ yìí.
1: CP retired Fatai Owosie ni ìka ẹgbẹ́ ọmọ àbàdàn gidi ni ìgbà tí wọ́n wá senior mi ni wọ́n ní secondary school káàjọ lọ wíwá wọn sínú àkọọ́dù òṣèlú ìlú wọn wá kún wa lọ́wọ́ nínú ẹgbẹ́ ni láti rí pé àwọn òṣèlú mọ́ ilé làwọn fẹ́ ṣe ìgbà tẹ́yìn bá dẹ̀dẹ̀ inú ẹgbẹ́ tó bá wú ọ ló lè gbèrò láti ṣe kó aspire fún wọn aspire lóòótọ́ wọ́n dẹ̀ kojú òṣùwọ̀n mo lè sọ fún yín pé wọ́n kojú òṣùwọ̀n jẹ́ ni kẹ́ni lọ ṣé ìrírí la fẹ́ sọ ni ṣé ti ìwé la fẹ́ sọ ni ṣé ti ìfìdímúlẹ̀ gẹ́gẹ́ bí ọmọ àbàdàn ni ṣùgbọ́n nígbà tá a jọ jókòó tá a jọ wò ó wọ́n ní àwọn yọ wọ́ láti mọ̀ ṣe primary.
2: kí ló lè tẹ ìtọ̀ wọ́n gbẹ̀ mọ̀ kan kájú òṣùwọ̀n jẹnikẹ́ni lọ tó túmọ̀ sí pé wọ́n kájú òṣùwọ̀n jórí yọ bí àmì láti lọ lẹ̀ ń sọ yìí.
1: a ní olùdíje méjèèjì jókòó ẹnìkan wá ní mo yọ wọ́ kí wọ́n máa bá a lọ kò sí tọ́ka ẹnìkankan mọ̀ ẹni tó ní òun yọ wọ́ nítorí ó tó ní ọ̀yà ẹ jẹ́ kó wọ́n mọ̀ lọ ẹ jẹ́ kí èèyàn yọ wọ́ ṣùgbọ́n lọ́wọ́lọ́wọ́ wọ́n sì ń ṣiṣẹ́ takuntakun.
2: ṣọmọ ẹgbẹ́ yín ṣì ni wọ́n.
1: ọmọ ẹgbẹ́ wa ni wọ́n àgbẹ̀ ẹgbẹ́ gidi ni wọ́n tí wọ́n ń ṣàkóso ẹgbẹ́ ìjọba àwarawa ni ń pè ní ìjọba àtọ́dù àjọṣe àjọjẹ.
2: kí coalition tún wà ṣe é fò sí rẹ̀ gẹ́gẹ́ bí àgbà olóṣèlú tó sì jẹ́ pé ojú kan ọ̀nà kan òun náà lè dúró sí látijọ́ yìí ṣe é rò pé coalition lè padà wáyé ní
1: 2027. mo wà pẹ̀lú coalition ní 2019 torí pé bàbá mi leader mi kábíyèsí Rashidi Adéwọ̀lú Ládọ́jà àwọn ni wọ́n bẹ̀rẹ̀ coalition kábíyèsí o abẹ̀rẹ̀ nílé olóògbé Kọ́lí Oṣó ní Àkóbọ̀ ní meeting àkọ́kọ́ coalition mo lo soju ejo oselu accord nibe sugbon gbogbo awon irin ajo yen kemi o to back out tori mo ti ri pe ekan po ninu coalition yen tori pe ko si awon omo ilu abi oloselu mo afiye ni to ba ni apile ko to fe tele ni mo to le ba se coalition e ja se bayi ki la fun ni mi se ru e mo so mo ri pe coalition yen o mu egbo egbo eyin ba ipinle oyo tori pe oto ni ti awon omo ipinle oyo reti ah eni ko jolu ipinle coalition gan ko ki ma fi gbogbo enu so lo ni won ma kaba mo pa mo lead there
2: se pe kabiyesi kaba mo
1: be ni tori pe erongba ti kabiyesi
2: oba ladoja kaba mo
1: igbe mo so to ran fun erongba ti won ni fun idagbasoke ipinle oyo o nko la ri lati bi odun meje on ko lari awon da wo pe e se je ni yi o se ki pele oyo le tesi waju ki pele oyo le dagba soke ni so ta ba nsoro coalition lowo lowo bayi lo ko egbe accord bo baba da si o tori pe bi mo pe egbe accord ni gbogbo omo bibi ni oyo bo de
2: se wa le da duro awon ni won ileri ti won se fun yin ni 2019 ti won mu se te bi lo pe en ka ba won ileri wo ni
1: opolopo lo wa pe ijoba ajose ijoba ajose
2: sibe ijo nse bayi na ni e ti ni iya ajaja na
1: ma no intention is in individual yan ba di won begbe di wa do fun yan lawon po ko mo kan family re si wo pe gbe yo ni apile ko iwe gbe bayi nte ni re o iwe gbe bayi nte ni re o iwe gbe bayi iteri re boju se riko ita se jobi lo je de a jobu ni ajo so a wa fi to kokoko kan se sugbon ni ita wa 2027 omo apile oyo nduo de jo se lu accord won nduo dori yo mi abzat
2: e fe di bo ni
1: ibo la fe di o ibo ni a fe di
2: e ni lo ran wo igbe kankan pe ja jo se ko ka jo le
1: a ni lo ran lowo awon omo bibi ipile oyo atawon oludibo ipile oyo a ni lo ran lowo egbe egbe to ba fe wa ti won ri agbe kale wa aye wa
2: gomina seyi makinde fe se are lolede nigeria be si ni are lowolowo bayi asiwaju bola tinubu na odije ta ni egbe akodo pele oyo tele
1: emi o a ba debe a fu sugbon mi atalawon ati alati leyi mi ati egbe kan ti mo sakoso e ni pele oyo 233 local government JDS political dynasty. Bola Tinubu la wa ba lo. O gbodo se keji.
2: Bola Tinubu.
1: Be ni la wa ba lo.
2: O me be oselu won Bola Tinubu.
1: APC ni. Awe so me gbe APC but afẹ omo le Yoruba ko tesi waju. Ninu sakoso ni le de ni.
2: Se yo se rorun lati polongo ibo fun Bola Tinubu. Pelu bawo yan kan je nku pe a e wo ilu le o ko to wo lo de gbogbo e lo ti poluku mu se o eto abu lo me o
1: ibi ni lo tun. Ai pa rere. Ti Bola me ti nubu ti mu bo gbogbo orile de Nigeria papa awon apele ko isele ri labi akoso are kankan e wo ngba ti won eto jini gbede mo si ngba ladua gbogbo omo ba ti ko lo sinu gbekun ko lo mu won wale layo atalafia ki nkan kan ma se won ko lo n ba wa mu itura ba awon obi won titi ta mo won fi de layo atalafia ijoba bi ni orire local government won gba lati January won ti gba 13.4 billion naira lati federal ti o sele ri ijoba bile won igbaru eri labe sakoso Bola Tinubu ki la ri te ba koja lo e lo wo police station to wa nibe
2: Bola Tinubu le nse bayi
1: o ni o gbodo si are
2: o your mandate le wa bayi
1: o your mandate will stand
2: ki lo le te wa kuku je kini ohun o san de sale
1: ko le san de sale tori pe gbogbo wa la ni la kangun si awon eyan wa Bola Tinubu kangun si wa di federal level
2: ni state nko
1: ni state awon eyan wa kangun si awon
2: e mo sarafari
1: mo ma awon omo egbe mi
2: e se JDS
1: be
2: Dr. Sanusi won lawon ni bi igireyin ogba JDS yi
1: awon ni principal wa
2: sugbon gbogbo awon omo egbe oselu APC ni won mo npa bi o se di pe sarabade ali o na ni ke lo d ìdìbò yín fún láti jẹ́ olùdíje fún APC ṣé
1: ẹ̀yìn
2: latan báyìí
1: nígbà wo
2: ṣé wọn ò ní nǹkan ṣe pẹ̀lú APC
1: ta ni
2: dọ̀tún
1: sanusi ìsọmọ ẹgbẹ́ òṣèlú kankan olóṣèlú tó fẹ́ ìdàgbàsókè ìpínlẹ̀ ọ̀yọ́ ni jùbírí dọ̀tún sanusi
2: ṣé power broker ni ká pè wọ́n ni
1: He is a business.
2: tó bá wá di ìpínlẹ̀ ọ̀yọ́ tí wọ́n wá tún lọ pàṣẹ pé ibi tí wọ́n bá tún lọ síbẹ̀ náà lẹ́ẹ̀ lọ.
1: mo sọ fún mo lọ́gà wa ni.
2: ṣébi wọn bá ní kí gbogbo yín máa lọ nípínlẹ̀ ọ̀yọ́ síbẹ̀ lẹ́ẹ̀ lọ.
1: I stand with Dọ̀tún Sanusi ibi èmi ni mo jẹ́ state coordinator ibi tí ọ̀gá mi as principal bá ní ká lọ ibẹ̀ là á lọ.
2: tí Dọ̀tún Sanusi bá ní Sàràfà lì í ní kẹ́ ẹ lọ iṣẹ́ fún ǹjẹ́ ẹ lọ bẹ̀ báyìí.
1: tó bá dìgbà náà.
2: àbẹ́ sọ fún ọ pé ẹ fẹ́ kọṣẹ́ sí wọn ẹ fẹ́ kọ̀rọ̀ sí ẹ lẹ́nu.
1: àní tó bá dìgbà náà ẹni pé mo ìfowópamọ́ ẹgbẹ́ sọ̀rọ̀ mo ń fowópamọ́
2: jds
1: ipò mi gẹ́gẹ́ bí jds state coordinator.
2: ṣùgbọ́n jds state coordinator ẹ̀yin sì tún ni national vice national deputy chairman accord ní south west. àṣẹ yín náà sì múlẹ̀ ńbẹ.
1: ó múlẹ̀.
2: tẹ́ ẹ bá lọ ṣẹ́jú sáwọn ọmọ ẹ
1: jds ló sọ fún gbogbo àwọn ọmọ ẹgbẹ jds pàtàkì ní ọyọ pé ká máa lọ sínú ẹgbẹ òṣèlú àkọọdù ìlà fi wà ní ẹgbẹ òṣèlú àkọọdù ẹmọ mẹ ọmọ ẹgbẹ àkọọdù yìí torí mi àti ìrírí mi ló fi tari wá sínú ẹgbẹ òṣèlú àkọọdù.
2: bó bá wá di pé wọn wá fẹ kẹ gbogbo ẹ wá lọ báyìí tí wọn wá fẹ kí ẹ ṣiṣẹ lọ sínú ẹgbẹ òṣèlú mi tàbí bólúdíje mi ẹ mọ orí yọ mìíràn rè.
1: ìlú dá méjì tó bá làwọn ṣe dọ́tún Sanusi lọ bá wọn jds bílù bá dá méjì tọba làwa ò ṣe.
2: ṣùgbọ́n mi fẹ́ kẹ sọ tí a bá ní kẹ lọ ṣiṣẹ́ fún olùdíje míì nínú ẹgbẹ́ òṣèlú míì.
1: kò tí.
2: ṣe tọba náà lẹ́ ṣe.
1: kò tí ì dé àsìkò ibi tẹ́ ń sọ lọ.
2: ẹ jẹ́ a sọ pé tó bá débẹ̀.
1: ṣùgbọ́n mi ń sọ pé tó bá débẹ̀ ìlú dá méjì ti Dọ̀tún Sanusi làwa ò ṣe. ò tọrọ pọn bẹ́lẹ̀ lẹ́tọ́.
2: jẹ́ mo rí Yomi déwájú àwọn JDS àti Dọ̀tún Sanusi.
1: a jọ ń ṣe ni jùbírí Dọ̀tún Sanusi jds political dynasty.
2: ibo ni Dọ̀tún Sanusi
1: sọ fún yín
2: pa wọn lọ.
1: àjọ ẹ.
2: ibo ni sọ fún yín pa wọn lọ nípìnlẹ ọyọ.
1: Dọ̀tún Sanusi ò tí ì bá wa sọ̀rọ̀ kó ń lọ nǹkan torí kì í ṣe olóṣèlú kò ní káàdì ẹgbẹ́ òṣèlú
2: lọ. títa ni ẹ làwọn ń ṣe gbogbo wọn ní ti ń wá sọ́dọ̀ wọn báyìí.
1: torí wípé èèkàn ni nínú ìpínlẹ̀ ọyọ wọn máa wà ní ṣùgbọ́n gbogbo bí àbá lọ àṣẹ Dọ̀tún Sanusi lèmi ọ̀fọn jáde fáwọn ọmọ ẹgbẹ́ jds ọdún mẹ́jọ gómìnà ṣèyí mákindé là ń wò lọ́kàn yìí ilé ọ̀la fẹ́ ẹ̀ mọ́ba
2: wọ́n ní ìfẹ́mi lóye ìṣèjì.
1: ẹ jáwé èèyàn fíbo sọ̀rọ̀ èmi ti gbọ́ tún 1.3 mo gbọ́ 2.3 kò sí bíi 3.2 ti wà kò sí ti ń jẹ́ bẹ́ẹ̀ ẹni tó bá fẹ́ dìbò tó bá dára rẹ̀ ojú náà lọ bẹ orí Yomi Hamzat ó fẹ́ bẹ̀rẹ̀ 1.2 rẹ̀ ni lágbára
2: ọlọ́run
1: tó lọ́wọ́ sì fún ṣe tẹ́ bá ti ń rí pé 3.2 ó ti lọ́wọ́ jìbìtì inú ó ti lọ́wọ́ jìbìtì inú ìjọba tá a ṣe lọ́dún mẹ́jọ àfi ó tó tẹ̀ wájú mu sára ìpínlẹ̀ ọ̀yọ́ dé gbàrú ẹ̀ gbogbo ọmọ ìpínlẹ̀ ọ̀yọ́ ti gbọ́n.
2: irú èèyàn wo lórí Yomi Hamzat sí lẹ́nu ìgbà tẹ́ ti
1: rí lẹ́nu ìgbà tí mo mọ̀ ọ́ ọ̀pọ̀lọpọ̀ ni mo ti gbọ́ lónìí a ti ṣèdíje ìgbọ́ràn ọlágídí ìhà tí àwọn èèyàn fi ń borí Yomi Hamzat ni wọ́n fi ń sọ̀rọ̀ ebe àwọn tó sọ wípé ó ní jésù olùgbàlà aráyé àní àtọ́ tó sọ pé kàn má gbélébù ìyàtọ̀ kan sí ẹni mo ní gẹ́gẹ́ bí ẹni tí ó farabalẹ̀ ojú ọmọnìyàn kú olójú ẹ̀ ṣé ẹni gbogbo ẹni tó bá lójú ọmọnìyàn ọ̀rẹ́ mi ni he's a political activist èmi náà political activist ni mí ẹni tí ò ní gba gbọ̀jẹ̀ ẹni tí ò ní gba ìmúnisìn ẹni tí ò ní gba ìmúnilẹ́rú mo rí ojú ọmọnìyàn lárẹ̀ mo sì rí wípé orí Yomi Hamzat ojú-òjò wípé ẹnìkan ni ọmọ pàṣẹ fún ọ fẹ́ kí àwọn èèyàn tó ń fẹ́ ṣèjọba lórí kí ọmọ pàṣẹ fún kó wọn wá sí ìmúṣẹ ìjọba àwarawa ìjọba tó lójú omi ni the face of humanity nígbà tí mo mọ o àyà ń ṣe garagara àyà ń ṣe akátakítí èmi ò tí ì bá pàdé mo tún sọ fún pé kò sìnkú tí ó palàgbà ta ni ba ko lori obe tola jori omi amzat ti o ba gbori duro ko se ti o mu mi ti ba so pe bo se rire emi si ni mo like pe ki so pe ba se ju wa ni ibi aba foro si ni o wa to ba ti fe yi pada ma so fun o wi pe o ni gbese mi o ti n fi pada tori pe ti opo eyan fe o se mo so far so good eni to to fi se ogun ran lori omi amzat to to fi se ogun ti mo si mo pe yo je jesu wa yo je olugbalawa lati mu ijoba awara wa gidi ba ipin yo
2: mo ga ji bisola ke to wa 100 million ke to ko kobogini oloye kini ileri tori omi amza ti se fun yi pe ba won ba de joba o se o ti ni ku te ti pin ni abo ti ni ye de ba kan a ke to le ta ku pe won le pe 100 million se a ni nfe oko ise a ni nfe
1: ah pe nkankan seri ta ba de bi odo a fun a kon si se gbe lowo
2: abi ki le fe boya ke nbere gbe ki le fe
1: ko si ba se ni fe nkan ba jo se ni joba jo se ni ijoba jo se ni joba jo je ni a jo benefit inu e na ni temi ba lawon eyan se o wo se ijoba temi ba lawon eyan se o je contractor temi ba lawon eyan ta gbe se fun ale na ni ko ti si nkan kan sugbon mo ri pe ijoba awara wa la nse erongba ijoba awara wa to loju omo niyan lori yo mi nse mo fi duro ti omo lu abi pon bele bo na se so ni mo mo pe alaje ori yo mi abisi o je abisa to je ta ba sa se jori nu ta idajo ta re
2: kini amoran yin pa won megbe yin awon agbegbe yin awon omo ipinle oyo
1: amoran mi re o fun gbogbo omo egbe ni ipinle oyo atawa agbagbe egbe mo dupe o tera wa lowo si korita ta wa tori korita ko ye mi mo ni bo mo dupe fun atileyin yin mo dupe fun oka keye lati duo ta ko iro lati duo pelu ododo pe ni 2027 a ni te gbe akodu ibere so se o ise ti bere eje ajade mobilization ta se la ku awon eyan ori e ko
3: Zero seven zero fifty five thousand
4: 9 4 9
3: Hello.
4: Hello, sir.
3: Hello, Ekaro.
4: Yes, sir. You at the airport.
3: I'm going, sir.
4: I got book for Tianyan and I was here on the end, sir. You don't see a man, see a woman for no meaning. If I see a man sorrow, Luria be a cold, a man sorrow for Batimu Boo. Then if I Batimu Boo same would have by me. Gbogbo yẹn ti kú rẹsẹ̀ tán sínú ilé ẹ wá ń sọ pé wọ́n mú nǹkan kan wá sínú ìjọba kí ni ẹ mú wá sínú ìjọba ẹ ṣé bí gbogbo nǹkan ṣe rí rè látẹ̀yìn wá ni nígbà wọn gba kí ló pọ̀ ààrẹ ilé tó kú ìbínú ẹgbẹ́ wọn ni ṣèbáyà náà ló ní àǹfààní fún
3: ẹ ṣeun
4: ọwọ́ òṣìṣẹ́ wa ṣe ṣe ni àwọn náà tó dé bẹ́ẹ̀ wọ́n ní bàtà rẹ̀ làwọn ọwọ́ wọn náà tó ń wọ bàtà rẹ̀ ẹ wá ń sọ̀rọ̀ nípa rẹ̀ báyìí àwọn tá a sọ ló kùtà pa pọ̀
3: orí afẹ́fẹ́ la mọ̀ wá hello hello
5: hello captain pipo
3: ẹ káàárọ sọ
5: olóyè ismail ọmọ ẹlẹ́ẹ̀lẹ́ ló kọ́ dídèwé àwa sì dúró lórí ọmọ wa náà ni o pẹ̀lú wa fẹ́ sọ̀rọ̀ kó má sọ̀rọ̀
3: hello
6: hello ẹ káàárọ
3: ẹ káàárọ
7: ẹ káàárọ
3: yes sir
7: ẹ kú ètò ńgbọ
6: ẹ ló ṣe ń gbọ
3: à ń gbọ yín o
6: I'm not sure that's Malende.
3: Okay.
6: In the governor, she might be this. She took about a fed down or even as a senator. When our party fair share, Chairman Bama Bodin, the band in the good and supported the one leg back on. She won't go to come grandmother Bush at the left hand senator, FNR. What was the fair tariff? We are the senator in here now. Last question I want to do one president, Papo. I want you all to go see peace. Come out and I want to get everything I'm called doing to have a call the very show. If you know good, call on Jeff and Ben one. Kama so pomo wa le nkan ni Nigeria nkan to nku ba ni yen nkan ta wa usan se ta na wa usan se ti o da o la na nse ti ru o ba ti da kun kalu lo dibo sibi to ba wu mi fe gbo pe nkan yo ba abi ibo aba
3: e
6: to ba ti kun kalu ko lo dibo ba ti
3: politi e seun hello e ka ro sir
7: e ka ro sir ku sha
3: yes sir
7: e lo ya ki ti omo ni ni seri èròǹgbà tó dáa ni tẹ́tẹ́ ẹ̀ lẹ́mi tẹ̀dọ́ káṣẹ́ ẹ̀ kéjì kúrò ní gbogbo pdp apc yìí káṣẹ́ ẹ̀ kẹ́yìn kan tẹ̀ kàn tẹ̀ wọlé kó má tẹ̀ jẹ́ nǹkan kan kó má lọ sí ẹgbẹ́ kan tó ṣe kàn nǹkan kó kàn tẹ̀ wọlé káwo àtiṣebọ̀ ẹ̀ náà ti rí àtiṣebọ̀ orí ẹbí náà sọ̀rọ̀ náà ti rí tó bí ó bá ti sókè yẹn náà èyí ò rí nǹkan tí ó bá jù
3: náà. Ẹ jẹ́ kí n mọ sẹ́rí padà rélé àsìkò tí kò wà ní pàpamọ́ra. Ọpẹ́ pàtàkì lọ́wọ́ Deputy National Chairman South West fún ẹgbẹ́ òṣèlú Accord Mogaji Ìgbínsọlá Sunday Paul Amọ̀rìyìnbá àgbà onítan lórílẹ̀. Kò jẹ́ ibi tí a rí mọ lénìí lórí ètò òṣèlú nìkànnì 32fm 94.9 tá a kalẹ̀ sí laughter house orí òkè téńté premier mokola ìbàdàn títí ọ̀la a tún pàdé lórí ètò gbàgede ọ̀rọ̀ títí ìgbà náà tá a tún pàdé ńkọ peter ọláṣùpọ̀ captain p tún lórúkọ tèmi oríwà.

0: alalu barika beyan ba wa ni ibadan ni bikibi to ba wa ti o ba ti gbo radio 32 fm ko ti gbo radio emi basiru sola oloye ajere ni mo so be
1: asiko to fun iroyin lati ikoni 32 fm 94.9
2: ago meji lati lu lati koni 32 fm 94.9 eka san iroyin agbaye lekurere la mutoyin wa saaju egba won koko to wa ninu iroyin ohun atiku lo ti gbosuba kare fawon eso alaabo latari bi won se dola won to wa laamo kuro lakata awon ajinigbe nipinle bonu obi ti jawe aki wowo tako mima towo eya meya boro iwa odaran lorilede Nigeria nele okere kodin leyan mokandinlogun to pa danu emi won teyan merinleladoje ti won si farapa nibi isele alagbara ile riri kan to waye nile filisin iroyin lagbo amugborodun gbajugbaja osere ori itage ni tojo mo orilede Nigeria Latif Adedi Mechi loti tewogba ami eye leyi to sa pejuwe ile adulawo iroyin ohun re lekun rere olubi npe fatoye ilu ni iroyin yin eni to ti fi igba kun rije igba keje are lorilede wa Nigeria Tikola Abubakar lo ti gbosuba kare fun awon iko eso alabo latari biroyin bo ti fi die mule wipe won dola awon to wa laamo awon iko adaluru ni ti on ka awon toto ota lelo odurun ni agbegbe kan ti won pe ni ngose yo ni pele Borno atiku na lo gbosuba kare ohun loni lasiko to sa apejuwe igbesa isele idunu iroyin ohun gege bi eleyi ti o mu ajaga buruku kuro lorun awon ajinigbe to nti awon omo lebi won iroyin salaye oro wipe igbesi ohun ona ni yo je ki awon to ti wa ni akata awon ajinigbe ati awon omo lebi won ki won kuro ninu pa e bo ti je wipe won be ni ahamo atiku lo to ti wa pe fun ati tun pa ku igbiyanju eleyi ti yo je ki won le dola won mi to tun wa laamo ni ti buto ro orilede wa Nigeria ta ba gba agbe wipe iroyin so di mimo gege bo ti je wipe awon iko eso alabo eleyi ti won je ti adinkai ona ni won ti saaju kede aseyori ohun eleyi ti won fi gba awon ti won ha ni ahamo ti apapo nka won to si je ota lelo odurun iyon kuro ni ori oke kan ti won pe ni mandara gege bo ti je wipe awon iko ada luru ohun ona ni won ti mu awon eniyan na so si ahamo to wa lekun gusu to je ti ipinle Borno igba keje are tele ri lorilede wa Nigeria ona lo tun ti wa pe fun atunse iyon leka eto abo to nti sisa amulo ogbon atinoda ati jije ojula lakan fi sori be na lo tun te pele mo wipe o sa pataki lati sa amulo awon ohun igba lode eleyi ti o si je ki eto abo ko rorun lati tun le pinwo awon iwa kudie kudie tun ti dojuko to nkoju eto abo lorilede wa Nigeria ta bagba gbe wipe are orilede wa Nigeria Bola Ahmed Tinubu odo lo ti saaju te pele mo wipe isejoba awon ona ni oni kare lati ri wipe o npakun igbiyanju lati woyaja pelu isoro eto abo to nba orilede wa Nigeria woyaja to nti ri wipe ohun ri wipe gbogbo awon ti won be ni ahamo ni ti buto orilede wa Nigeria ona ni won gba pada lai farapa bo ti wo ko mo to nti te pele mo wipe orilede wa Nigeria ona ni ko ni gbe agbara tabi ogo re sile fun awon iko ada luru tabi awon agbesumo mi lorilede ye eni to ti fi gba kori je gomina teleri ni ipile adambira pizza obi ona lo ti jawe aki wowo tako mima towo eya meya ton ti nigun nigun bo awon iwa to ni se pelu odaran lorilede wa nigeria loni ode yi na lo jawe aki wowo ohun lede yin o lasiko eleyi to sa pejuwe ru fe wa be gege bi ohun to buruju to si le pin wa niya ton ti si so isokun orilede wa nigeria di yele yele nigba to nte siwaju gege bi eni to na je okan lara awon omoye lati dije sipo are lorilede wa nigeria iyan labi asia egbe oselu nigerian democratic congress be gege na lo tupa are wa sawo omo orilede nigeria lati le ri wipe won yago kurinu kuro ninu awon igbese eyi to le mu ki awujo to nti agbegbe wa ko pin yele yele be gege na lo tun je ko di mimo wipe awon wa odaran eleyi to ba nsele o na ni ko ye ki ati owo eya meyabo bo ti wu ko mo igbese ohun o na lo keju sita ni bamu pelu bo ti je ko di mimo ipe ogoro awon fulani o na lo nfoju wina awon gbolonkoto to nti nina ka ko to si won nitori awon iwa to ni se pelu odaran eleyi ti awujo to nle mo won lara na bebe wa paro wa si awo morilede ye lati le ri wipe wota ko awon iwa eyi to le bu epo ijogbo si arin eyi to le pin wa niya lorilede wa nigeria besi na ni kiko wa wa ko pinu lati le ri wipe isokan orilede wa nigeria o na ni ko yigin bo ti wu ko mo ilegbimo asofin agba lorilede wa nigeria gosuiz apabio lo ti paro wa sawon omo ile ye lati tubo tepele mo gbigba adura wipe ki asiri awon to nsegbe leyin awon iko ada luru lorilede nigeria ki adada ko ti won ni asiri o soro ohun lolulu le wa abuja gege bi apabio bo se tepele mo leyin to si tun paro wa sawon omo orilede nigeria papa julo pelu titoka si bi pe orilede yi o na lo ti moribo kuro ninu awon ka fa kaja oselu to nti awon ajakale arun ati awon iwa igbe somo mi be gege na lo ti je ko di mimo wi pe o se pataki lati le ri wi pe igbiyanju o na la tun pakun ni bamu ati gba agbara lowo isere eto abo eyi to nkoju orilede wa nigeria ni ti buti oro le yi papa julo isele ijinigbe eleyi ti ko si je itewogba laarin wa ekun ile ise olopa ni ipinle oyo ona ni won ti siso loju ibuba awon afurasi eyi ti nbe nilu ibadan ni bamu pelu igbese eleyi ti won gunle iyan laoko ti won lo re edola aburo obin eyi to je ti eni to ti figba kan rija alakoso faro agbara to nti ekan pugbu ninu egbe oselu APC iyo bayo adelabo to nti awon omo re meji iroyin je ko di mimo wipe commissioner olopa nipele oyo oluwagbemiga bimbola ona lo je ko di mimo wipe igbese ati dola awon eni orokun ohun ona ni o se latari bi won ti sa mulo ogbon atinoda to nti jije oju lalakan fi sori ati awon imero eyi to dogbin abi mbola soro won di mimo wipe awon eyan ti won ji gbe ohun ona ni won lo re ko won si ibuba ikoko kan eleyi to je ilegbe oniyara meta ti nbe lagbegbe ayegun anaye iyan ni joba abile oluyole abi mbola ti wa paro wa si awon aralu lati wipe won je ojulala kan fi sori besi na ni ki won ori wipe won gbe igbese ni mona wa iyan logan ti won ba kefin awon lilo bipo kuto eje agbo oro re eleyi ti oga agbo lopo ohun to so lori isele didola awon ti won ji gbe ohun
3: be ba wo arin awon eyan ni bibai won de tin gbe gbogbo awon ton gbe wa bibai won gbe won wa awon eyan ri won won ki won ma ki won ka bo ngba mi tori ati bere ati interview awon ton ti gbe ri ton gba ti awon eyan ba ri won ton soro ki le fe crash so to ba ye pe won tin ri bo se riru eleyi won ta wa lologo gbogbo eleyi o ni sele tori a le gbe igbese to ye ka gbe on ta
2: lásìkò tí akọ̀ròyìn ìkọ́ni iléeṣẹ́ wa 32FM 94.9 yun láre ògbódélé tó ń sọ̀rọ̀ wérò papọ̀ pẹ̀lú ọ̀kan lára àwọn onílé ọ̀hún lágbègbè ayégún ẹni tí orúkọ rẹ̀ tó jẹ́ Moruf Ọ̀rankan ó jẹ́ kó di mímọ̀ wípé ọ̀kan lára àwọn afurasí ọ̀hún ó náà ló ya ilé ọ̀hún gbé lásìkò èyí tó sì jẹ́ wípé gbogbo àwọn ìwé tó yẹ kó bo wọ́lù níbàámu pẹ̀lú ìlànà àtẹ̀lé tó jẹ́ ti àgbékalẹ̀ ti àwọn ẹgbẹ́ onílé ládùúgbò ọ̀hún òun náà ni wọ́n fi ilé ọ̀hún fún ẹja gbọrọ lárin lọ ọdọ ọhún.
3: Ẹnìkan ni ọmọ wa kò fẹ gbalé àyẹ̀pọ̀ fẹrẹǹtì ilé later on gba form pẹ̀lú protocol tí landlord ń tẹ̀lé so later on ni àwọn ẹ̀yàn tó máa gbà àwọn èèyàn bíi méjì mẹ́ta gbogbo protocol ń gbọ́n kò ju bí last week sunday lọ last week sunday la dẹ̀yìn fáìtì ẹ̀ńtọ́ wa gbà pé kọ́ yọjú sí community ọdẹ wa later on la gbọ́ ti ọ̀sẹ̀lẹ̀ yìí tí a ti gbalé gbogbo dídé rẹ̀ bóyá kò
2: alága ẹgbẹ́ àwọn olùkọ́ ní ìpínlẹ̀ ọ̀yọ́ comrade hasan fatai òun ló ti pè fún ìgbésẹ̀ alágbára tó ń ti ìlànà àtẹ̀lé láti lè rí wípé wọ́n pèsè ààbò tó lóòrìn tó ń ti rí wípé wọ́n dá àwọn akẹ́kọ̀ọ́ tó ń ta àwọn olùkọ́ èyí tí wọ́n jí gbé níjọba àbílẹ̀ oríire padà láyọ̀ àti àlàáfíà ó sọ̀rọ̀ ọ̀hún láòkó tó ń kópa lórí ọ̀kan lára àwọn ètò wa nìkan ní 32fm 94.9 tá a pètò ọ̀hún ní pódíọ̀mù comrade fatai ṣàlàyé ọ̀rọ̀ wípé ẹgbẹ́ àwọn olùkọ́ ó náà ló ti ní ìfarakínra papọ̀ pẹ̀lú ìjọba tó ń ta àwọn ẹni ọ̀rọ̀ kan láti lè rí wípé àwọn èèyàn wọ ọ̀hún tó wà ní àhámọ́ àwọn ajínigbé ó náà ni wọ́n padà sílé láyọ̀ àti àlàáfíà lábẹ́ bẹ́ẹ̀ ó tún pa àrọwà sí ìjọba láti pa kún ètò ààbò tó lóòrìn láwọlé ẹ̀kọ́ wa gbogbo pàápàá jùlọ àwọn ilé ẹ̀kọ́ tó ń bẹ ní ìgbèríko bẹ́ẹ̀ gẹ́gẹ́ náà ló sì tún tọ́ka sí wípé ó ṣe pàtàkì láti ṣe àmúlò àwọn ètò ààbò kan lára yìí tó fi tọ́ka sí mímọ ògiri alámọ̀yípo yí àwọn ilé ẹ̀kọ́ ọ̀hún ká tó ń ti àwọn ìgbésẹ̀ àti inúdá míì láti lè rí wípé ààbò náà ló wà fún àwọn akẹ́kọ̀ọ́ àti àwọn olùkọ́ alága ẹgbẹ́ àwọn olùkọ́ ọ̀hún ló tún pàrọwà sí àwọn olùgbé ládùúgbò tó ń ti ọmọ ìlú láti lè rí wípé wọ́n ń fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú àwọn àjọ ẹ̀ṣọ́ aláàbò gbogbo bẹ́ẹ̀ gẹ́gẹ́ náà ni kí rí wípé bí wọ́n bá kẹ́fin àwọn lílọ bíbọ̀ kò tọ́ kí wọ́n sì rí pé wọ́n fi ìròyìn ọ̀hún tó àwọn agbófinró létí lójúnà àti lè rí wípé ààbò tó lóòrìn òun náà ló wà lágbègbè wa comrade fatai òun náà ló tún wá tẹpẹlẹ mọ́ wípé ìgbìyànjú ń lọ lọ́wọ́ látọ̀dọ̀ àwọn

0: ẹ̀ṣọ́ aláàbò tó ń ti àwọn aláṣẹ nípínlẹ̀ ọ̀yọ́ léyìí tí yóò sì sa tọ́nà bí wọ́n ṣe dóòlà àwọn tó wà ní àhámọ́ tó fi mọ ìgbésẹ̀ láti pinwọ́ irúfẹ́ ìṣẹ̀lẹ̀ náà. Ìjàmbá ojú pópó kan èyí tó wáyé ó náà ló ti ṣa tọ́nà bí ìṣẹ̀lẹ̀ ìjàmbá iná mọ̀ rárá bó ti ba àwọn ilé ìtajà tó tó bíi ogún níye tó sì jẹ́ wípé ẹgbẹ̀lẹ́gbẹ̀ àwọn ọjà èyí tí owó rẹ̀ tó lé ní bíi ọgọ́rùn-ún mílíọ̀nù náírà ó náà ló bá ìṣẹ̀lẹ̀ ọ̀hún rìn ìyún ní ilé ìtajà gbọ́rọ̀ èyí tó jẹ́ ti ilé iṣẹ́ àpótí ìfìwéránṣẹ́ tó wà ní dùgbẹ̀ nílùú ìbàdàn ìṣẹ̀lẹ̀ ọ̀hún òun náà ni ròyìn ṣe àkọsílẹ̀ rẹ̀ wípé wáyé ní déédéé ọwọ́ agogo mọ́kànlá àbọ̀ lọ́wọ́ àṣálẹ́ ti ṣe ọjọ́ sátidé ìyún lójú ọ̀nà dùgbẹ̀ wá sí ìyàgànkú gẹ́gẹ́ bó ti jẹ́ wípé ọkọ̀ kan èyí tó jẹ́ lẹ́gísọ̀ọ̀sì òun náà ni ròyìn tọ́ka sí wípé ẹni tó wà òun ló ti mu ọtí àmupara tó sì lọ rèé rọ́lu ọ̀kan lára àwọn yàrá ìtajà ọ̀hún ti ń bẹ̀ lágbègbè náà òṣojú mi kò ró kan eléyìí tó fìròyìn léde ló ṣàlàyé ọ̀rọ̀ wípé lọ́gán tí ìforísọ yàrá ìtajà ọ̀hún tó wáyé òun náà ni ìṣẹ̀lẹ̀ ọ̀hún òun ló mu iná dání tó sì bẹ̀rẹ̀ sí ní ràn láti ilé ìtajà kan bọ́ sí òmíì síwájú sí àwọn tí wọ́n ní ilé ìtajà ọ̀hún àti àwọn olùgbé ládùúgbò ọ̀hún òun náà ni wọ́n gbéra ní mọ̀nàwá pẹ̀lú ìgbésẹ̀ láti pinwọ́ iná ọ̀hún tó ń ti dídòlà àwọn dúkìá wọn ṣùgbọ́n ìròyìn jákòdì mímọ̀ wípé ọ̀wọ́ ìṣẹ̀lẹ̀ iná alágbára ọ̀hún òun ló yára ràn láti ibìkan bọ́ sí ibòmíì tó sì ba ẹgbẹ̀ lẹ́gbẹ̀ àwọn dúkìá jẹ́ kó tó di wípé àwọn ikọ̀ tí ó dóòlà ìṣẹ̀lẹ̀ náà ọ̀hún kí wọ́n tó débẹ̀ gẹ́gẹ́ bó ti ń jábọ̀ ìyún akọ̀ròyìn wa emmanuel adédàpọ̀ èyí tó lọ rèé ṣe àkójọpọ̀ ìròyìn ọ̀hún ṣàlàyé ọ̀rọ̀ wípé àwọn ikọ̀ ẹ̀ṣọ́ aláàbò òun náà ni wọ́n dé síbi ìṣẹ̀lẹ̀ náà láti lè rí wípé wọ́n tún gba agbára lọ́wọ́ iná ọ̀hún láti tún fẹjú sí i kọjá bó ti yẹ lọ léyìí tí ròyìn tó sì ṣàlàyé ọ̀rọ̀ pẹ̀lú bí nǹkan bó ti rí ẹjẹ́ darapọ̀ mọ́ emmanuel adébànjọ níbàámu pẹ̀lú ìròyìn tí mo bọ̀.
1: Wọ́n lọ máa níbi after 12 lọ́ bá ń pè pé ṣọ́ọ̀bù wa ń jó a dẹ̀ máa ń yọ fíìsì ṣọ́ọ̀bù wa ní ká tó lọ pa kò sí nọ́ńbà báwo ni iná ṣe wá gbà wọlé ìgbà tó máa ń padà débẹ̀ bí after 12 ni tó wọn lásídẹ̀ǹsì ló fò látòdì kejì ló fò wọnú ṣọ́ọ̀bù ló lanà.
2: Mọ́tò yẹn ó yí ti pọ́ọ̀lù yìí so bó ṣe wá yìí tẹ̀ half of the moto ó wá cut sí méjì ó wá jump wá sí ìbàyìn ó wá explode. So explosion yẹn ló wá fà so àwọn fire service wa so wọn dẹ try gan so àti alẹ àná yẹn wọn ṣiṣẹ di àárọ yìí tí wọn fi lọ ni.
3: So aṣa àgbàkọ yẹn wọn ní ṣọ́ọ̀bù jóná because a fatal accident.
4: Pẹ̀tọ́ wá wonder mi ni pé báwo ni mọ́tò ṣe máa hit three cycles sí tó máa wá gé sí méjì tí àpò bíi tó máa wá cross sí opposite side ibi tí accident ti ṣẹlẹ̀.
3: It was so painful. And we thank God, sha, kò sẹ́ni ẹ̀ka tó kú.
0: Ìkọ́ni 32FM 94.9 ló tún jáde sígboro lọ́jọ́ Sátidé gẹ́gẹ́ bí wọ́n ti máa ń ṣe ètò kólẹ̀ kó dọ̀tí eléyìí tá a máa ń pe àkórí rẹ̀ ní jẹ́ kí ìlú Ìbàdàn kó wà ní ìmọ́tótó gẹ́gẹ́ bí ìròyìn bó ti ṣàlàyé ọ̀rọ̀ wípé ètò ọ̀hún náà ló tún gbìnàyà níbàámu àti ṣe ìtanijí tó ń tẹ̀ lanilọ́yẹ̀ fáwọn aráàlú láti lè wà ní ìmọ́tótó àti àyíká wa gẹ́gẹ́ bí ìròyìn bó ṣe tọ́ka sí gbajúgbajà ọjà òjé ní ìlú ìbàdàn ní ọjọ́ sátidé òun náà ni gbogbo àwọn adarí ọjà tó ń ti àwọn òǹtajà àti àwọn òǹrajà ní agbègbè náà ni wọ́n ti yáya túyàyà láti ṣe ìmọ́tótó àyíká àwọn agbègbè wọn lásìkò tó ń sọ̀rọ̀ níbi ètò àgbékalẹ̀ ọ̀hún ìyún ìyálọ́jà ọjà òjé lábẹ́ bẹ́ẹ̀ náà ló ti pàrọwà sí àwọn òǹtajà àti àwọn tó ń rajà tó fi mọ́ àwọn tó ń lọ tó ń bọ̀ nínú ọjà ọ̀hún láti lè rí wípé àwọn ìyálọ́jà gbogbo òun náà ni wọ́n tún ilé ìtajà wọn ṣe tó ń ti àyíká wọn bẹ́ẹ̀ gẹ́gẹ́ òun náà ni bàbá lọ́jà ní ọjà òjé ló tún bá àwọn tó ń tajà lọ́jà òjé sọ̀rọ̀ léyìí tó sì tún fi ń pàrọwà fún wọn wípé ó ṣe

0: Orúkọ mi ni Alhaji Aláàrọ̀ Olúwakẹ́mi Akálà, tí mo jẹ́ ìyá ọlọ́jà fún ọjà òjé. Ọjà òjé ni 32 FM wà. Tá à ń ṣe ètò kólẹ̀ kódọ̀tí kí àyíká wa kó lè mọ́, kí àrùn karùn kó mọ́ wọ agbègbè wa. A wà ní ọjà òjé. Gbogbo ẹgbẹ́ ọlọ́jà pátápátá ni a jọ ń ṣe ìgbálẹ̀ láti mú kí àyíká wa kí ó mọ́ tónítóní.
1: Ètò ìmọ́tótó ní àyíká wa nínú ilé wa, a rí pé a máa gbé ìgbé tí ó dára. A dẹ̀ máa rí pé afẹ́fẹ́ àlàáfíà ni a mí sínú. A dẹ̀ máa rí pé nípe pé àìsàn tàbí nǹkan ṣẹlẹ̀ sí wa yóò jìnà sí wa. Nítorí ẹ̀ ni ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ wọ́n ṣe ètò lóríṣiríṣi.
2: Fún àwọn ìròyìn yàjóyàjó àti àwọn ìṣẹ̀lẹ̀ tó ń ṣẹlẹ̀ láyìíká òun agbègbè yín, tẹ́ fẹ́ fi tó wà létí, ẹ lè kàn sí wa ní ilé ẹ̀rín Laughter House, Òkè-téńté Mọ́kọ́lá nílùú Ìbàdàn. Kí n tó máa lo àwọn kókó tó jẹyọ nínú ìròyìn ọ̀hún rẹ̀ lẹ́ẹ̀kan sí. Àtíkù ló ti gbóṣùbà kárí fáwọn ẹ̀ṣọ́ aláàbò látàrí bí wọ́n ṣe dóòlà àwọn tó wà láhàámọ̀ kúrò lákàtà àwọn ajínigbé nípínlẹ̀ Borno. Òbí ti jáwé akíwọ́wọ́ tako mímọ́ àtọwọ́ ẹ̀yà mẹ́yà bọ̀rọ̀ ìwà ọ̀daràn nílẹ̀ yìí. Èèyàn mọ́kàndínlógún ló pàdánù ẹ̀mí wọn tí èèyàn mẹ́rìnlé láàdóje tí wọ́n sì farapa níbi ìṣẹ̀lẹ̀ alágbára ilẹ̀ rírì kan tó wáyé nílẹ̀ Fílísítíìnì. Mary Ojo ló ṣe àkójọpọ̀ ìròyìn olúbi ń pe Fátóyè. Lóòkọ́ mi, ẹ ṣe bẹ́ẹ̀ tí ń tẹ́tí gbọ́ wa, yóò dára fún wa.

0: ti o ma pa ile ri e ni sunku.
1: Irawo kan yo mi lu titi irawo satohun.
2: Èyí ni àsọtẹ́lẹ̀ àti àdéhùn tó wà fún ètò sáré budan. Ení, ìdáhùn sí ìbéèrè kan kò gbọdọ̀ ju ọgbọ̀n ìṣẹ́jú àyà lọ. Èjì, àwọn ìdáhùn sí ìbéèrè tí ó pakasọ yóò wáyé tí ó bá kù díẹ̀ kí ètò náà kẹnubodò. Ẹ̀ta, ẹni yòówù tí ó bá ti gba ìdáhùn sí ìbéèrè yóò gba ẹ̀bùn káàdì ìbánisọ̀rọ̀ èyíùn Richard Card. 500 naira 500 naira erin a ko fe ki oludasi fi ibere dahun ibere harun ni kete ti atokun ba te kari ibere ti oni dahun si ti wole sori afefe ni asiko re ti bere efa oni dahun ti won ba ti ro lowo ti so anfani ebun re nu eje oni dahun kokan ko ni anfani ipele meje e se ti en 36 koni 32 fm 94.9 ajakere ile ise awon agbe koko house ibadan.

0: ọdọ ẹ fàtí èlé bíro bíro bó bá ti ẹ ṣe wá jẹ àwa tó ti dé lọsẹ tó nínú
1: wo
0: àtúkọ àmójúbọ ọsẹ tuntun
1: yes we are grand me
0: lásìkò ní ta ti ń dẹrin pò ṣónú tambe ni laughter house premier hill mọkọlá nílùú ìbàdàn bẹẹ ni níbẹ̀ gangan la wà tẹ̀tí ńlá ànfàní láti mọ gbọ́ wa
1: ìkànnì adẹ́rìn pò ṣónú nínú ilé adẹ́rìn pò ṣónú
0: yẹsọ nígbà tí bá mọ tán tiẹ̀ tún ti fẹ́ èbó ńlá ńlá àwọn èbó gbáńkọ
1: gbì
0: èbó gbìgbìgbì
1: ṣèṣe ilé ìyá
0: tó gbàgbàgbà
1: ó láńtẹ náà
0: wọn tún ti fo èbó wọlé o
1: àwọn ọ̀láńtẹ àwọn tó wọ̀ láńtẹ
0: náà
1: ó ti yé mi atẹ́kùn ti gbá ń tẹ náà wọn lá
0: ẹ tún káàbọ̀ bẹ́ẹ̀ ni ẹ kó àmójúbà wa fútọ̀sẹ̀ yìí lórí ètò sárebùdán tẹ́yìn bá ti ń gbọ́ pé
1: sárebùdán
0: ètò yín náà nu tẹ̀ ti ń dúró dè tẹ̀ sì mọ̀ bí ẹni ṣe kí ni
1: wọ́n mọ̀
0: seriously gbà mí
1: wọ́n ti lọ mọ̀ jù
0: wọ́n ni wọ́n ń gbọ́ ní canada
1: àní mo wà lẹ́kọ̀ọ́
0: ẹ o
1: ẹ kan ní station yẹn get as be sabi o ẹ di station wey sabi
0: we sabi àdúgbò
1: fm ló
0: ó dá inú wa ò ní bàjẹ́ láṣẹ ìlédùá yóò mọ dùn ní o ọ̀sẹ̀ tuntun tá a wá mú yìí yóò jẹ́ ọ̀sẹ̀ eré fún gbogbo wa a máa fi ọwọ́ àti wájú àtẹ̀yìn àtẹ̀gbẹ́ báyìí láti mọ̀ fi fa eré wọlé a sì mọ rẹ́rìn-ín ẹ̀rín ò wá ní bàjẹ́ olúwa mary ọmọ òjò lórúkọ tèmi ẹ káàbọ̀ sórí sáré ibùdán.
2: esther faladé ọmọ ṣe dádì tí òkọ là ń lò kọ mi ẹ kú lé gbogbo ilé o.
1: bá àwọn tán iná ni adémọlá adéjùmọ aṣojú àṣàlẹ adúláwọ kárí ayé ẹ tó káàbọ̀ sórí ètò yìí tẹ̀ tí ń dúró dè kí mọ̀ kí gbogbo àwọn tí ọlọ́run ń lò láti mọ̀ dun àwọn èèyàn lórí ètò yìí pàápàá jùlọ bàbá wa nílùú hamburg lé olómìnira germany
0: lọ́run
1: bàbá wa abiola yale yale bàbá ẹ̀ṣin wa ojú òní ti ń gbà
0: pọ̀
1: bẹ́ẹ̀ náà ni bàbá charles popsi
0: charlie popsi
1: yes bàbá charles ọ̀kan làwọn
0: amọ̀jẹ lẹ́rìn dòdò létí mi gbà mí
1: bàbá ẹ̀ṣin ọkọ̀ ànáwó sí ojoojúmọ́ kò ní rẹ̀yìn gbà kọ̀ọ̀kan inú ti iná ò ní bàjẹ́ ayọ yóò ní pàdé ìbànújẹ́ fúnni alámọ̀nà bọ́rọ́bọ́rọ́ láti ìlú ọ̀yọ́ ẹṣin mo dúpẹ́ ẹṣin gan ni o amọ̀rírì yín a tún wá dúpẹ́ jùlọ lọ́wọ́ àwọn èèyàn wa náà àní ọmọ gbọ́ kí n lè bá a gbọ́ bí mo ti lọ fi fóònù mi mo ti lọ gbé kaná látàgbo mẹ́wàá can you imagine that
0: imagine
1: ẹ wá àwọn ti lọ chaajì padà fóònù o ẹ ṣe
0: ìfẹ́ ìga o
1: ìfẹ́
0: ilé o
1: ìfẹ́
0: tó máa dùn ó tiẹ̀ ti dùn bí oyin ni
1: ó dùn joyin náà
0: ó tún joyin
1: ẹ̀fọ́ kan bẹ̀ wọ́n ló dùn jẹ́jà ilé náà kì í ṣe kó dùn bí oyin
0: ó
1: dùn joyin lọ ni
0: ó dùn joyin lọ ṣe o
1: kò ní rẹ̀ yín kò ní sùn yín
0: a
1: ní súnra wa ẹ ṣe àdúpẹ́
0: ọdọ àfẹ lójú òpó facebook yẹn 32fm949 yín ẹ
1: adira wa lòdì fún wọn ni
0: o
1: àwọn èèyàn wa wọn ti ṣe oríṣiríṣi wọn ní ká lọ dùn wọn ná wọn ti ẹtún sọdẹ pé ká mọ jẹ béèrè ó lé mu
0: náà
1: ká mọ tó bí ó lé o kí wọn lè gbádùn wà náà ni ok
0: 32fm949 fẹyìn ẹ lójú òpó facebook tẹfí láǹfààní láti mọ fojú yín wòran ayọ bẹ ṣe ń gbọ wa bákan náà yàtọ̀ sí facebook wa ẹ tún lè mọ gbọ́ wa lórí radio garden tẹ́yìn bá ṣáà ti tẹ 32fm949 ìbàdàn tẹ́ ẹ bá ti tẹ̀ ẹ́ sójú radio garden ẹ́
1: déédé ni
0: fómìlè fómi ọ bọ́ síbẹ̀ nu
1: no network failure
0: ọ̀ ń bẹ̀ mi
1: straight
0: ẹ mọ sọ ìbò oyinbo ìbá ti ẹ
1: ẹ ajáde ni lọwọ kan
0: a ń bẹ lójú òpó tíndì náà bẹẹ là ń bẹ lórí mixtlr 32fm949
1: ètí mọ̀ máa gbé ìtúndé àbí
0: mẹ́fọ́ ẹ̀túndé hìn àbí túnẹ́dín
1: ọmọ ìyá onídéédéé
0: ẹ o dídíndín láti mọ ọgbọ wa ojú òpó youtube náà kan ìbẹ́ ńlẹ̀ fún yín 32fm949 ìbéèrè ayélujára wa ọ ti wà lẹ̀ ọmọlọ́mọ ẹ já sí àwọn ojú òpó lẹ̀ káwọn ẹni àkọ́kọ́ tí ó ti ẹ̀ kọ́kọ́ gborí wọlé bá mi ìpè ń dún lọ́tún
1: lọ́sí
0: mo ní ká ti mú o ó yẹ jẹ́ àwọn mi hello.
1: hello.
3: hello ẹ ká sàn.
0: ẹ ká sàn sí
1: ká. only way from Ogun.
0: kini
1: awon arogun yin oro
0: won si ni nibo nibo
1: are wa o lele yi to do seyin mi
3: ni Nigeria
1: eh o lele yi
0: eh
1: o lele yi of Ogun State
3: to je kankan
1: adupe lodo olohun adupe adupe
3: e se adupe to na
1: yes sir
3: amama dunun na
1: ni olohun
3: that is alone ni baje o
1: ndan
3: le na la gbe yin ga o
1: ami
3: o asoko yin ni sin o njalala
1: ara ilu mi dun
3: o
1: njalala o ya to sta won ton o
2: nkure
1: anore mi o ni ojo toro njeta ni ojo toro njeta ilowa wu antena we we o lo do ni toro yi ori be
3: iya to se anu beli
1: da adupe lodo olohun
3: olohun seun
1: yes sir
3: ya ba mo se ja yewo
1: okay bere le dikun lu efe
3: e mo bere ke fa wa
1: inte mo ni e wa farabale o
3: okay
1: inte mo ni e farabale o
3: ya
1: e jara mewa to ye pe meji meji lo olohun da won o de ni
3: ese
1: o ma de ni
3: oju
1: o ma de ji
3: owo
1: o ma de ta
3: orukun
1: o ma e ti mese e ti mese
2: to wa ni iwon heavyweight akoko iru e lorilede wa Nigeria lekan si e daruko gbojugboja abeseku bi ojo to wa ni iwon heavyweight akoko iru e lorilede wa Nigeria e fi dawo yin sowo si wa lojopo Facebook wa 32 FM
1: 949 Ibadan
2: ibe la duro gbangba gidigba si ti are ti idahun yin e mo wa nbe o mo reti yin ni e ti ri wa nbe gbangba gidigba la duro be
0: oda 32 FM 949 FM yin hello
1: hello
3: ale ale buda
1: yes sir
3: ba mo sir
1: yes sir
3: e bokoro e bokoro
1: e o
0: do lenu ni o be ba mo ni e so
2: Ise abinibi ile wa to wopo laye taye atijo mo nso o mewa to bere pelu alphabet a ise re poro
3: oro
2: oro
3: agbe
1: ode ni
3: alagbe
2: alabe
1: yes ode
3: ni meji
1: yes
3: afega
1: eh
3: afega afega
2: afega dadi amuwo ode meta
3: akope akope
2: akope ode merin
3: afega afega
2: afega ode marun
1: bi o so ida apeja eni
2: apeja eniyan apeja apeja
3: apeja odu apeja odu
1: marun
2: marun oku marun
3: alabe alabe
2: e ti malabe
3: afari afari afari
2: afari
1: ko ya ki won fa ori yen
2: ko ya ki won fa ori ton lo fa yen
1: won lo fa ri ori ton ni ori ton ni kuru na
2: ah
1: ko gboti yawo kuru na ni o je un wa le mo gboti yawo
2: kuru na ni e je un wa hello hello ah ipe yen lori o hello
0: mi wa fe da yin lagara ofe lo ba de
1: loni won se ni ka mo da won laamu
0: a fe fi sose tuntun so se ngbo sa
3: won da won gbo
0: e fun mi ni eran ko jo mi joke mejo pere
3: eran ko jo mi joke ajo na jo mi joke na
0: mo de joke kan be ton je jo eh e ja gba yin wole ode ni
3: eh oni na jo mi joke lo na
0: eh eh oni ko o oni ni o
3: oni
0: o di meji o di meji
3: alakan o na o jo mi yo jo ko jo mi joke lo na
0: oda mejo ni
1: abe eleye eleyi
3: mejo konko na mo wa ta
1: konko
0: konko ti e mo wa ta amo
1: konko konko
0: alakan ewo
2: That's
0: a good dream. 3 2 FM 949 Yeah, would you go on Facebook? Yeah. Hello.
3: Hello.
1: Yes, sir. Yes, sir. Yes, sir. Again, Uguture. Uguture. Yes, sir.
3: Of course, we want to do anything.
1: I'm
3: very clear. Attacking.
1: Okay.
3: If I can have a company,
1: what?
3: Yeah. Yeah, can you? I see that in 30
1: seconds.
3: Okay. But then I'm going to pay any.
1: Okay, come on, that's it, ma.
0: Come up, we need you more. Come up, we need you.
1: Ever, Lord of Bamoton. Oda, by Lassie, Eka Bami Daruko, Urile de Meta Quere, Ili Africa, he begs you no lunch, you
0: want.
3: Yeah, like
1: it. He begs you no one. Meta Quere, Urile de Meta Quere, Africa.
3: That's a man, Principe.
1: Eh?
3: That's a man, Principe.
1: Sound to me, I'm Principe. What's your name?
3: Tanzania.
1: Odeji
0: Tanzania tewo
3: No tan o di ba mo ton
0: Aha da o ya o di meji
3: Senegal
1: Senegal okay
0: Meta ti pe baun
1: Meta ti pe baun
0: Mhm Ah 0705-5009-0809-7009 tabi 0906-2009-49 Hello
1: E ma kaso.
4: E ko eto.
1: Olorun ni toruko ni bi de tin pe o.
4: Oladi se star lati moniya.
1: E ka bo sori eto ta le fe ba noja.
4: O fe ba nti ni ri noja.
1: Okay.
0: Ada, e mu number abere yin ma.
4: Ibere akoko.
0: Won ti mu emu mi.
4: Okay, ibere keta.
0: Ibere keta. Aropo o ma mi. Se ba sun seyin die.
4: Okay. Oh boy.
0: Ibere keta.
1: Aruwo ko. Boya be balanfa ni ati boya. Aruwo lagbara die.
0: Opo die.
1: Ko be ro wa sore.
0: 0809-7009-49-0906-2009.
3: Hello. E ma kaso. Ba mo
1: ki mu. Yes, baba bi e ka bo sori eto.
3: Anti Mary mo ke yin now.
0: E kaso sir.
3: E ku eto.
0: Yes, sir.
3: Kola fe pelu lo ko mi. Lati lo kola.
1: Okay, sir. Ta le fe ba nija lo san yi.
3: Anti Mary ni.
1: Okay.
0: Number abere yin, sir.
3: E fun mi number kerin.
0: Number kerin. Oda. ba mi e pari owe yi ewo lewo ninu omo adiye ewo lewo ninu omo adiye ko omo ah mo ro ko won ni ah ada

0: Hello.
1: Hello, ma.
2: Yes, ma. Bo se ro to na
1: oh
2: eyin omo bade lo mo me laipo
1: mo
2: ti fun yin na yo kan
0: mo ti fun yin
1: la la
2: oda
1: eh mo pe we fa we si time
2: oda
1: wa lola
0: e so mami ya doju opo Facebook pada le ko si
3: loju opo Facebook ani pe ke daruko gbajugbaja besheku bi ojo to wa ni iwon heavyweight akoko iru e lorile de wa Nigeria ana ni make e lo fi down show us wa lojo po Facebook 32 FM 949 feyin e odo wa nuku ru bi leja si
2: buru wa ga gabi
0: oh Adetola Balogun iti duro di o ba mi ti agbala
2: be
3: e fi down yin show wo
2: o ti ri wa mi ta sa
0: ka mo so mo
2: gbe kaka mo gbe kaka
0: ayin gbo
2: so mo
0: gbe kaka mo
2: gbe kaka mo gbe kaka mo gbe kaka
0: inu kulu baba jasi se
2: mo gbe kaka
4: Hello.
2: Hello.
4: Hello,
2: sir.
0: Ekaso, sir.
4: Yes, ma.
0: Ah, Afa Sheriff lati soka Ekaso, sir.
4: Yes, ma. Yes, ma.
2: Yes, sir.
4: Yes, sir.
2: Tell
4: me number one.
2: Tell me number one.
4: Number
2: one. Oh, wait, mo fun omo na ni fun yin. Owe marun to ni Ibadan nu.
4: Owe nu to bani.
2: To ni Ibadan nu. Ibadan.
0: Won ni owe marun to ni Ibadan ninu.
4: Ah.
2: Ah. To gba yin lo to to fa yin lo se.
0: In ba won lo ni Oyo Mesi.
2: Ni Oyo Mesi ogan.
0: Won jo mu mi lo ni. Gbogbo omo kuku de sepo.
2: Oyo Mesi ogan ke ni ki ba de se.
0: Igogo ma kuku do. Hello.
4: Hello.
2: Yes sir.
4: Baba mo kin yo.
2: Yes sir.
0: Baba mo kin yo.
4: Ya Jesus mo pe o.
2: Yes sir.
4: Mo ti o ko da.
3: Baba mi mo kin yin sir.
4: Kaso.
3: Yes.
4: Ake lo fe la ti do.
2: E ka bo sori etu web jere.
4: Baba mo fe jere la todo yin.
2: Oda, eleki lu le wa fe.
4: Jere kerin.
2: Inte ibere yo kan pere ni ma bere lowo yin. Ti a mo kini kan be te mo se suru ti won pe calculator.
4: Ki la wi?
2: Yin kan kan be te fi mo se suru ti won pe ni calculator.
4: Be ni.
2: Ko ki calculator to de, kini won fi se suru gan ki lo ko re.
0: Gbam.
4: Ta mi se suru n ba.
2: Isuru wo. Isuru wo.
4: Owo eyo ni.
2: Ki owo eyo. Owo eyo.
0: A fi owo eyo se suru wo.
2: In fact.
0: Akin lati do.
2: In fact.
0: O lo fa.
2: In fact.
0: O lo fa fa fa. Hello.
5: Hello, Ekaso.
0: Ekaso ma.
2: Mo bi abi lati labodi.
5: Ekaso lo sha, Ekaso lo ma o.
0: Yes ma.
5: Era ma, mo ni abi fun ni ra. Anki me mo kin yo.
0: Mo kin yin ma Ekaso ma.
5: Ekaso ba mi mo kin.
2: Yes ma.
5: Ata won olugbo wo wa.
2: Won gbo yin.
5: A ma ri won ba won ni do go ju wa le. Lato ki to ti dele. Oju oni fun won ma pa daju wa ba ta di sha sha sha mi la ya ni.
2: Amen.
5: Wa ma te ti wa di la gba ro. Mo da je pe ni ko ta ti to e pe mi lo ni
2: jo. Amen.
5: Eyin na ta nde ba a ma ri yin be ni da mu.
2: Amen.
5: E fun mi ni bere karun anki me ri. Ta ti ma pa ni ri oro eyin.
0: Ìyá ọ̀rọ̀ ẹlẹ́ẹ̀kejì ìyá ọ̀rọ̀ ẹlẹ́ẹ̀kẹta ìyá ẹ fún mi nítumọ̀ mẹ́tẹ̀ẹ̀ta kẹ wá lò ní gbólóhùn kan ṣoṣo kó nítumọ̀.
5: Ìyá ni ìyá ẹni ìyá igi ní jẹ́bẹ̀ ìyá ilẹ̀ ẹlẹ́ẹ̀kejì ìyá ọyá àti mary.
0: Ọyá
5: ìyẹ́rí ẹlẹ́ẹ̀kejì ẹlẹ́ẹ̀kẹta lẹ́pẹ̀ ní ìyá. Ìyá ti ìyá jẹ́ ọmọ rẹ̀ ní ìdí ìdí ìyá.
0: Ọmọ àbí olo. Àmọ́ ṣé
5: igi
0: ni a ti gbọ́
5: ìyá mi àbí. Ìyá ti ìyá jẹ́ ọmọ rẹ̀ ní ìdí ìdí ìyá.
2: Ọmọ àbí bu ó lè bí kókó rẹ̀.
0: Ṣé igi ni? Mami Abibu egbegun dáadáa o bí wọ́n ṣe lò ní gbólóhùn ó dáa àmọ́ igi tẹ̀ pé òun ọyá jẹ́ á lọ sójú òpó Facebook lẹ́ẹ̀kan sí kó tó di pa á fi dìde ìbéèrè.
3: Lójú òpó Facebook a ti ń rí ìdáhùn yín o àmọ́ ẹ̀ tí ìgbà a ní pé dárúkọ gbajúgbajà bẹ̀ṣẹ́kù bí òjò tó wà ní ìwọ̀n heavyweight àkọ́kọ́ irú ẹ̀ lórílẹ̀‐èdè wa Nàìjíríà ẹ fi ìdáhùn yín ṣọwọ́ sójú òpó Facebook wa 32FM949 fẹ̀yìn ẹ̀ mo fi sọ pé nukuru wa ń bí lẹ́jà sí kolo.
0: Ẹ mọ̀ wò wá báyìí ni. Hello.
6: Ẹ
2: ká sọ mọ́ ẹ̀.
6: Ẹ má bí ṣe ń sàyìn láti mọ́ níyà.
2: Ẹ káàbọ̀ ó mọ̀ ṣọwọ́ mọ́díà lọ́sọ yìí. Ok ẹ̀yin náà lẹ́pin lẹ́ẹ̀kan. Ok.
6: 0705 5949
2: 0809 7949 hello hello
6: hello
2: yes sir
6: anti mary nko
0: eka so sir
2: mo ti o
6: ìbéèrè ṣe gìtá
2: lọ́dọ̀ ta ni
6: ìbéèrè ṣe gìlá
2: lọ́dọ̀ ta ni
6: lọ́dọ̀ àti mary.
0: Lọ́dọ̀ ó pẹ́ tí bàbá fájọ bí olùtayọ̀ tí wọ́n gbẹ̀ bọ̀ lórí ètò bá mi ṣe ń gbọ́ mi o.
2: Hello sir. Hello sir. Wọ́n ń gbọ́ wa ṣé bẹ́ẹ̀ ń gbọ́ wa dáadáa ṣé ń gbọ́ wa.
0: Ọ̀dà ẹ fún mi ní àdúgbò mẹ́wàá nìbàdàn tó jẹ́ wípé gbogbo èèyàn ló mọ̀ ókọ wọn sọ́yẹ yín bá mi ó pọ́pùlà dáadáa ìlòlé kí ló ní mẹ́wàá péré ó yá.
6: Sílẹ̀rì ń gún ní mẹ́wàá.
0: Ojú òpó bàbá òkọ́ ọ̀nà jín ó dàbí ẹpọ́nà jínjìn ni bàbá tí mo ń mú wa padà ìbéèrè tó kẹ́yìn rèé tá a fi dìde lórí ètò. Hello.
5: Hello.
2: Hello ma.
5: Mo ti sọ̀gbìn jọ bí látàwọ̀ tán.
2: Ó mà tó jọ́ mẹ́ta ìyá mi ẹ ká
5: lọ sí ètò. Èmi bẹ̀rẹ̀ bọ́ yín tuntun mo máa kí ikú orí rẹ̀ àwọn kí ikú orí rẹ̀ tọ́dún yóò fi parí
2: ni. Ee ẹ ṣe àdúpẹ́
5: mà. Ẹ kú àti ilé bọ́ ní olú Èkúrá o.
2: Àmì Ọlọ́run ẹ ṣe àdúpẹ́ mà.
5: Ìbéèrè karùn-ún.
2: Lọ́dọ̀
5: látọ̀dọ̀ bàbá.
2: Látọ̀dọ̀ bàbá mọ̀ tán.
5: Bàbá ẹ ṣe mí dáadáa ó tó fipá tí mo ti jẹ lọ́dọ̀ yín.
2: Ẹ gbọ́dọ̀ rí yìí ṣe yín dáadáa. Bá a ti ṣe rè ẹ kàn bá ń dákọ àdúgbò mẹ́wàá péré ń bàdàn èèbó ni wọ́n fi sọ́kọ wọn.
0: Ó rọ̀
2: wọn màmá ti sún wọn ni.
0: Ó rọ̀.
5: Déèdì.
2: Ó dẹni.
5: Ó bá dàdí.
2: Ó bá dẹjí.
5: ECG.
0: ECG
5: lọ́nà àpáta.
2: Yes.
0: Ó di mẹ́ta.
5: Kún sinimá.
2: Ó mà dẹ̀rí màmá mà gbà á lọ.
5: O fẹ́ ìyókù fẹ́ lọ́dún mẹ́rin.
0: Mẹ́rin.
5: Challenge.
2: Yes, márùn-ún. Màmá yìí ń gbà á lọ. Wọ́n ti fàmí lọ́sẹ̀ kan. Ó mà di mẹ́fà. Ó mà di méje. Wọ́n ti fàmí lọ́sẹ̀ kan.
0: Ẹ dá padà ó ti lọ.
2: Wọ́n ti fàmí lọ́sẹ̀ lórí méje.
3: Koda, won gbin e.
0: Won ni UCH UI. Awa ro.
2: Oro, oro.
0: Ah. Ada, ifi ta ba dero. Oya eh loju opo Facebook.
3: Loju opo Facebook are ni keni to gba idahun ohun e se te fi idahun yin sowo si wa. Amo gbajugbaja abese ku bi ojo to wa ni won everywhere akoko eru e lo lede wa Nigeria. Ohun na ni Idowu Williams. Atun mo npe won ni Bob Williams.
0: Ah.
2: Eh tori jo mi. Lodo temi nbi gbogbo awon eya ara to je pe beji lo Olorun se won eyin na mo won. Imu owo ni o, ese ni o. Kidney ni o pe peju ni oju fun re lawa pete wa o ti ye yin abeke ati be be lo in to tun dabi re awon orilede onibeji ni ile adulawa Africa Congo Sudan Somalia keje ti baba so je npe Santomi o ke ko si Tanzania nbe o ah eh ko si Senegal nbe eh in to tun dabi re calculator ta bi se siro wo njo nlo nlo hun ready reckoner ni won pe reckoner
0: iwe reckoner ke se yowo
2: eh awon owe to ni badan nu eyin na mo wa ni badan lo mo omo layipo
0: yeso
2: won ni le badan mo yo yen nu ojo inu erun ni ko to o ki sara
0: o ki sara
2: won ni aki wa ka mo larun kan lara ijagboro bayi o larun badan eh won tun wa sai pe Boke bado bagba malu ke se no alagbaro oje bo ti je lodo ti mi o
0: ode je ada ko awon eranko to je pe jomi joke ni won opolo nbe nbe ejo mo fun won na le kan bi won se daruko e irin mi lokun awon rin won oni alegba konko ehe afun won nu ise abinibi laye atijo agbebi agbede agbe akope agbegilere ademo ati bebe lo awon ahunso na nbe apeja gege bi won se so awon oro to ku ki won so itumo ninu iya ati be mami abibu iya se igini ya ba mi wene mami abibu tori ojo mi gba ibi te ti se panpe no
2: wa ni akoku
0: won koku die titi dola ta mo pade lori sarebudan oluwa mere omo ojo loruko temi
3: fala
2: bi o mo jadi
3: ti o kola
2: nlo ko mi ipade baba ipade ayo ni o ba mo to adimola dejumo e

0: ìràwọ̀ kan yọ ọ́ mi lútìtì ìràwọ̀ ọ̀sán tóhun dàgbàlagbà pẹ́jú sí àfi gorí òkè ó hàn kẹtẹkẹtẹ ìkànnì dáti tú ẹfẹ ńdoṣù ó lé téńté ọba láàrin àwọn ọkànnì dáti tú ẹfẹ 94.9 ìkànnì adẹ́rìn kò sónú òkè téńté prẹmíà mọ́kọ́lá ìlú ìbàdàn láti ń sun dídùn fọmọ aráyé ibùdó ayọ̀ àtorísun ìdùnnú ni 32 FM ìròyìn àsìkò tí ò lẹ́ja ń bá kàn nínú eré ìdárayá lẹ́sẹ̀ kúkú àti káàkiri àgbáyé ṣebíṣẹ́ wa ni agbádùnnú ètò tó ń pàrònú rẹ kájà fẹ́ tọ́ ọmọnìyàn kásì gbẹ̀ni afẹ́rẹ́ jẹ lọ́wọ́ arẹ́ níjẹ tẹnu kọ́ tètè bọ̀ọ̀lì kọ́ ìkànnì 32 FM lóṣùpá àràn káyé 94.9 lọ bá àwọn ọkàn ni
1: 32 FM.

0: 2FM 94.9 Laughter House Orioke Tete Premier Mokola Ibadan.
1: Ọjẹ́ ti kúrò ní tànà, egun ti dòwó 32FM 94.9 Laughter House orí òkè téńté Premier Mọ́kọ́lá Ìbàdàn.
2: Show me your 32.
3: Ẹkọ ti ẹ imagine pe e ji laaro ojo kan e de ri pe e ti je loto 20 million naira. Kini ko akoko te ma koko se?
4: Ese mo ma koko san gbogbo gbese ti mo ti je na.
3: Okay,
4: then 2000 naira ti o wa seku ma fi yen mo je si.
5: This case was performed by Funny Governor
6: 32 FM 94.9.

0: 32FM 94.9.
1: Dr. Scrap Recycle àti tamoto dìrọ̀rùn báà fún gbogbo ẹ̀yin tẹ́ fẹ́ tamoto ní cash and carry no delay. Dr. Scrap ó ra lọ́wọ́ yín. Èyíkéyìí mọ́tò tẹ́ ẹ bá fẹ́ tà, eléyìí tó dúró re ni àbí eléyìí tó ti gorí odó, tòun èyí tó ti di ilé ìdọ̀tí ládùúgbò, àlòkù ọkọ̀ tí tù fi tarukù ti ń yọ olówó rẹ̀ lẹ́nu tó ti fẹ́ sọra rẹ̀ di àgbàná fún yín. Tẹ́ ẹ fẹ́ tà kẹ́ ẹ fi pààrọ̀ ọkọ̀ kẹ́ ẹ tún fi upgrade bó ṣe car, truck, bus, trailer, ipò yóò kí mọ́tò ọ̀hún wà. Dr. Scrap ó ra lọ́wọ́ yín. Ẹ kàn sí wọn 09083013333 09083013333 09083013333. Ń dùn wọn lórí Twitter, Instagram àti Facebook ni at Dr. Scrap Recycle. Dr. Scrap Recycle dé mọ́tò títà dì rọrùn.
2: Iṣẹ́ òjò ṣe ń tẹ̀síwájú. Ohun mímu tí sagbára àdọ̀tún tó gbàgbóró kan. Predator Energy. Ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta náírà péré ni. Ráti ẹ lónìí. Predator Energy. Darí ìṣàkóso rẹ.
3: Owó iyebíye lọ̀pọ̀ èèyàn fi tú fóònù ṣe, síbẹ̀ wọn ò gbádùn ẹ̀. Ìròyìn ayọ̀ rèé. New phones. Iṣẹ́ tó yẹ wà yékéyéké pẹ̀lú àwọn akọ́ṣẹ́mọṣẹ́ ẹnjìníà. À ń tún fóònù pẹ̀lú lápútọ̀pù ṣe. Bóyá ẹ ti gbé fóònù pẹ̀lú lápútọ̀pù yín káàkiri tí wọn ò gẹ́ tiẹ̀, ẹ máa bọ̀ lọ́dọ̀ wa. iPhone, Samsung, Tecno, Infinix, Itel. Bẹ́ẹ̀ la tún ta fóònù lóríṣiríṣi pẹ̀lú lápútọ̀pù tó jẹ London use tó fi ni lọ́kàn balẹ̀. Real phones for your phone repair, phone unlocking. We are always there for you. Real phones. A wà ní Dùgbẹ̀, Ìbàdàn, Ládojúpẹ́ ẹnu ọ̀nà tó wọlé sí Coco House, Dùgbẹ̀, Ìbàdàn. Ẹ sì lè pè wá sórí ago 0706-436-8169 0706-436-8169 tàbí 0809-695-7878 0809-695-7878. Real phones. Iṣẹ́ tó yẹ wà yékéyéké pẹ̀lú àwọn akọ́ṣẹ́mọṣẹ́ ẹnjìníà.
4: Fojúsùn rẹ ni kò ra lẹ́tì, kí o sì ní ọjọ́ ọ̀la tó fọkànbalẹ̀, àbí o tilẹ̀ ń gbèrò ilé kan tàbí ilé ànípamọ́. Iléeṣẹ́ Substant Property ló ti fi àǹfààní sílẹ̀ fún ọ lórí ilẹ̀ wa ti Orange Estate ní agbègbè ológun ẹ̀rú níjọba àbílẹ̀ Èdó nílùú Ìbàdàn pẹ̀lú 1,000,000 naira láwọn agbègbè tó jọjú pẹ̀lú ètò ààbò tó péye. Bákan náà ni Mango Estate lójú ọ̀nà Life Out International School Akufo nílùú Ìbàdàn tó náà jẹ́ 2,000,000 naira kò mọ rárá. Bẹ́ẹ̀ ló sọ wọ́n fún mọ̀lẹ́bí pápá bárí ibẹ̀ni ti Apple Estate fún ẹni bá ń wá ibi tí ayé ìrọ̀rùn tó pín sí 4,000,000 naira. Ó ní fún ẹni bá dá tiẹ̀ mọ̀ láàyè àwọn ọlọ́lá. Abọ́ ọlọ́kẹ́ ló wà lágbègbè Ayégún lójú ọ̀nà olójúoró nílùú Ìbàdàn. Ààyè san díẹ̀ díẹ̀, ó wà láàrin oṣù mẹ́fà. Kò sí wàhálà, kò sí àríyànjiyàn. Ẹ kàn sáà máa sanwó náà pẹ̀lú ìrọ̀rùn kí ẹ sì gba ilẹ̀ yín pẹ̀lú ìfọkànbalẹ̀ àti ìwé tó yanjú. Ilẹ̀ méjì ló ń ta wàràwàrà tẹ́lẹ̀ tuntun tó ti wọlé ní yàjọ́ 3,000,000 àti 4,000,000.

0: Atide pada lati ojude oja 32 FM 94.9 anbe loju opo ayelujara Facebook.
1: Oh yeah yeah.
0: Awon so so media wa we dey there.
1: Oh yes.
0: We dey there.
1: Yes.
0: Gbo wa nbe.
1: Understandable.
0: Lori radio yin 94.9.
1: Tori damages to wa nbe. All right, e je ka be si mu awon royin kan ba ti mu awon akori e leyin lowo lati e kan. E gbo nipa iroyin okunrin eleyi eni odun meji odinogoji ni won poruko re ni Sikaki Kingsley. Ọmọ ti fi ẹbùn tọlọ fún ọ nípa ti ẹsẹ kíkan yàsin wọn lọlu àbẹ ẹpa ní ìpínlẹ Ondo
0: yun
1: Adoni Peter ní ẹpọ ọkọ baba ìròyìn tó léṣe ọlọpàá lọwọ wọn níṣẹlẹ ọhún wáyé lásìkò tí àìgbọrẹniyẹ kan tọ bẹẹlẹ ní agbègbè tó ń pè ní ọdá bọyọdà sí ni ní gúúsù àkúrẹ ní ìpínlẹ Ondo ń bẹ báwọn ọlọpàá ṣe fi òun léde wọn ní Kingsley àti bàbá rẹ tó dolóògbé Peter òun náà ni wọn gbé pẹrẹgi paná láàrin ara wọn o tó sì wá dìjà gbòòrò láàrin bàbá àtọmọ náà wọ́n ní èyí ọmọ Kingsley wọ́n ní lọ́bá wo àbẹ́ sùnsùn lọ́bá ń fún ní jabin láwọn abitọ́ lápẹrẹ wọ́n nígbà tí kùkù dùn adíẹ̀ wọ́n ní àpá àti ọgbẹ́ tí kinní ọ̀hún tó dá sí àgọ́ ara bàbá ló sọ wọ́n di èrò ilé ìwòsàn nígbà wọn ó sì débẹ̀ wọ́n ní ibi ẹ ti ń gba ìtọ́jú ni ẹ ti jẹ́ òdìmíràn pé bàbá ti ja wàhálẹ̀ wọ́n ti já fáàbù wọ́n wá lọ fi ẹ̀sùn yìí tó wọn létí níléeṣẹ́ ọlọ́pàá nípasẹ̀ ẹnìkan tí wọ́n pè ní Daniel Moses tó ń jẹ́ bí ọmọ ìyá fún ẹni tí ọ́n nàyàn pa ọ̀hún iléeṣẹ́ ọlọ́pàá wá tọ pé Kingsley títí títí tọwọ́ wọn fi tẹ̀tí ẹ̀sìn mú sí àkàtà wọn wọ́n fi díẹ̀ múlẹ̀ nípasẹ̀ alūkkóró iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ Ondo Jimo Àbáyọ̀mí ẹni tó ní ó kú bàbá wọ́n ti lọ rèé ṣe lọ́jọ́ síbi tí ààyè àwọn òkú wà bákan náà ni wọ́n ti taari ẹ̀sùn Kingsley sí ẹ̀ka ti àwọn ọ̀tẹlẹ̀múyẹ́ níbi tí ìwádìí ó ti dolẹ̀ dáadáa lórí ọ̀rọ̀ rẹ̀ kó tó di pé wọ́n ó gbére ilé ẹjọ́ wọ́n tọ́ka sí ìṣẹ̀lẹ̀ náà léyìí tó kù díẹ̀ káàtó àti èyí tí wọ́n bọ ẹnu àtẹ́lù tẹ́ sì rọ àwọn èèyàn pé bọ́rọ̀ bá di pé kò fẹ́ yẹra wa láàrin ara wa mọ́ ká fi ọ̀rọ̀ ká fi tó òfin létí náà ní tọ́kàn tayọ pé ká máa mú ìdájọ́ sọ́wọ́ ara wa lọ wọ́n ní bí wọ́n bá ti wádìí lórí ọ̀rọ̀ Kingsley tán báyìí Kingsley ó díwájú ilé ẹjọ́ ní tílé ẹjọ́ bá sì sọ náà làwọn ó ṣe mọ́ bíi pé ìjà tí mo ní mo fẹ́ jà ń jó ni
0: Boskin. Àbí Boskin.
1: Mo ti kánsù ẹ̀ ìjà mọ́. A ní ìjà mọ́.
0: Eégún rẹ ti rọ̀.
1: Etí mo rí lánàá ọ̀dẹ̀rùn.
0: So you are not fighter.
1: Àwọn lọ Boskin lánàá. Ebi ìjà mọ́.

0: 82 FM 94.9 kọni ta tin derin po sonu fun eyin ara lete lori ofe lati tun ma gbo wa tesi tun gbo wa bayi emu ni alejo kan pataki ninu kulu gbo nsafefe pelu mi alejo mi e ka san ki gbogbo awon tun gbo wa kese daruko ile ise te siwa soju fun
1: e ka sun lutu e ka sun gbogbo titun gbo mi ninu ile oruko mi ni Oluwabusayomi lati ile ise tin san ni donile tin san ni donile ile ise design bricks homes and property Oduniwa Ayinsha Imofoloko.
0: Mm looto lati e ti ma ngboruko ile ise ina bi o just bi odun bi melo bayi te ti gunle ise yi le yin pe ka tale ka tadukia
1: ade pelu ase Olorun ati agbara Olorun ninu osu ta wa ni ile ise December si pe odun meje
0: se mi kan ti e bere mi o
1: alagoko ni e so odun keje wa re ni ilu Ibadan I had a dupe lowo Olorun within that space of that 7 years. Ati ni eka to ti to bi mewa.
0: Awon bi awon ni bara bi melo ni ati wa gbe yin lo ni ejo te ti joja.
1: Ko sele ri, ko sele ri nitori pe sanwo ile re ni rorun, ko de gbale ni rorun, ko de be se ko le lo
0: ni. Kile wa ni fun wa loni.
1: Balagoko ni wipe ninu osu ti a wa yi, ti a npe ni osu June, a nse eto kan ta npe ni celebration 2026. Nitori pe ninu osu yi ni ile ise design bricks pe odun meje elekeji tun ni pe ninu osu yi la celebrate birthday alase atoludare ile ise design bricks homes and property iyen engineer to si situ awon wo wi pe kila wa na fe se to fe fi contribute si society gege bi vision ati mission ile ise design bricks homes and property o le mo so baba a fe mo pin iresi fun won yin sugbon awa yo edinwo lori gbogbo ebi ti le wa wa ba yin se ni ilu Ibadan la nse labe okuta la nse ni jebode la nse leko la nse kakiri gbogbo bi ta ni eka si ibi ti mo wa lo ni wipe orire ki fe keyan se ohun eniyan lo ma gbaradi to ma gbe igbesi akikanju lati ri wipe ohun na donile ohun donile e je ka wero drum ka wo bodija ka wo won agbegbe estate to je wipe eyan olori ofe lati le ko millions of naira lati ra le sibe awon na gbe igbesi akini gba kan ni to ba ni ka mo wero drum e bo bi 30 years back ilu na ta le nbe ka wa wo si oye ton ta nisin so gbogbo ti to wa n gbo mi pawata ko di bata ba ni millions of naira la to le donile la tele dorile la wa fun wa yo estate meta ni motori ti e wa lo son yi nitori pe ni ilu Ibadan awon bi ta ni ile si o to bi 15 estate locations sugbon meta lo gbe wa wa lo son ti oni akoko be ni Rondo Villa Phase 1 wa eyi to wa ninu Akufo olotu ile ta nso estate o ti develop awon eyan tin gbe nbe ko si oro be a pe ani ani mo ni ko si kokon awon eyan tin gbe ninu estate ati ta ni 2 million naira tele tele fun anfani anniversary wa ta nse lowo lowo ati ajodun ojo ibi alase atoludare ile ise December so se property ngira to si tu won ma ni ra ni 700,000 naira
0: daruko estate yi ile kan pe awon eyan tin gbe nibe
1: se
0: ki se awon estate to kan je yi pe gate la san lanri igba ta ba wonu be bayi igbo kiji kiji to je pe teyan ba fe pa irin mi lokun eyan o ba nbe
1: olotu estate ti won so mo tin gbe nbe eni to je international ambassador wa Dr. Onyika Ayefele awon na tun ni Ayefele Avenue ninu estate ti mo so yi ati ta ni 2 million fun anfani promo wa to lo lowo celebrate 2026 won ma ni 700,000 naira.
0: Okay.
1: Atuni London Villa Phase 2. Eyin London Villa Phase 1 lo wa ninu Akufo yen na lo wa. So atin ta 1.5 million naira tele tele. Fun anfani promo to nlo lowo lowo. Won ma ri yen ra ni 300,000 naira. Eleketa be, oni Royal Prime Estate wa to wa ni Osengere, very close to Asegere Water Corporation ni Coca-Cola. Atin ta 1.5 million naira tele tele. Fun anfani promo to nlo lowo lowo. Won ma ri ra ni 300,000 naira. Eyin na wo ile 1.5 ta ni ke won ra ni 300. Te tu wa lori ofe lati ma son die die laarin osu meta si osu mefa. Lona irorun ko si pe ba pe awa la so fun pe oye bayi ni ke ma mu wa. Bo ba se royin lorun ni nitori pe irorun tori irorun ati fokanbale. Lolorun se gbe ile ise Design Bricks Homes and Property sile.
0: Awon oju opo won la le bayin soro. Kani pe won ba ti e fe kan si yin abi ile ise yin gangan bawo ni won se dede ile ise yin
1: e se olotu e ka megila ni su Ibadan
0: okay
1: a wa ni block U shop 20 ni Joke Plaza ninu Bodija a tun wa ni suit 57C ninu Praise Plaza legbe ton hospital ni Iwo Road awon ero ibanisoro ta fe pe meji ni We are FK saying pictures seen. Okay. Abi videos and one estate wa yen seen. Gbogbo e te ba ya ti pe wa, abi te ba message on WhatsApp wa, I'm saying the seen. Akoko be ni 090 36 87 80 7 80 1 8 23 090 36 87 87 18 1 8 23 tabi 080 080 25 42 42 42 42 53 080 080 25 42 42 52 53 53 080 25 42 42 52 53 53
0: lẹ́ẹ̀kan sí ẹ̀dárukọ ilé iṣẹ́ tẹ̀ tún wá ṣojú fún lẹ́ẹ̀kan sí kẹ wá tuntun àwọn ibi tẹ́ lẹ́yìn tí ń ṣe promo yìí àwọn ilẹ̀ iye tẹ́ ń tà tẹ́lẹ̀ àti èrèdí tó fi jẹ́ wípé ẹ tún mú àdínkù bá torí wípé ṣé ó wá níye gbèdéke àsìkò tó fi jẹ́ wípé ẹ̀dínwó tó dé bá orí àwọn ilẹ̀ yìí bóyá láàrin oṣù kẹfà ni o ṣe mọ̀ pé ẹni ayẹyẹ ọjọ́ bí ẹni tó ní ilé iṣẹ́ yìí
1: bẹ́ẹ̀ ni olótú
0: òun lẹ fi sọrí ẹ̀
1: bẹ́ẹ̀ ni
0: ṣé wọ́n fi ayẹyẹ ọjọ́ bí wọ́n ṣe ayẹyẹ yẹn di ìparí oṣù ni o òní promo yẹn náà ó tán ni o àbí yóò wọ bẹ́ẹ̀ di july àbí yóò wọ bẹ́ẹ̀ di december kẹ jẹ́ káwọn ará lékún wọn.
1: lálàkọ̀kọ̀ ni wípé irú last week nígbà tá a ṣe irú promo yìí a fi ṣe open negotiation ìdúnàdúrà lórí gbogbo ibi tilẹ̀ wá wà pàpàtà so sáà yẹn ti kọjá sáà mi là tún wà yìí bẹ́ẹ̀ promo bó ṣe wà yẹn ọjọ́ wednesday la máa parí ilé so ibi tí wọn á lọ ni wípé òun fi sọ ṣáájú pé orí rògì fẹ́ kí èèyàn ṣeun èèyàn ló máa gbáradì láti rí bá pé òun náà nìkan lórí mo máa ń sọ gbogbo gbà pé ara dúkìá téèyàn gbọ́dọ̀ ní ilẹ̀ ni nítorí pé gbogbo àwọn olówó ọlọ́rọ̀ ìkan tó invest lé lórí jù orí ilẹ̀ ni tó jẹ́ property tọ́ba fẹ́ kọ́lé àmàralẹ̀ a fẹ́ kọ́ shop àmàralẹ̀ kò sí nǹkan tá a fẹ́ ṣe orí ilẹ̀ náà la ti ń ṣe so ó wá yẹ káwa náà yìí tó ń gbọ́ mi even God bible sọ wípé man shall not live by bread alone inú fún oúnjẹ fún inú ó mọ dópin lọ́jọ́ kan ẹ jẹ́ ká da ẹyẹ ká di onílé lọ́nà ẹ̀rọ̀rù pẹ̀lú ilé iṣẹ́ the same bricks also property àwọn estate ta ti ń ṣe àwọn promo yìí ni mo tún fẹ́ padà sọ lẹ́lẹ́kẹ̀yìn london villa phase one wa inú àkùfò ló wà ẹni tó bá mọ ibi tí àkùfò wà tẹ bá ti dé sango apẹtẹ side ibẹ̀ yẹn straight lẹ máa gbàdé àkùfò a ti ń ta ilẹ̀ ibẹ̀ ní 2 million naira tẹ́lẹ̀tẹ́lẹ̀ fún àǹfààní promo yìí wọ́n mọ̀ rírà ní 700,000 naira
0: ti promo ń ó sì jẹ́ tí ó tán níjọ́
1: tó máa tán lọ́jọ́ wednesday kí wọ́n tó wá wá sílé iṣẹ́ wa tó san 700,000 naira lẹ́ẹ̀kan on outright payment ẹ lóore ọ̀fẹ́ láti gbé wọn bá go fries lọ sílé kì í ṣeré bí ilé iṣẹ́ december àwọn tó oníbàárà wa tó ti ń darapọ̀ pẹ̀lú wa wọ́n mọ̀ kí bó ṣe ń lọ nìyẹn ẹlẹ́kẹ̀jì ni london villa phase two tó wà lẹ́yìn london villa phase one a ti ń tà yín 1.5 million naira tẹ́lẹ̀tẹ́lẹ̀ fún àǹfààní promo yìí wọ́n mọ̀ rírà ní 300,000 naira ẹlẹ́kẹta bẹ̀ ni royal prime estate wa tó wà ní òsèngere very close to coca cola ní àṣejẹ́ water corporation a ti tà yín 1.5 million fún àǹfààní promo yìí wọ́n mọ̀ rírà ní 300,000 naira ó yẹ kí iye tó bá ká ẹ mọ́ ẹ lọ́wọ́ wá sí ilé iṣẹ́ wa deposit ẹ̀ àǹfààní wà fún san díẹ̀díẹ̀ láàrin oṣù mẹ́ta sí oṣù mẹ́fà lọ́nà ẹ̀rọ
0: ni wọ́n fi san owó yìí ó dà ẹ ṣeun ẹ bá ń dárúkọ yín lẹ́ẹ̀kan sí kájọ dìde ká máa lọ.
1: olúwa busayo mi lorúkọ mi láti lè ṣe design bricks homes and property.
0: ó dà ẹ ṣeun jẹ́ ìyọ̀ǹda yín. thirty two fm 94.9 ìkànnì tá a ti ń dẹ́rìn epo òṣónú ẹ máa gbọ́ wa lágbára ọlọ́run láṣẹ lódùmarè bó bá ti di láago méje àṣálẹ́ á pàdé lórí ètò ará àdúgbò ẹ má gbàgbé wípé yorùbá dùn yorùbá wù mí jọjọ á tún pàdé ọ̀nà láago mẹjọ sí mẹ́sàn-án láṣẹ lódùmarè títílayọ àdépọ̀jù àtàwọn tó ṣẹ́kù náà ọkọ̀ òkú ta lòkú kí ló ṣẹlẹ̀ sí ṣadé odigba náà ná lẹ́yìn ìgbà náà àti lẹ́yìn ìgbà náà ibi ò ní ṣẹlẹ̀ sí wa olúbí pé fàtọyẹ lóko mi ẹ máa gbọ́ 32 fm fẹ́yìn ẹ̀.

0: tẹ mi báwo ni gbogbo ẹyin olólùfẹ mi orúkọ mi ni Aisha Lawal mo fẹ kẹ bá mi gbọ 32 FM lórí kan ni 94.9
1: ẹ lè wá disappointed.
2: Mọ́kàn jókòó rẹpẹtẹ nǹkan ó ṣe steez rẹ.
3: Are you ready?
4: A ṣe la campaign Tropicana.
2: Gbèsè 32 FM kò rẹ́rìn-ín composure ló fìtì rẹ̀.
5: 32 FM 94.9 Laughter House Orí òkè tètè Premier Mọ́kànlá Ìbàdàn.
2: Òkìtì ọ̀gá òṣèkú gìrìwọ̀ fọ́baládé ọba lúgan nìkan ló mọyì ọ̀nà tí kan tọ̀ ṣé ti kágbóhùnsáfẹ́fẹ́ fẹ̀yìn ẹ̀. 32 FM 94.9 Laughter House Orí òkè tètè Premier Mọ́kànlá Ìbàdàn.

0: ṣe.
1: Tó.
0: Ọlọ́run. Ogo. Ogo àti ogo ogo ogo ogo ogo ogo. Ní fún orúkọ rẹ. Olúwa yẹ mi sílẹ̀ mi ń jẹ́ ọba obìnrin orí afẹ́fẹ́ ìkànnì 32FM 949 Ajá Laughter House láwà ní Premier Hill nílùú Ìbàdàn kọ́lọ́ ń yọ mí kọ́lọ́ ń ṣàṣàánú mi. Àwa ni tí ń tòótọ́ o àwọn ọ̀rẹ́ yín àwọn olólùfẹ́ yín ẹnìkan ní òun fẹ́ wá kí wa lọ́jọ́ Friday òun ò mọ ọmọ kọ́lá mo ní mọ ọmọ kọ́lá níbo lẹ̀ ń gbé láwọn ń gbé ní bóyá bóyá bòde bóyá màlété mo ní ẹ̀wá mọ́kọ́lá wọn làwọn ò kì í jáde ẹ má jẹ́ káwọn èèyàn gbọ́ o ẹ má jẹ́ káwọn èèyàn gbọ́ o mọ́kọ́lá. Mo fẹ́ lè sẹ pé out of Ibadan ṣọmọ àwọn eléyìí mo máa ń sẹ pé see paria and die out of UK the out of ìlú Ibadan mo fẹ́ lè sẹ pé mọ́kọ́lá ni mọ́kọ́lá mọ́kọ́lá kò sẹ́ni tí ò mọ mọ́kọ́lá o Laughter House wà ní Premier Hill ní mọ́kọ́lá nílùú Ìbàdàn mọ́kọ́lá láwa o. Àti ń jayé so mo mọ̀ lóore o mo kí gbogbo ẹ̀yin olólùfẹ́ mi pátápátá ẹ ṣe most especially ẹ̀ tó jẹ́ pé pípé yìí pọ̀ èmi ò mọ mí níjọra mi lójú honestly speaking and I'm going to be loyal to a fault mama loyal sí gbogbo yín ni mo mọ̀ lóore o gbogbo ẹ̀yin tẹ́ ẹ pè mí gbogbo ẹ̀yin tẹ́ ẹ béèrè mí gbogbo ẹ̀yin tẹ́ ẹ gbàdúrà fún mi àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ fún ọjọ́ bí mi tí mo ṣe lánàá àná ni 7th of June àná ni ọmọ yín ọ̀rẹ́ yín olúwa yẹ mi sí 7th of June ni wọ́n bí ní 90 tí màmá àti bàbá mi bí mi àná lọ́jọ́ bí mi mo wá ní ẹ ṣe lágbára ọlọ́run ṣe mẹ́pọ̀ ní 14 ni christening wọ́n máa sọ mí lórúkọ àná náà bí mi sunday eléyìí wọ́n máa sọ mí lórúkọ so ìsọmọ lórúkọ máa pe gbogbo yín bẹ́ ẹ máa sọ mi then next 14 yẹn mo tún fẹ́ jẹ́ orúkọ mo fẹ́ yí orúkọ mo fẹ́ wá ní àwọn kan láwọn ń yí ẹ̀yìn òkú padà kò yé yín àwọn kan láwọn ń yí ẹ̀yìn ìyàwó padà mo fẹ́ yí ẹ̀yìn orúkọ padà so ẹ ṣe gan ni ẹ ṣe ẹ wò mí lábẹ́ àsíyá bó ti wù kó rí èyí tó kù tí gbogbo àjọ máa lò láyé a nílò nínú ìbànújẹ́ o ogun ìkáwọ́ sórí fẹsẹ̀ jọlẹ̀ kò ní jẹ́ pin mi kò ní jẹ́ pin tí náà ọmọ yín ayé ọmọ mi ayé mo mọ̀ lóore o ẹ ṣe gan ni ẹ̀yin ara lé lórí abala tó bá jẹ́ pé ìwọ ni ṣé rọ̀rọ̀ tí mo mú wá lọ́sàn yìí ó ń dùn mí gan ó dẹ̀ ń pa mí lẹ́kún ṣé mọ̀ nígbà tán ti bí mi ń sìn mo fẹ́ quiet gan mo fẹ́ gentle I want to be a quiet lady quiet girl quiet oluwa yemisi se ba gbo quiet yemisi mo ti tin start siri oruko ti mo fe so ra mi london 14 fun yin se nko wa de bayi e je kin se kin so bi gba to ba je pe mi lo sele si ko le ye yin se ba shakiyesi pe ni 2020 2021 2022 ali to ba shakiyesi wa ri pe won da awon eyan duro gan ni bi ise igba yen lo dabi pe economy yẹn ti n ṣe bó ṣe wù tẹ́lẹ̀ bọ̀ wọ́n dáhùn èèyàn dúró gan tán dẹ̀ sanwó wọn ní 2022 ọkọ mi wà lára wọn tán dá dúró níbi iṣẹ́ wẹ́ change tó gbà wọ́n á sọ pé wò mí pakétí mọ́lẹ̀ pẹ̀lú change tèmi náà ni àti change tó ni wá mọ́tò kékeré kanra kó máa fi ṣe uber inú ẹ̀ dẹ̀ dùn iṣẹ́ wa máa jókòó sílé ni ọlọ́run dẹ̀ ṣe àwọn ọmọ wa wọn ti rerun ara ọlọ́run ti jẹ́ kọ́wọ́ wọn torí onílù ìwọra mọ́tò ṣé bíjì jẹ́ òṣìṣẹ́ ìjọba lèmi ìwọra máa ṣe kéékèèké ṣé mẹ́pọ̀ kọ́ mí gbà sí mi lẹ́nu nígbà tó wá di 2023 around August lọ́kọ mi bá dé ó lóun fẹ́ sọ fún mi o ibi tóun ti ń ṣe iṣẹ́ uber tí mo ní kó máa ṣe òun máa ti níṣẹ́ òun fẹ́ lọ ṣe interview inú mi dùn mo ní ṣe wá rí eléyìí tó ń ṣe yìí náà wàá máa fi yẹn ṣe at leisure time you know bóyá after the office ó wá ní ṣe mo wá ríṣẹ́ tó ń rí ó ní o lè bọ́ sí pé wọn ní specific time òun lè má ṣiṣẹ́ àárọ̀ mostly òun sọ fún wọn ipò kó má jẹ́ kí iṣẹ́ àárọ̀ kan òun wọ́n lè jẹ́ kí iṣẹ́ ọ̀sán bóyá bí ọwọ́ ìrọ̀lẹ́ má lẹ́ kan jẹ́ kí ó máa kan òun pé so bíi 10-11 àbí gbà míì sì sọ jẹ́ pé iléeṣẹ́ tó lucrative ni òun á máa sun ibẹ̀ inú mi dùn mo wá níṣẹ́ kí lórí ó ní jìgúlò gba ti mi de mo nkan to nje be inu mi dun mo lo dupe lowo olorun tori mo ba ngbadura olorun sanu mi bi se oko mi se boy inu mi odun ko de se pe boyo se nkan da awon eyan duro ni bi se generally ni lo ba nba lo ase ise toko mi lo nri ase ko ki se se hey emi no de mo mi o de pariwo jade sugbon 2023 24 25 26 ise yen ti wa pe odun meta ni around April mo ba ni fellowship si mo ma nlo sadura ni sigba toko mi ti rise nje ki n jade gbogbo awon eyan ma nse thanksgiving won ni testimony time awon eyan a jade ki baba ori oke yen le mo pe adura wa ngba ni wakati idande ta ma nwa every Tuesday dem na ba ni pe ki n jade ki n give testimony kawon eyan ba mi yo ipe eni gan lo podu meta toko mi tin se ise to daruko fun mi po un se ojigolo o eyan ara le be la sirity tu o ah okunrin ni mo ba jade ni church pe daddy ejo sai mi na ni testimony mo ba ni praise the Lord e de mo eyin ti testimony yin ba gbe testimony po e me pe ma pe praise the Lord yen tushli ni koye yi lawon eyan ni hallelujah won tun ba mi fi ami faagun si mo ni mo dupe lowo olorun baba mo dupe lowo olorun omo mo tun dupe lowo olorun emi mimo wi pe nigba ton doko mi duro ni 2022 ah mo ro baye ti pari mo ro bi ko ni sona abayo the little change ton po fun ni bi ise ati the little change ta wa na ni le a ma ji gbogbo epo mi ni koko mi ra you know ko ra Camry ko ma fi se uba mo ni sugbon laarin gbogbo gba yen eni gangan to podu mesa boko mi se dele to lohun ise niyan to de bere ise yen mi sa di ma ba lo bi ise mo ni mo dupe ipe ise ijigoro soko mi ri laarin e akole laarin e ah moto ti mo gbe si ta yen bo ti e je pe ko solid dada oko mi lo ra fun ngba awon yen kan wo ra won bayi no ba yin ra won le kan ni pe sarabirin mo nkan to nso sa se mo mo nkan mo sa wa wo countenance wi pe ke ala mu yin sese to sese soko mi se ki sise ni ngba ti mo wa se tan le ni kan wa pe npe se mi mo tun mo se ti mo ni oko mi nse ni mo ni nse mo ni kini tun mo eyan ara le mi ni ori ofe ati salaye fun yin tori mi fe lu ofin ise wa e tori bi ti mo ba ti ni ki salaye daada ki ma lo rora mi lu babu aya sugba en te si mo nkan ti mo nso lati gba yen mo so foko mi mo ni ko ni se mo laarin e ma gbo o olohun fe travel pe bi se won gba won lo uk as you tun te international jigolo na ti mi mo o tu travel out mo wa ni ko ni se ise yi mo o wa ni ki mu kan ninu mejeji ninu ki fun sile ki tete lo fa divorce suit ba ki fun sile iko se to ti di omi ara si eje ara o ni mo ni ko ma se mo ha eyin ara ile egbo eh kini ki se tori ma ba fa n to je oni igba o egbo kini ki se tori se ile jigodo ile ba gbe wa wonu eto teni eyin ara ile egba mi ni moro te ba mo tu mo nti mo la mo le ma ba mi salaye eni darun ohun olorun gbese o so da be ki awon oko wa ko je pe ise yi no tu ma ma tun fi se ise eyin to ba ye oju wo ye yin boya da boya ko da e ba mi gbenu si mic ibo le ba pe wa si 09062949 talo wa loju de lo n pelu mi boya o hello
1: obabirin
0: ah okunrin lo se mi lowo ero asa e ka so
1: obeni tayo adimi aladi
0: e se
1: we eh ise ni ise je
0: be ni
1: ise di golo na ko ye ni o nfi to ye ka ma fi diri nkan lowo ara la dile dile ni yen pe nbo ni office di golo wa o
0: se mi mo ni en ton ti daduro la todun kan to tun ri ise
1: o ye ko biri so ko ye so but that only church what je ko ye
2: won ti salaye
1: won ti salaye fun o de ti ye no but nkan to ti di omi ara to ti be jara a ti pati pani lati withdraw but yo ma gbadura na ni ka do da ko je ti mu ko lo ara je je ni tori ko le yara ko be mo olorun mu ko le ni
2: ese eyan ara ile a fe doju de lohun an pada bo.

0: and more reasons.
1: There are more reasons to love Golden Penny Pasta, enriched with protein and fiber for you and your loved ones. Golden Penny Pasta. Great taste, good nutrition.
2: Iṣẹ́ òjò ṣe ń tẹ̀síwájú. Ohun mímu tí sagbára àdọ̀tun tó gbàgbòrò kan. Free Dayton Energy. Ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta náírà péré ni. Ráti ẹ lónìí. Free Dayton Energy. Darí ìṣàkóso rẹ.
3: Gbogbo kọ́lékọ́lé àtàgbàlékọ́ ẹ̀ wá gbọ́n tí mo fẹ́ wí àlàyé tó wà nínú rẹ̀ ní kẹ́ ẹ bá ń fetí sí. Torí pàlàyé inú rẹ̀ ní se lọ́dà bíi ABC. Pàtàkì lílo òrùlé jẹ̀rá roofing system ló tí mo fẹ́ wí. Òrùlé jẹ̀rá di tó jójúlówó kì í ti ṣá tàbí pàwọ̀dà. Bẹ́ẹ̀ o lè gbọ́ ṣàrẹ̀ṣàrẹ̀ òjò lábẹ́ òrùlé jẹ̀rá di. Bóòrùn ràn mímímí lábẹ́ ilé tẹ́ bá fi òrùlé jẹ̀rá di bu ọmọ tutù. Ó tún bu ẹwà òun yìí kò lé tí ó sì gbé yọ sí ombẹ̀ láti wá ra ojúlówó òrùlé jẹ̀rá lẹ́dínwó pátápátá. Laola Mega Top Concept Limited. Sojú àtàlágbàtà kan gbòógì lórílẹ̀-èdè Nàìjíríà. Fún iléeṣẹ́ tó ń ṣe Gerard Roofing System tó jẹ́ stone coated látòrílẹ̀-èdè New Zealand. Tó wá pẹ̀lú warranty 50 years báko lọ́ọ̀ ṣe nílò láti dààmú lọ sílùú Èkó mọ́. Àwọn kọ́lékọ́lé àtàgbàlékọ́ tí wọ́n mọ yìí ń dáradára ni wọ́n mú di truck wọlé. Sí Laola Mega Top Concept Limited, Adex Road, Orogun Express. Òpópónà márosẹ̀ ọjọ́ nílùú Ìbàdàn ni wọ́n kalẹ̀ sí 081-8548-1113.
4: Akoko iṣẹ́ agbára yẹ kó tí kò. 72 hours of God June edition.
5: Ọmọ ayé ni ẹ máa wọlé lọ.
4: Gbogbo ẹ̀yà tí èdè. Ó yẹ ní Mẹ́síkà. The CSC Covenant of Mercy. Má jẹ́ ẹ̀mú àánú. Lákọjọ́ Friday 12. Saturday 13. Àti Sunday 15th June 2026. Àkòrí tí ọlọ́run fún òlíẹ̀ mẹ́ta. Ìwọ òjò bá ráṣọ ní orí afẹ́fẹ́. I will rebuild the Devorah fire state. Ẹ̀mí yóò sì bá kòkòrò àjẹnirun wí nítorí rẹ̀. Oṣù mẹ́fà tó kù ní 2026. Ọlọ́run ti sọ bẹ́ẹ̀ fún gbogbo ẹni bá fara hàn. Wọn ò ní iṣẹ́ ṣe dànù mọ́. Nípasẹ̀ bí olólórí ọ̀pọ̀ ọ̀rọ̀ ṣẹ́ àtàwọn ìràwọ̀ olórí ẹ̀mí ìjọsìn. Bí wọlé ẹgbẹ́ta ìwọ òjò bàbá sọ́jú orí afẹ́fẹ́ yóò ti máa sọ tẹ́lẹ̀. Lọ́jọ́ Friday 12 àti Saturday 13 wákàtí àdúrà mẹ́sàn-án láàárọ̀. Mẹ́ta ọ̀sán pẹ̀lú ìṣòro. Ọjọ́ Sunday 14th June aago méjì àbọ̀ òwúrọ̀. Láàpọ̀ kọ́pà ní pẹ̀lú ìṣòro rẹ kọjá. Sọ́jọ́ Monday tá a máa ṣorí ọ̀fẹ́ láti Ìbàdàn tó bá jẹ́ ìpínlẹ̀ Ọ̀ṣun. Ọ̀sẹ̀ ìjẹ́ ẹnikẹ́ni máa bọ̀ ní kìlómítà 80. Mercy Camp Lane

0: happening. Ilé iṣẹ́ ajo ni money. Tó bá jẹ́ ká jo ni money, ká finú ṣẹ̀ dáhùn èlò. Tó péye tó dùn bójú wò. Àti Lola Steel and Construction Company. Lágbádé fún gbogbo ẹ̀yin agbaṣẹ́ṣe àtẹ̀yẹ lára tó tà. Tẹ bá fi àjọ nínú tíkì tẹ gbọ̀rọ̀kọ̀. Ilẹ̀kùn onírin àti ní ojú fèrèsé. Tipa ò lè ní ká. Òrùlé onírin. Ayọ̀rù tó dáa tó dá lòpẹ́. Pẹ̀lú àwọn oníṣẹ́ ẹ̀rín míì. Àti Lola Steel and Construction Company. Ló lè bá yín ṣe. Iṣẹ́ wọn dáa. Ó tún dáa ju tòkè òkun lọ. Bẹ́ẹ̀ ló sì rọ́jú. Yóò di contractor ni wọ́n. Ìbẹ̀rù Ọlọ́run ni wọ́n fi ṣiṣẹ́ wọn. Àǹfààní wà fáwọn tó bá fẹ́ kọ́ nípa iṣẹ́ yìí. Wọ́n wà lẹ́gbẹ̀ẹ́ rélùwé. Láàrin 2 kilometer 110 àti ìyànájà Alẹ́ṣinlọ́yẹ Ìbàdàn.
1: A tó wà ní ìdí ìta Ebedi bus stop area. Ọjọ́ ojú ọ̀nà Morose tó lọ sọ́yọ́.
0: Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọn ni 0805-701-3619 àti 0703-940-0431.
2: Iṣẹ́ òjò ṣe ń tẹ̀síwájú. Ohun mímu tí sagbára àádọ́tun tó gbàgbóró kan. Predator Energy. Ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta náírà péré ni. Ráti ẹ lónìí. Predator Energy. Darí ìṣàkóso rẹ.

0: more reasons.
1: There are more reasons to love Golden Penny pasta, enriched with protein and fiber for you and your loved ones. Golden Penny pasta. Great taste, good nutrition.
2: Dr. Scrap Recycle àti tomato dìrọ̀rùn bá fún gbogbo ẹ̀yin tẹ́ fẹ́ tomato ní cash and carry no delay. Dr. Scrap ó ra lọ́wọ́ yín. Èyíkéyìí mọ́tò tẹ́ bá fẹ́ tà, eléyìí tó dúró re ni, àbí eléyìí tó ti gorí odó, tòun èyí tó ti di ilé ìdọ̀tí ládùúgbò, àlòkù ọkọ̀ tí tù fi tàrùkù ti ń yọ olówó rẹ̀ lẹ́nu, tó ti fẹ́ sọ́ra rẹ̀ di àgbàná fún yín. Tẹ́ fẹ́ tà kẹ́ fi pààrọ̀ ọkọ̀, kẹ́ tún fi upgrade bó ṣe ká. Truck, bus, trailer, ipò yóò kí mọ́tò ọ̀hún wà. Dr. Scrap ó ra lọ́wọ́ yín. Ẹ kàn sí wọn 09083013333 09083013333 09083013333 Andu wọn lórí Twitter, Instagram àti Facebook ni at Dr. Scrap Recycle. Dr. Scrap Recycle dé mọ́tò títà dìrọ̀rùn.
3: Ma wo mi bi mo se fe yin.
4: Mo n gbọ ta ti 2 FM.
5: 32 FM 94.9.

0: Agbala Iwosan Elders Care Foundation.
1: Agbala Iwosan Elders Care Foundation. Wọ́n ti ṣe àgbékalẹ̀ àkànṣe ògùn ìbílẹ̀ tó wúlò fún tọmọdé àtàgbà. Egbògi yìí ó ṣiṣẹ́ fún gbogbo ìlera inú ara bíi àwọ̀ká, àwúká, àgì. Kọ́wọ́ máa kú rìrì, kẹ́sẹ̀ ó máa kú rìrì, kí èèyàn máa rìn tàgétàgé, kọ́ máa lè dúró dáadáa, kí èèyàn máa pariwo ara ríro, kí ṣàárò máa fani so. Wàyí o, béèrè fún àkànṣe egbògi àgbáṣòro dà. Tí wọ́n ṣe sínú páálí kan ṣoṣo lówó tí ò gara rárá. Odidi ògùn ńlá méjì, water solution àti orí ẹ̀rọ àgbà kan. ₦35,000 lẹ́ ọmọ ara package yìí. Ẹ ó gba oríṣi ògùn bíi méjì àbí mẹ́ta nínú páálí yìí. Méjì tó jọra àwọn tó wà nínú package yẹn. Ẹ ó máa mu gáàsì kan láàárọ̀, gáàsì kan lálẹ́ lẹ́yìn ìgbà tí ẹ bá jẹun tán. Bá sì kò bá tó fún yín láti sùn, ẹ wà mu water solution lẹ́ẹ̀kan ṣoṣo. Ẹ ó sì máa fi orí ẹ̀rọ àgbà yẹn wọ gbogbo ibi tó bá ń ròyìn. Àlàáfíà dé. Free delivery dẹni ní gbogbo ibikíbi tí ẹ bá wà. Ẹ lè máa pe nọ́mbà yìí tí ẹ bá fẹ́ place order yín. 070-4569-3771 070-4569-3771 A ò ní fàìsàn ló gbá o.
2: So lẹ́ẹ̀kan sí ẹ̀yin ara ilé ẹ̀súnkà bọ̀ padà sí ìkànnì títú FM Laughter House Lawa Premier Hill Mokola Ibadan. Fún gbogbo ẹni tẹ́ ń sẹ́ pé ẹnìkan ní àwọn máa ń ṣe 94.9 frequency wa. Kò síbi tí ẹ̀dẹ̀ lè rí wa wò. Ẹ lè rí wa wò lórí YouTube, ẹ lè rí wa wò lórí Facebook, Instagram náà, gbogbo ẹ̀ náà, Garden Radio Garden, everywhere la wà. Ẹ wo, mo ní àlejò kan. Ẹ rí pé ẹ ti gbọ́ ìpolówó wọn. Ẹ jẹ́ kan sáré bá mi dá sí. Ṣé rí mi àti yín àti ilẹ̀ pọ̀ lẹ́nu. Dádì wa ẹ kásán sẹ́ bá mi dárúkọ yín fáwọn ará ilé.
3: Ẹ kásán olùtọ́kùn. Orúkọ mi ni Dr. Balógun PhD tó jẹ́ pé ó mọ tinú di ẹ̀dọ̀ ewé àti gbò tí ó wà ní ìpínlẹ̀ Ìbàdàn bí ní San Yo bus stop.
2: Ẹ ṣe. Nígbà tí wọ́n ń gbé ìpolówó yín síta, àgbáṣòro dà, àgbà dẹ̀dùn dà. Ẹjọ́ sà, kí lẹ gbé lọ́wọ́ fún àwọn àgbàlagbà, àwọn arúgbó? Ṣé àlàyé wọn lẹ mú wá fún wa lénìí ni, àbí kí lẹ fẹ́ bá wa sọ?
3: Nǹkan tó jẹun lógún pàápàá jùlọ nínú iṣẹ́ àgbàlá ìwòsàn ni pé a rí pé gbogbo àwọn àgbàlagbà tí wọ́n fi ara ṣiṣẹ́ ní àgbàárọ̀ wọn nígbà tó dọjọ́ alẹ́ tí wọ́n fẹ́ lọ sinmi tó yẹ pé wọ́n fẹ́ kí ìfọ̀kànbalẹ̀ dé káwọn fi ìfọ̀kànbalẹ̀ jẹ oúnjẹ táwọn ti ṣe ẹ rí pé ìnira pẹrẹ á bẹ̀rẹ̀ ìdà kí míì kó ní stroke lójijì àbí ìyàn míì kojú ẹ kó lọ lójijì ìmí ìmọ ọlọrun ọdẹ tí wàá máa pariwo yé ìmí a ní pajápajá ni ìmí a ní ọrùn ẹsẹ ló ń ro òun ìmí a ní ìbàdí ni ìmí àtẹ lójijì bẹyẹn aṣubú ẹsẹ méjì á lọ á kú pátápátá ìmí ọrùn ẹsẹ ara máa ta fẹrẹfẹrẹfẹrẹ ìmí àwọ bàtà bàtà yẹn ṣe kíni o a máa bọ lẹsẹ a rí pé ọjọ́ gbólóńdé tóyìnbó ń pè ní old age then pàápàá jùlọ a máa ń ṣe àwọn àwádìí pé kí ló lè fa àwọn irú àrùn yìí ó ṣe jẹ́ pé àwọn kan wà tó ń pè ní underlying illness bíi ìtọ̀ ṣúgà tó jẹ́ pé ó máa jẹ́ pé gbogbo ẹ̀jẹ̀ àti ọ̀rá ara a máa bo iṣan tí ò ní jẹ́ kó ṣiṣẹ́ dáadáa ara máa rí ojú ojú a máa rí fẹ́rẹ́fẹ́rẹ́fẹ́ lóhùn rí nǹkan tí kurukuru a ní àwọn nǹkan láti máa sọ pé bóyá owó ayé ni o bóyá kan bá báyìí ni o rárá tí ọjọ́ ọlẹ́ bá ti ń dé tí àgbà bá ti ń dàgbà iṣan a máa lọ díẹ̀ díẹ̀ díẹ̀ torí pé nígbà tí wọ́n ní ọ̀dọ́ yẹn wọ́n máa ń sáré lọ sókè sísàlẹ̀ pàápàá jùlọ àwọn ìyá wa tó pé òun ló máa wẹ ọmọ òun lá lọ sóko òun lá mú kan ọbẹ̀ wá òun lá dáná fún kọ òun lá gbóyún òun lá bi nígbà wàhálà ti àwọn obìnrin pọ̀ ẹ rí pé tán bá tẹ̀ pé gbàgọ́ àdúrà tàbá pé gbàgọ́ ti onígbàgbọ́ àbí oníṣẹ́ muslim gbogbo wọn ẹ rí pé obìnrin ló máa ń pọ̀ jù torí pé wọn àdúrà ni wọn máa ń gbà pé ṣàánú mi ọlọ́run má jẹ fi okú mi ní àìsàn àwa jókòó àwa ni àgbà má ṣòro dá o àwa mú ogun yìí jáde tó pé nǹkan márùn ló wà nù pálí yẹn tó pé márùn yẹn dẹ̀ ni pé kò sí nǹkan tó yẹ pé tẹ bá fẹ́ mu tẹ bá fẹ́ jẹ ńbẹ ó máa jẹ́ kí gbogbo àlàáfíà ọkàn gbogbo àwọn iṣan egungun ẹ̀jẹ̀ wọn àlàáfíà wa tó wọn pàápàá jùlọ àwọn obìnrin tó pé bí age of 40 bí age of 30 ni wọ́n ti máa ń sọ ọkọ̀ àti ṣaláìsí ẹ̀dẹ̀ nígbà àwọn ìyá wa ń gbà yẹn wọ́n ní discipline wọn ní sọpọ̀ wọ́n náà wọ́n ní fẹ́ ọkọ̀ mímọ́ láì ní àṣepọ̀ pẹ̀lú ọkùnrin ó máa tètè jẹ́ kọ́pù obìnrin darúgbó ó máa jẹ́ kí gbogbo iṣan máa ṣán wọn mi orókún á máa kọlura wọn níbẹ̀ oríṣi kan tó máa ń ṣẹlẹ̀ irú yẹn ó máa jẹ́ kí àìsàn dé bá àwọn èèyàn àwa gbé ogun yìí jáde páálí yẹn 35,000 là ń tà ẹ rí capsule ńbẹ ẹ rí solution water ńbẹ ẹ rí pa ogun méjì tó jọra wọn lọ ńbẹ ẹ tún wá rí ẹ̀rọ àgbà tó pé tán bá fi wọ ara èyí tí ò lè dìde mọ́ èyí tí ò lè rìn gbogbo iṣan ara yẹn ó máa ṣe kíni ó máa nà
2: ẹ̀rọ àgbà yẹn sà kí lẹ fi ṣe
3: orí àti àwọn egbògi ni
2: àwọn orí wa kan náà tá máa ń
3: bẹ́ẹ̀ ni mọ̀ àwọn egbògi tó pé àwọn ato ara
4: ato egungun gbogbo e lo wa nbe te pe ki se boya a lu awon kan yibo pelu rara sugbon e mo pe olodun da wa sile awo dudu nkan to je ti wa ni we ka ma lo tori pe a gbodo gbe igbesaye ele so pe ni fake baba lo mo wa ro awon eyan wa e ri pe awon kan o je ta nje ni asuko yi ko ba ti wa lara mu bi wa ta ba n live a fake life ni ngba ta e ri pe epo mi a ma sun to de sun bayin gbogbo e je wa la ma sun edo wa a ma sun awon kan ta ba ti nje to ba ti ba wa lara mu e te ka fisile o la fi gbe gbogi jade ipe agbasiro da e lo ra
2: e jo sa ke to mo fe bere bere kan ele te se pe won ma mu ge
4: gas kan la ro
2: ati lale
4: le ta ba je won ton
2: ti alaye yin ba ye mi awon ewe wa ta kan ma wo koja ta ba mo loju bayi bi boya bi mi se me pe mi na ma ma nlenu ma ni mo ewe boya awon ewa bi ewe dongo yaro wa boya bi awon ewe be pe
4: mo wa je mo pe olohun ti pare ise si gbogbo ewe yen ko ni do fo
2: awon lo ti mo daruko e
4: gbogbo e oni ise kankan tun yan se
2: to nse
4: to pe ati mo tori na do bayi laipe e ma ri pe ati gbe ile eko to nse we ati gbojade
2: Benny,
4: you know, need that next week. I'm open. Benny, the way the batting way we made you by. Oh, she said, Papa. I will come at Lemon Papa. A coin lama combe. Jeppe,
2: I will not tell you, Papa.
4: I will come to the
2: bottom. Lemon Papa, I won't want let's be Benny.
4: The batting mobile. Every woman lagoon for a fairy bush and I'm open. Could you support him for me? A hint to me more. So I'm okay like Papa, from my black bower.
2: Awa to pali melo to le ni eri nu pali lo wa keyan tare yan to ya patapatapatapata a to pali melo abi to ba ti lo pali kan tan a tun ara pali kan awa ma lo pali lo o pe pali melo
4: le yan itori yen la so pe ma je o digba ti aisan ma wo yan lule ti ogun teni se lara yen mo to ba ti bere bayi lo sayewo
2: to
4: ba sayewo ye won tan wa ti ri pe okay o le lo ogun yen gan ni ojo meji meta tara ya ti ya ṣùgbọ́n tó bá ti ń kúrò ní stage one stage two stage three stage four tó bá ti ń lọ sí end stage agbára ogun kan lè gbé mọ́ kò sí kan tí dọ́tọ̀ kan lè ṣe fún yín torí ẹ̀yin lè fa ara yín ṣe kíni o tẹ fi ara yín tẹ ìdílé ara yín jẹ́ pé àwọn kan wá ti wá wọ̀ ọ́ ẹ wà máa jókòó sílẹ̀ máa mú oṣù ẹ máa jẹ́ ajẹ́ gan ti wá hospital tó ti wá ń ṣàyẹ̀wò fúnra ẹ̀.
2: Ẹ ti wá sọ́dọ̀
4: rẹ̀ bẹ́ẹ̀ni sà ẹ má dẹ̀rù bà mí ẹ bá mi ṣàpèjúwe ọ́fíìsì yín dá e ti di palako aju wa nla billboard nbe
2: okay
4: e ba de mo lati inu garabi challenge e to pe lo si iwo road e ti di sanbo da gbalai
2: usan ton lo iwo road abi sanyo
4: ton ma lo si iwo road won ri san won so ni sanyo
2: okay
4: e da gbalai usan nbe be ogun ta gbe jade yi e te ni da ti wa sodo wa eyen pe wa sori number ka gbe wa ba yin le
2: to ba je ko wa je padi kan na ni mo fe ra
4: be ni
2: e
4: a gbe wa ba yin e le sanwo sa account mi abi ke ka sanwo fun won ta ba de be sugbon e ma fi akoko won sofo tori a ma gbe debi mi a nle ni e pe mo
2: okay
4: ka ma lo ma fowo jona number te le pe mi si
2: te de ma gbe to je ile ma gbe
4: be ni number mi o se se ke ma ti gboro ri o ele ti mo fe pe yi o yato 0700 700 mi 2422 is 0700 700 me 2422
2: e tun ma won pe lekun si
4: is 0700 700 2422
2: kuburu e tun ba mi sapejuwe office ni iseju eyo kan toku ki e ma lo e
4: sanyo bus stop ni ilu ibadan express tin ba nbo lati iworo tun ba nlo seko e so fun ta si pe agbalawosan le nlo o e ti ma wo papa ju en waju gan kan to so yin e so kale ni bi bus stop yen e ni machine ma e so pe agbada won na wo si fun mi bayi tabi ba nbo lati ona eko e so pe agbada wo san le nlo e ti ri ni sanjo bus stop number tele pe mi si tin ba tin ko re to bayi ni is 0700 another 700 2422
2: okay
4: is 0700 700 2422
2: oda ka tun wa jo tata pin sesa mo kan fe bere bere se me pe bi e se soro yi elomi owo apo lowo e nkan ade ma se se e loju anu mo ise yin pe boya e je ka gba ipa gbalagba mo dodo yin ma so e wa ni nkan bayi ni kira pali yen ni mara ba oko mi e dokun iye te pe fun mi oju ori yi to ku to ye yun iyen ni mo ni se e le fi sanu
4: be yan ba wa sodo wa niyan
2: oun na mo
4: be pe ti o pa wa
2: okay
4: awon agbalagba ta ba ti si pe a te nbo lo ti yan ba ti pe ile agba ni ko si kan ta ba fe won se
2: ko ba treat won lo
4: se a ma fun won ri odo wa an sha yewo ofe
2: okay
4: an sha a ki gbowo ayewo rara odo wa
2: okay
4: a de won kan to sele tori yan mi o le logun wa ki sugar lo lole
2: okay
4: beni o le logun te ku sugar yan lole o de le pe to pe wa soke dada a pada sale
2: so tin kin to ti e ka de wu mi lati ra bayi ma kokko saye
4: to dawo beni
2: e se eh iseju yin ku tintini e kon pe ero ba re ni soro yin
4: ke wa number ti mo ni ke ma pe mi si te ti gbori ni 0700 700 mi 2422
2: 070
1: Agbala Iwosan Elders Care Foundation won ti se agbekale akose ogun ibile to wulo fun tomode atagba egbogi yi o sise fun gbogbo ilera inu ara bi awoka awuka agi ko won ma kuriri kese o ma kuriri ki yin o ma rin sagetage ko ma le duro dada ki yin o ma pari wara riro ki sare o ma fani so wa yi o ire fun akose egbogi agbasoro da ti won se sinu pali kan soso lowo ti o gara rara odije ogun lameji water solution ati ori ero agba kan 35000 naira le o ma ra package yi e o ba orisi ogun bi meji abi mesa ninu pali yi meji to jora won to wa ninu package yi e o ma mu gasi kan la ro gasi kan la le leyin igba te ba je ntan basiko ba tun fun yin lati sun e wa mu water solution le kan soso se o si ma fi ori ero agba yen wo gbogbo bi to ba nro yin alafia de free delivery je ni ni gbogbo ibi kibi te ba wa e le ma pe number yi te ba fe place order yin 0704569 3771 0704569 3771 a o ni faisan lo gba o

0: 32 FM, 94.9.
1: So, ẹ̀yin ara ilé lẹ́ẹ̀kan sí Yesu kábọ̀ padà sí ìkànnì 32FM 949 Laughter House Lawa Mokola Hill nílùú ti Ìbàdàn ti a níhàhín. Ẹ jẹ́ kí n kọ̀ fún èèyàn kan ṣoṣo lórí ọ̀fẹ́ láti dá sí tó bá ṣe èmi ni tó bá ṣe ìwọ ni ni mo sọ o ẹ má bá mi dáyàn lẹ́jọ́ ani tó bá jẹ́ mi ni sẹ́ ni nǹkan tí mo kọ́kọ́ sọ yẹn ṣẹlẹ̀ sí kí lẹ máa ṣe nǹkan tí mo fẹ́ gbọ́ nìyẹn. Óyá ta ló wà lójúde lọ́n pẹ̀lú mi óyá o hello.
2: Kábíyèsí o.
1: Ẹ ká sàn sá ẹjọ́ tó bá jẹ́ yìí ni kí lẹ máa ṣe.
2: Àdúrà yìí pé mi ni àdúrà náà ni torí àwọn pé ayé lè fẹ́ ní jẹ kó bó yẹ kó dọjọ́ kú ẹ kó yẹ rí.
1: Kò burú.
2: Lẹ́yìn kan máa ṣàdúrà.
1: Kó máa gbàdúrà ipe kọ́ lọ mú nǹkan yẹn kúrò ní ọkàn ọkọ ẹ̀.
2: Ẹ ṣe.
1: Ẹ̀yin ara ilé. Ṣé rí ètò tèní ó ṣeé ṣe kí n ti ṣe rí ó dẹ̀ ṣeé ṣe kí n máì tí ì ṣe rí. Ohun tó mú mi tí mo tún ṣe gbé wá ṣe rí ẹni tó kàn gbọ̀ngbọ̀n ọgbọ̀n ẹ má jẹ́ kí n purọ́ fún yín ẹni tó súnmọ́ mi ni ẹni tó súnmọ́ mi ni. Ẹ̀yin bàbá mi dẹ̀ lẹ sọ wípé awi kó tó dá ni ẹni àgbà ìjàkadì ni. Téèyàn bá dẹ̀ ń báyàn sọ̀rọ̀ lémọ́lémọ́lémọ́ ṣé orí tó bá gbọ́ fún àǹfààní ara ẹni o onílé ìtaná sílé ẹ tara ẹná ń lọ fún ẹ o bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ gbogbo wa àní báwọn bí ọmọ tẹnu wa ò ní ká. Ẹ rí i pé láyé àtijọ́ àwọn ọmọ míì hàn kíkà ju ìwé mẹ́fà lọ bẹ́ẹ̀ ni tọ́ máa fi ń lọ sí ilé ọkọ wọ́n lè lọ ilé ọkọ wọ́n lè má lọ ilé ọkọ tọ́ máa fi ń lóyún. Èyí tó tún wọ́pọ̀ tó tún dà bẹ́ẹ̀ ni wípé modern school ẹ rí i pé modern school wà gọ́ngbà yẹn modern 1-3 tọ́ bá ṣe tán tọ́ bá parí modern 3 wọn wọn àti lọ́kọ wọn àti bímọ kan tó ṣẹ̀ṣẹ̀ wá padà lọ sí teachers college or technical school ohun tó wọ́pọ̀ ń gbà yẹn nìyẹn kò kí sí gerege báwọn ọmọ sì ń ṣe ń kà á and a lot of them àwọn ọkọ wọn jẹ́ civil servants bóyá secretariat bóyá ministry bóyá àwọn offices torí mo rántí pé ní teachers college tèmi lọ àwọn tá a jọ wà ní yàrá àkàwé tán ti bímọ tán jẹ́ mísìsì wọ́n fẹ́ tó 15 ẹlòmíì ti bímọ mẹ́ta kó tó wá school ẹlòmíì ti bí méjì a kò fún ìyọkọ ẹ̀ àbí kò kò fún ìyá àti ẹ̀ a ṣẹ̀ṣẹ̀ wá sí teachers college irú àwọn bẹ́ẹ̀ yẹn kì í fún wọn ní punishment ṣàrá wa tó yẹ pé àti ìṣe kankan yìí àjẹkù ìyà ni ó jẹ ni ẹni tí ò tó nínà tó ń dènà dé ni àjẹkù ìyà ni ṣùgbọ́n a dúpẹ́ pé gbogbo ẹ̀ sì di ayọ̀. Ẹ má tún gbàgbé pé lórí ètò yìí mo sọ fún yín tí àwọn tẹ bá ṣe rí àgàgà àwọn ọmọkùnrin ẹ rí i pé mo sáré fìkan ṣàpẹrẹ lóní jìgólò ẹ mójú táwọn ọmọ yín àwọn ọmọ yín sugar boy kí ni mo sọ fún yín àwọn ọmọ yín sugar boy ẹ mójú ó lè má yẹyìn màmá sí ẹbí wọn ọ̀rọ̀ lè má yẹyìn ṣùgbọ́n ẹ mójú tó wọn ṣé ráwọn kinní tó wá tó di tọ́rán fọ́kálẹ̀ yìí ó ti wà ti pẹ́ ṣùgbọ́n gbogbo ẹ̀ ń gbà yẹn wọ́n máa ń ṣe lókun òru ó lè jẹ́ 2 out of 40 ó lè jẹ́ 10 out of 1,000 bó ti wà ti pẹ́ bó kò wá pronounce bó ṣe di tọ́rán fọ́kálẹ̀ yìí. Ọ̀rẹ́ mi àjọjáde ìwé mẹ́fà ni ó dẹ̀ jù mí lọ bóyá bí ọdún méjì láyé àtijọ́ kò ń ṣe léè táwọn ọmọ ọdún mẹ́jọ ń ṣe kọ́ ọmọ lẹ́ntrans sí o tíyà wọn lọ ń bá wọn kọ nóòtì secondary school ọmọ gsu tó ṣì ń mú ká méjì màmá ẹni kan fi sílẹ̀ ẹnìkan fẹ́ kọ́ du caution ẹ̀ first ń bọ̀ ọmọ ẹ bá dé 300 level nàìjíríà primary 3 wọn ò dá padà sí tó bá mú lọ amẹ́ríkà àwọn ègbọ́ ọmọ fò ń tiàn ọmọ 16 year old tó wà ní 300 level university ń bí tó bá dé us á padà sí college èmi ò lọ bẹ̀rí ṣùgbọ́n mo mọ̀ pé á padà sí bóyá bí ss1 àbí gs3 wọn ò dá padà sí torí àwọn ò kì í gbọ́ ọmọ fò bẹ́ẹ̀ ni ibi la ti ń gbọ́ ọmọ fò ọmọ ọdún méje tó ń ṣe common entrance ọmọ ọdún mẹ́rin wọn ló wà ní primary 3 ẹ múra sí èmi ò lẹ́ ṣe ṣe bẹ́ẹ̀ dákun o nigba ta jade ewe mefa sadede la ri ore mi lo ba loyun ah se nigba tan se odun mefa wa ti pe kereke ti geti nke kereke ti geti nke o ti pe o wa mi lo eyin obi wa to ku seyin eyin ore e mura odiga odabo kolorun ko so wa le garira e jumble entertainment bo si laye primary school o ti sonu ko de ye wa ah dagba ga loyun ni o loyun se kin ma mo nkan to nje be o sa loyun olohun wa ba se oni mama to da obi o fi bokunrin orewo ba je o tin ba ti ku ni school ma lo yo wole ah ani ye mi si wo nikan lo duro ti mi ko ye se mo ko ye mi n to sele si o ye mi omo da omo eda ah ma je ki wa fowo kan lo gba lo mommy awa mommy awa gba lowo e mommy e ba mi gbo mommy ore mi fe gbe ah ma wa gbe ti bo son gbo mo ni be ko se bayi dada ma wa gbo mo yen dada ma wa ma gbon ma wa gbo mo yen mora ko ye wa ngba yen oye yen o ye wa asa mo pe ore wa bi mo sugbon tori pe oni mama to la ki kanju awa wa ni form awa ni boya gs1 me pe won bere oni gs1 gs kini ni 1980 either 83 or 84 thereabout te baranti of blessed memory laye former governor Bola Igi ni won bere nigbati omo epon modun meji mama e gba lowo e ona wa pada very brilliant a girl oluwa first in class wa amo bi to ti sagba ko oyun yen o wa pada si school so awa fi bi odun meji soro mi yeyin awa fi senior e olohun de ba se o na sa se yori o na jade awa na jade e wo olorun o awa ta fi pe a senior e ngba te exam university de o level up pe lawon mate e kan pada ta won ton tete la admission awa kan ta la admission awon kan to lo poly awon kan to lo college of education olorun sa ba gbogbo wa se e wa wo omode ojo yen ah omo o e ipe dagba kekere jojo lo ma bi temi omo o e ipe dagba emi ti mo wa je ore yi olorun o yonda fun mi n bo si ile oko kini ko si change mo ku nbe ile oko keji ko si change mo ku nbe ile oko keta ko si change mo ku nbe gbogbo bi si mo de nde won ni ko si nkan kan to se mi ipe kin fokan bale eh olorun ni somo ayo ka mo tun rayo olorun ni somo olorun lo nse mo ko zero mind mi ni gbo olorun ni to ese o won ni wa se sugbon mo ti duro di akoko mi ni bi temi ti nsise omo e na education ya jomo to kawe emi atore mi awa tun close gan o wa remarriage o wa bi omo mi ko de paro fun oko e to fe tori mo so fun mo ni ma paro so fun omo bibi o ki sarun so fe en to wa lodo e pe to birin ajo aye e se riri to ba fe fe fine ti o ba de ni fe I mean eko eleko legba elegba o wa roko to da fe sugbon omo yen ko ba gbe mama e gangan mama mu omo yen ah mama e wo e tubo ma je won omo si mama yen si wa mama yen mu omo yen daada omo yen o so ma yo o kawe o se gbogbo e omo yen wa use mommy awa le mi o ti dagba o mo ti mo se ti 20 ah kunwe ti 24 lo un lo do second mommy asha wa sodo mi emi ati a ma soro a ma sere o wa di joko lo mi wa bere pe my second mom ema binu I don't want to rule to you but I want to ask you a question ema binu si mi se ti gbo three bed ni mo nlo o fun ni yara a lo a de a ba mi sere very useful boy o fe ke so fun mi lati jo ti mo tin wa sodo yin mo be lo ma mi mo de be lo wo grandma no pe second mom lajo si mo tin lo le won mi o romo ma mi ni ki gbenu mi sohun benu esohun abebe lube osi obirin le mi mo to ba nrojo mi mo nkan to kun e o awon oko esi wa ko awon omo e ko lodo e e ma paro fun mi at least that's be 2 years ago nsin o ko ma nwa sodo yin bo da bi podun yin bi 4 months ago nsin ni mo duro sodo yin dada tori shetede n ba mi wa de na won interview ti mo nse mi fe ma lo ki ma pada ki ma lo tori odo mama ti mo wa se mo ki nku ki rise yen ki nku forget e pe mo ti rise bo se bi lo mi ba mo kon bu sekun ah ah mummy ejoma ha o no ba nsunkun omo ina ba nsunkun emi na ba nsunkun mo kon dide nle ni around 6:30 to 7 ni role lo bere oro re lo mi mi shesha ti sinekun pe ori nfo mi mo fe lo sun mo ko pale kun mi de mo de wo yara mi lo omo e wa bere si ni sunkun ah wa wo pe ki lo le ma pe soro to bi mi mo kon pe ni mo kon silekun yara n ba pe lagbaja sori oro ye na lo si wa o ba do bale gbalaja o ni ki saforiji o ni ohun mi lati embarrass mi ohun de mi lati pa mi lekun. I just want to know Onyuda. Nice bye ni mo koko se igbeyawo ba ti mo lo du merin lodo e to lohun o yonda fun mi o de lohun atokunrin o le je ma gbele awon ebi e ni ki ma lo mo su don mi wo mo se bi odun meta nbe ah yen na ni ah ohun o le se won o gbe da o ngba ti o ti pe meta t'Olorun o yonda fun mi mo ku wa ni ko buru boya later in the nearest future boya ma lo adopt omo mi mo nkan to de mi mo se ti mo se lowo Olorun omo yen wa bere kan lo mi o ni my second mom medical test nko mo ni gbogbo e ni mo se patapata mo no se pe ko si nkan kan to se mi se ri ni akoko to mo yin ba mi soro ti mo ti sun ekun en to ba ti sun ekun ri ida ekun ayo o ekun kan to ku e ri pe awon ilagun kan ma bo lara yin tori ti yan ba sun ekun to dun to ye pe nkan to dun e ni won bere lowo e abi nkan to ma npa elekun ni koko leni kan fi stylishly bere lowo e te yan ba sun ekun a tun sun ekun yen ta tun fi style si e ma won ise sa mo lu awon ekun yen so oni mo sun mo ti ise mo en suit ni room mi gbogbo ile wa en suit mo de ti wole mo ti lo sanra mo ti fo oju mi so mo ro room mi maya nigba ti mo salaye fun tan ah oni my second mom olohun a se omo fun yin e ma sunkun mo emi ri ni ri omo o na de ri mi ni ri ya mo ba shemo I mean it's my son bi mo se oge niye eyin ara ile seri pe mommy mi e ma sunkun mo is normal ti mo ra to fowo pass mi bayi o si di le lojiji o de do mokunrin emi o bi ya sesu ni kin pe o boya se angel it's on pire angel it's on

ìwọ ọlọ́run a yanrú ìgbésí ayé tó fẹ́ gbé ẹ kú dédé àsìkò yẹ kú àfọmọ nìyẹn ṣe mo kí lọ́kùnrin mo kí lóbìnrin mo kí ọmọdé mo kí àgbàlagbà àjọ business entrepreneurship project àwọn náà ràn mí wádé o wọ́n níbẹ̀ ẹ bá fẹ́ gbégbé ayé tó jẹ́ titiyín ẹ̀yin lẹ́ẹ̀tú sírú ayé tẹ́ ẹ fẹ́ gbé yálà bóyá ayé tí mo fẹ́ máa gbé nínú ọ̀rọ̀ mo fẹ́ máa gbé ni àbí nínú iṣẹ́ you need to choose between wealth and poverty ntí àjọ business entrepreneurship project tó gbé dání rèé akọ́mọ nírọ̀rí ni wọ́n tí wọ́n wá jòkó tí wọ́n wò pé ọ̀dà àwọn èèyàn ń lọ ilé ẹ̀kọ́ tòótọ́ wọ́n ń lọ primary wọ́n ń lọ secondary wọ́n ń lọ ilé ẹ̀kọ́ gíga gbogbo ṣùgbọ́n bẹ́lòmíì bá parí tán yóò tún padà sílé labor market ni ntí ò fi kúnrẹ́ àjò rẹ̀ níbẹ̀rẹ̀ ọjọ́ ẹsẹ̀sẹ̀ mọ́ wá dààmú fi kún wọ́n wá ní kí tiẹ̀ má bàa rí bẹ́ẹ̀ bọ́ ọba láǹfààní láti gbọ́ mi lásìkò yìí ire jẹ́ tiẹ̀ o wọ́n wá kí ọkú oríire gbá business entrepreneurship project wọ́n ní kì í ṣe àwọn tó ṣẹ̀ṣẹ̀ ń jí nínú ayé nìkan làwọn ń ṣègbìyànjú fún ìwọ́ tó wà ní ọmọ ọdún méjìdínlógún títí di ọmọ àádọ́rùn-ún ọdún 90 years iná làwọn gbé t

0: protection that pays today. Call 0700-AXA-MANSA to get a motor insurance that pays. AXA, know you can.
1: Emi omo yin na ni o jali jani mo wa ni ta bayi lati le mo bi awon eyan se se da mo Maggi chicken flavor si oya espelli celery
2: S E L E R R I E salary
1: ah boda mi espelli no di salary oya lopin igbiyanju espelli turmeric
3: T U R N E R I C turmeric
1: e kare pali ohun ise be Maggi chicken flavor kan fun yin
4: ohun ise be Maggi chicken flavor pelu eroja alubosa celery ati atale pupa oluyi pada ayo
5: Ìjẹun wọ́nà láti dáàbòbò àmúlò dátà rẹ̀. Ìdáàbòbò àmúlò dátà rẹ̀ wà lórí áàpù rẹ̀. Yọ àwọn áàpù tí ó wúlò mọ́ kúrò lórí fóònù rẹ̀ àti pé púpọ̀ lára àwọn áàpù wọ̀nyí ló ní data safe mode mú àtúnṣe ìgbàlódé bá wọn. O tún lè lọ sórí setting kí o yọ auto update kúrò lójú òpó. Ní ìparí, tí àwọn áàpù tí o kò lò mọ́ kí o lè rí dátà rẹ̀ lò lálòpẹ́, àwọn ìgbésẹ̀ wọ̀nyí lè ṣe ọ́ ní àǹfààní. Fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé, kàn sí ìtàkùn ẹ̀rọ ìléwọ́ rẹ tàbí ìtàkùn consumer.ncc.gov.ng fún àwọn ọ̀nà tí ó ṣe ọ́ láǹfààní lórí àmúlò. Data rẹ pe awọn igbesẹ wọnyi loni ki o le lo data rẹ lalope ikede iwa lati odo egbe awọn aladani ti o gba iwe eri leka ibara eni soro ati ajo to nri si eto ibara eni soro ncc
6: stay tuned to 32 fm 94.9

0: ojú addiction.
1: Ọmọ ayé mi ẹ máa wọlé lọ.
0: Gbogbo ẹ̀yà tí èdè. Ó yẹ ní Mẹ́síkà. The CSC Covenant of Mercy. Má jẹ́ mú àánú. Lákọjọ́ Friday 12. Saturday 13. Àti Sunday 14th June 2026. Àkòrí tí ọlọ́run fún òlì ẹ̀mí ẹ̀ta ìwé ojúmọ́ rà sọ ní orí afẹ́fẹ́. I will rebuild the Devourer fire sea. Ẹ̀mí yóò sì máa kọ́kọ́rọ́ àjẹnirun wí nítorí rẹ̀. Oṣù mẹ́fà tó kù ní 2026. Ọlọ́run ti sọ bẹ́ẹ̀ fún gbogbo ẹni bá fara hàn. Wọn ò ní í ṣàṣẹ dànù mọ́. Ní máa ṣẹ̀fún ọlọ́run lórí ọ̀pọ̀ ọ̀rọ̀ ṣẹ́. Àtàwọn ọ̀rọ̀ àwọn olórí ẹ̀mí ìjọsìn.

0: center make you start. GIG Logistics, we dey deliver.
1: Yẹun wọ́nà láti dáàbòbò àmúlò data rẹ̀. Ìdáàbòbò àmúlò data rẹ̀ wà lórí app rẹ̀. Yọ àwọn app tí ó wúlò mọ́ kó lórí fóònù rẹ̀. Àti pé púpọ̀ lára àwọn app wọ̀nyí ló ní data safe mode. Mú àtúnṣe ìgbàlódé bá wọn. O tún lè lọ sórí setting kí o yọ auto update kúrò lójú òpó. Ní ìparí, tí àwọn app tí o kò lò mọ́ kí o lè rí data rẹ̀ lò lálòpẹ́. Àwọn ìgbésẹ̀ wọ̀nyí lè ṣe ọ́ ní àǹfààní. Fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé, kàn sí ìtàkùn ẹ̀rọ ìléwọ́ rẹ tàbí ìtàkùn consumer.ncc.gov.ng fún àwọn ọ̀nà tí ó ṣe ọ́ láǹfààní lórí àmúlò data rẹ. Gbé àwọn ìgbésẹ̀ wọ̀nyí lónìí kí o lè lo data rẹ lálòpẹ́. Ìkéde yìí wá láti ọ̀dọ̀ ẹgbẹ́ àwọn aládàáni tí ó gba ìwé ẹ̀rí lẹ́ka ìbáraẹnisọ̀rọ̀ àti àjọ tó ń rí sí ètò ìbáraẹnisọ̀rọ̀ NCC.
2: Dr. Scrap Recycle àti tamoto dìrọ̀rùn bá. Fún gbogbo ẹ̀yìn tẹ́ fẹ́ tamoto ní cash and carry no delay. Dr. Scrap ó ra lọ́wọ́ yín. Èyíkéyìí mọ́tò tẹ́ bá fẹ́ tà. Eléyìí tó dúró re ni. Àbí eléyìí tó ti gorí odó. Tòun èyí tó ti di ilé ìdọ̀tí ládùúgbò. Àlòkù ọkọ̀ tí tù fi tàrùkù ti ń yọ olówó rẹ̀ lẹ́nu. Tó ti fẹ́ sọ́ra rẹ̀ di àgbàná fún yín. Tẹ́ fẹ́ tà kẹ́ fi pààrọ̀ ọkọ̀. Tẹ́ tún fi upgrade bó ṣe car, truck. Bus, trailer, ipo yoo ki moto awon wa. Dr. Scrap o ra lowo yin. E kan si won 090-8301-3333. 090-8301-3333. 090-8301-3333. And

0: protection that pays today. Call 0700-AXA-MANSA to get a motor insurance that pays. AXA, know you can.
1: Emi omo yin na ni o jali jani mo wa ni ta bayi lati le mo bi awon eyan se se da mo Maggi chicken flavor si oya espeli celery
2: SELARIE salary
1: ah but I mean espeso espeli na di salary oya lokun igbiyanju espeli turmeric
3: TURMERIC turmeric
1: e kare pali ohun isebe Maggi chicken flavor kan fun yin
4: ohun isebe Maggi chicken flavor pelu eroja alubosa celery ati atale pupa oluyi pada ayo
5: Sade ku si oko mi o bi yara igbalejo mi ati yara idana mi se mo ti won bi abi titun
6: mami
5: sugbon duro na o se fi hypo nu ile ati tabili pelu awon bi ta tin dana yin
6: hypo ke
5: beni awon kokoro ifojuri ki igba lero tori na lawa na se gbodo ma pe si abo lojojumo pelu hypo
7: ma gba fa awon kokoro ifojuri da bobo ile re pelu hypo
8: hypo
9: Ìrọ̀rùn dé. Ǹjẹ́ wọ́n ń gbọ́ ọ̀dọ̀ akọ́ṣẹ́mọṣẹ́ tó ti tún fóònù rẹ ṣe? Bóyá iPhone tàbí Android. Àbí na way to unlock your phone dey bother you. Don soft o. Make you jolly go Real Phones Repair and Unlock Services. Níbi tá a ti fi ṣe tútún fóònù àti unlock services rán, kò tán síbẹ̀ o. Bẹ́ẹ̀ la tún ta phone accessories lóní rọrùn bíi power banks, chargers and charging cables, earbuds tàbí headphones. Wait o. Àbí na ring light or tripod you wan buy? Everything dey there gidigba wey plenty. Original and affordable. Our address nko. Number 31C. Post Shopping Complex ni Dojuko Cocoa House. Ke tun wole le ti kan wa lapa otun yin. Se ba tun wa wole tan, e tun kan wa kugu. Lapa otun yin be na ni be ba se nwole. Tolon tolo wa re o. 0706-436-8169. 0706-436-8169. Real Phone Repair and Unlock Services. Ojutu si gbogbo ipenija phone.
0: Oya shoppers, make una hear correct gist. Maggi chicken flavor promo, don't land o.
10: Buy Maggi chicken flavor 50 double cubes pack and get 10 extra cubes free.
0: Yes, so, and if you buy small 10 double cubes pack, you go get 4 cubes free.
10: Not more rich chicken taste, more enjoyment, and more value for your money.
0: Rush go your nearest shop now and ask for Maggi chicken flavor promo pack before you finish. Offer valid while stocks last. Me and Maggi, so good together.
11: Ìjẹun ọ̀nà láti dáàbòbò àmúlò data rẹ. Ìdáàbòbò àmúlò data rẹ wà lórí app rẹ. Yọ àwọn app tí ó wúlò mọ́ kúrò lórí fóònù rẹ àti pé púpọ̀ lára àwọn app wọ̀nyí ló ní data safe mode mú àtúnṣe ìgbàlódé bá wọn. O tún lè lọ sórí setting kí o yọ auto update kúrò lójú òpó ní ìparí tí àwọn app tí o kò lò mọ́ kí o lè rí data rẹ lò lálòpẹ́. Àwọn ìgbésẹ̀ wọ̀nyí lè ṣe ọ́ ní àǹfààní. Fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé kan sí ìtàkùn ẹ̀rọ ìléwọ́ rẹ tàbí ìtàkùn consumer.ncc.gov.ng fún àwọn ọ̀nà tí ó ṣe ọ́ láǹfààní lórí àmúlò data rẹ pé àwọn ìgbésẹ̀ wọ̀nyí lónìí kí o lè lo data rẹ lálòpẹ́. Ìkéde ìwà láti ọ̀dọ̀ ẹgbẹ́ àwọn aládàáni tí ó gba ìwé ẹ̀rí lẹ́ka ìbáraẹnisọ̀rọ̀ àti àjọ tó ń rí sí ètò ìbáraẹnisọ̀rọ̀.

0: káfí àjò yẹn balẹ̀ ní orílẹ̀-èdè France níbi tí Monaco Grand Prix ti wáyé ní òpin ọ̀sẹ̀. Ferrari.
1: Atọ́kùn.
0: Nǹkan tó fẹ́ yí àmì lẹ́nu kò tó nǹkan. Because nígbà tá a ti rí first practice second practice kó tó di pa lọ lórí ètò ní Saturday láti sọ wípé àní-àní ò sí ọwọ́ àwọn Ferrari yóò wà ní podium. A dẹ̀ sọ pé méjèèjì nínú àwọn Mercedes ò lè wọlé tán. Kimi Antonelli ó take lead. Bàbá Hamilton wọ́n wáyé ń bẹ̀. Kí ló bí shock kan tí mo ní bẹ̀ ó ní Isaac Aja. Kí ló bí for Verstappen àti ẹ̀gbọ́n àwọn tó ní accident Lance Stroll agbọ́n tàwọn yẹn.
2: Charles Leclerc.
0: Kí ló ṣẹlẹ̀ sí Oscar Piastri àti kí ló kọ dádì ẹ̀.
2: Lando Norris. Ẹ̀mí wo ni wo bi wípé ara nǹkan tí Monaco Grand Prix tó ṣe máa ń dùn náà lélẹ̀ ní tàrí lópin ọ̀sẹ̀ yìí.
0: Wọ́n ní kọ́ ǹdẹ̀ lọ́nà wọ́n fún.
2: Yes, ọ̀nà Monaco àwọn street race ni so kìí ṣe àwọn race tí níbi tó ti fò. Then turning pọ̀.
0: Wọ́n wá wo ológun ẹrú.
2: Irọ́ àti ní Porto ládùúgbò wa. So turning pọ̀ ní lórí títí Monaco. So ó máa nira díẹ̀ fún yẹn láti sọ wípé kò ní sí crash irú nǹkan tá a rí ní orílẹ̀-èdè Faransé lánàá. But fún èmi mo wò níwò bí wípé ní sáà tá a wà yìí sáà ilé-iṣẹ́ Red Bull tán fi máa kọ́ iṣẹ́ padà torí àwọn tí àjọ FIA tí wọ́n yí padà lára oríṣiríṣi ọkọ̀ ohun lélẹ̀ ohun ló fà tó fi jẹ́ wípé iléeṣẹ́ Red Bull ṣì ń struggle. Isaac Aja make top 3 tó jẹ́ nǹkan tó dáa pátápátá but fún Max Verstappen kì í ṣe nǹkan tó dáa tó láti lọ parí sọ́nà ọ̀bẹ̀ yẹn but sáà yìí ò kì í ṣe sáà Max Verstappen. Kò í ṣe sáà Max Verstappen. Ihun tí ó mú inú mi dùn tó dẹ̀ mú mi rẹ́rìn dáadáa ń sìn yìí ò kọjá nǹkan tí Kimi Antonelli ń ṣe lọ́wọ́. Ní ẹni ọdún 19 ó ti borí ìdíje 5 léraléra ńsìn 5 consecutive wins.
0: Ó ti bá rẹ́kọ̀dá Hamilton.
2: Kó bá ti lè win ní Catalonia next week ní Spanish Grand Prix ní next week ó máa bá iye Grand Prix win tí George Russell fún rẹ̀ ti win. And to think of it, second year ọmọkùnrin ní ní Formula 1 ó ti borí 5 léraléra ńsìn. Kó bá
0: ṣèṣin ṣe bí Hamilton náà lórí place.
2: Yes, Hamilton lórí place
0: náà. Oh my God.
2: Ní àná lẹ́yìn that wọ́n ṣe interview fún Kimi Antonelli lọ́wọ́ mo rí fọ́nrán bí kan tí Lewis Hamilton ti lọ ń tún mọ́tò George ó lọ ń tún mọ́tò Kimi Antonelli wò níwájú pé ọkọ̀ ìwé tún lẹ́yìn tún ó ń tún kí ní ẹ̀wò dáadáa. So but for
0: ó ní chassis níbẹ̀ lọ́wọ́ ẹ̀mẹ́kọ̀ ọkọ̀ ní chassis ni.
2: Ọmọ ìtọ́mọkùnrin ṣe ní sáà yìí kò ní jẹ́ nǹkan tó máa jọ mí lójú kí sáà yìí bá fi máa tán kó jẹ́ wípé Kimi Antonelli bá lọ padà gba tó bá padà lọ win. Because George Russell sìn ó ń jọ bí pé bàbá ń sún rẹ̀ sẹ́yìn 12 ló parí sí nínú Grand Prix yìí. Ohun everybody máa expect wípé ó máa jẹ́ tó máa jẹ́ leading driver. Fún iléeṣẹ́ Red fún iléeṣẹ́ Mercedes torí mo rántí
0: dada Leclerc àwọn support àbá.
2: No, mo mi wípé nínú Mercedes George Russell everybody wò bí wípé kí Mercedes bá máa wà podium tó bá máa win òun ló máa jẹ́ lead driver òun ló máa jẹ́ number one wọn. Because in tinú ẹ̀ ṣe ń dùn tó ṣe gbà láti sign contract nígbà tí Lewis Hamilton lọ ni wípé wọn lọgbẹ́ lomi tó jẹ́ expert wa wọn mú rookie bọ̀ pé rookie yẹn máa jẹ́ second driver. Kí sáà yìí bá ti lè tán kí Kimi Antonelli bá continue by tó bá gba drivers championship 2025 second driver Mercedes ló máa jẹ́ next season. Kimi Antonelli máa jẹ́ lead driver at the age of 20.
0: 60 points as she can't.
2: At this point ẹ wòye point tó fi ń la Lewis Hamilton tó wà second in sin. Ẹ̀wòye point tó fi ń la àwọn tó wà lẹ́yìn. So ó ti ń jọ bí ẹni wípé Kimi Antonelli ó ń wá síbì láti wá dúró kó bá tún ti lè lọ win ní Spain next week because race week mi ò tún lè rè à ń lọ Catalonia week yìí tó bá tún ti lè lọ win week yìí problem ti dé fún George Russell àti any other person tó bá fẹ́
0: lè bá. At a point in time last season Olivier Berman yọjú bí ẹni tó bá jẹ́ pé ó fẹ́ function gẹ́gẹ́ bí ọ̀kan lára àwọn youth tó wà nù.
2: Ó padà wọ́ọ̀kì fún because ká ní pé ó padà ṣe dáadáa ní sáà tó kọjá yẹn ni òun ni Red Bull ò bá lọ gbé instead of Isaac Aja. So Isaac Aja tán lọ gbé ó dẹ̀ jẹ́ nǹkan tó ṣùṣù ń ṣọ́ọ̀kì mi wípé Isaac Aja tún wá ti ń rákì point ju Max Verstappen gan lọ́nu season.
0: Isaac Aja ó yàyàn lẹ́nu ṣá. Anyway, okay, what I say is a time.

àwọn kan yọ ọ́ mi lútìtì. Ìràwọ̀ ọ̀sán tóhun dàgbàlagbà péjú sí. Àfin gorí òkè ó hàn kétékété. Ìkànnì dátí tú ẹ̀fẹ̀ ń doṣù ó lé téńté. Ọba láàrin àwọn ọkùnrin. Dátí tú ẹ̀fẹ̀ 94.9. Ìkànnì adẹ́rìn kò sónú. Òkè téńté prẹ́míà. Mọ́kọ́lá ìlú Ìbàdàn láti ń sun dídùn dídùn fọmọ aráyé. Ibùdó ayọ̀ àtòrí sun ìdùnnú ni 32FM. Ìròyìn àsìkò tí ò lẹ́jà bákan nínú. Eré ìdárayá lẹ́sẹ̀ kúkú àti káàkiri àgbáyé ṣebíṣẹ́ wa ni. Àgbọ́dúnú ètò tó ń pàrònú rẹ. Kájà fẹ́ tọ́ ọmọnìyàn. Kásì gbẹ̀ni afẹ́rẹ́ jẹ lọ́wọ́ arẹ nìjẹ. Tẹnu kọ́ tètè bọ̀lì kọ́. Ìkànnì 32FM lóṣùpá àràn káyé. 94.9 lọ bá àwọn ọkàn ni.

0: ọjọ́ lọjọ́ náà bí àná.
1: Ẹbí aṣọ kọ́
0: ẹ. Tí Elédùnmarè tì mí wá sílé ayé. Àwọn òbí mi wọn mọ̀ ípé ẹni tí màá padà yàrí. Àdìà own risk náà ni wọ́n fi ṣe. Àwọn á fi gbogbo ẹ̀ sọ́dọ̀ Ọlọ́run. Àwọn àgbọ́jì táyà bó ṣe ń kì. Bàtán párántántán. Àwọn ọmọ olórin sìn wọn kọ́ iṣẹ́ dáadáa. Mo appreciate iṣẹ́ ọpọlọ wọn. Ọ̀tọ̀ níbi táyà mọ́ kọrin gbà, ọ̀tọ̀ níbi tó ní ìlú ọmọ lùlù lọ. Nígbà tí wọ́n náà ń tọrọ fún mi níjọ́ tán bí mi, mo rántí pé wọ́n sanwó mọ́gọ̀. Wọ́n sì sanwó kọ́mọ ó yàrí. Mo rántí pé èwo ló rántí ń bẹ̀ pẹ̀lú rọ́ọ̀bù tó wà ń bẹ̀ ni. Mo wà ń bẹ̀ ṣùgbọ́n mi ò mọ tí wọ́n ń sọ. Wọ́n kàn ń tọrọ wọn ń gbàdúrà fún mi ní. Bí ọmọ yìí jọ jẹ́ ọmọ tí ò gbórúkọ òdílé ga. Mọ̀ jẹ́ kí a gbórúkọ ọmọ yìí ní police station. Wọ́n jẹ́ wọ́n kọ orúkọ ẹ̀ sójú bọ́ọ̀dù ń bẹ̀. Mọ̀ jẹ́ kí orúkọ ẹ̀ wà lára àwọn tí ó wà ní látìmọ́ tí ó mọ sigbà fúnjọba. Mọ̀ jẹ́ ọmọ yìí ó borúkọ ẹbí wa jẹ́ o. Bẹ́ẹ̀dá bá ronú jinlẹ̀ dandan ni kó dúpẹ́. Ọjọ́ eléyìí tún bá mi láyé bá mi láàyè nínú àlàáfíà ara. Kò jẹ́ wọ́n hàngẹ ẹsẹ̀ mi sọ́sibítù. Ǹjẹ́ mọ̀ kígbe ha yéè. Kò jẹ́ ń bọ́ sọ́wọ́. Àfíà jẹmọ́ fẹ̀ ayó kò jẹ́ ń bọ́ ha. Kò jẹ́ ń ti kùn dànù bí oko rọ́bà. Àjọ àlọ́ òde kò jẹ́ ń bá wọn lọ. Ọjọ́ ọpẹ́ lọ́jọ́ òní. Torí èmi gangan ló yé. Ẹni àbáta ká fi ra àtùpà. Ọlọ́run wá sọ mí di celebrity. Tó sọ mí di àpèwá àwò. Kò jẹ́ ń wálé ayé asán. Ó jẹ́ kí n nípa. Ní gbogbo ọ̀nà pátápátá. Ọ̀dáyé mi ó kàn wà bẹ́ẹ̀. Oúnjẹ ń lè ṣí dáadáa nínú ayé. Mo dúpẹ́ Ọlọ́run tí ò bójú mi jẹ́. Today is my birthday. Àbẹ̀rẹ̀bá ọmọ mi ló kọ́kọ́ jí mi lórí bẹ́ẹ̀dì láàárọ̀. Very my daddy, happy birthday to you. I have a gift for you. Ni gini gift. Lo ba mu letter ye de. Lo ko sa gila bayi. Mo dupe lodo Olorun. Ora ko lawe lawe o si lawe lawe fun mi ni. O je ki mo wi pe you have a reason to thank God, to thank your creator.

0: Introducing the new Dano Choco 3-in-1. It's tasty, creamy, and satisfying. Taste it, love it.
1: I'm in love.
2: I'm in love. Sonia Tomato Sachet. Yes, it's true. I love Sonia Tomato Sachet. The color is so red, so thick, so tasty. When I use it for my stew, jollof or spaghetti, the color shines brighter and food becomes tastier. Sonia Tomato Sachet makes meals delicious.
3: Emi omo yin na ni o joli jani mo wa nita bayi lati le mo bi awon eyan se se da mo Maggi chicken flavor si oya espelli celery
4: S E L A R R I E salary
3: ah boda mi espelli espelli no di salary oya lokun igbiyanju espelli turmeric
5: T U R M E R I C turmeric
3: e kare pali ohun isebe Maggi chicken flavor kan fun yin
6: ohun isebe Maggi chicken flavor pelu eroja alugosa celery ati atale pupa oluyi pada ayo
7: Ìjẹun wọ̀nà láti dáàbòbò àmúlò data rẹ. Ìdáàbòbò àmúlò data rẹ wà lórí app rẹ. Yọ àwọn app tí ó wúlò mọ́ kúrò lórí fóònù rẹ. Àti pé púpọ̀ lára àwọn app wọ̀nyí ló ní data safe mode. Mú àtúnṣe ìgbàlódé bá wọn. O tún lè lọ sórí setting kí o yọ auto update kúrò lójú òpó. Ní ìparí, tí àwọn app tí o kò lò mọ́ kí o lè rí data rẹ lò lálòpẹ́. Àwọn ìgbésẹ̀ wọ̀nyí lè ṣe ọ ní àǹfààní. Fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé, kàn sí ìtàkùn ẹ̀rọ ìléwọ̀ rẹ tàbí ìtàkùn consumer.ncc.gov.ng fún àwọn ọ̀nà tí o ṣe ọ láǹfààní lórí àmúlò data rẹ pé àwọn ìgbésẹ̀ wọ̀nyí lónìí kí o lè lo data rẹ lálòpẹ́ ìkéde ìwà láti ọ̀dọ̀ ẹgbẹ́ àwọn aládàáni tí ó gba ìwé ẹ̀rí lẹ́ka ìbáraẹnisọ̀rọ̀ àti àjọ tó ń rí sí ètò ìbáraẹnisọ̀rọ̀ ncc

0: Hello.
1: Happy birthday to you. Happy birthday to you.
0: Olori, what did you do?
1: Happy birthday to you. Happy birthday to you.
0: Hello there, I'm buying a journey. Oh, yeah, late. Oh, yeah, late.
1: When you can call your job before you
0: leave. Oh, you are romantic. You are late. Oh, late.
1: I got to go. Ẹ mà lẹ dá mu.
0: Àmì o, àtẹ̀yìn náà o.
1: Gbogbo ọdún kan ni o.
0: Ẹ mọ̀ sí omi.
1: Ẹ lò nínú ọlá.
0: Àmì.
1: Nínú àlàáfíà.
0: Àmì.
1: Nínú ọ̀dà.
0: Àmì.
1: Ẹgbà lọ́wọ́ Ọlọ́run.
0: Àmì o.
1: Ẹ̀dẹ̀wà ní ẹ̀fọ́jọ́ lọ́tọ̀lọ́.
0: Àmì, àmì.
1: Ẹgbà lọ́wọ́ Ọlọ́run.
0: Àmì.
1: Ibi kíka tẹ́ ẹ wá ń wò tẹ́ ẹ fẹ́ sí. Ẹ jù bẹ́ẹ̀ lọ.
0: Àmì, àmì.
1: Ẹ̀dẹ̀wà jẹ wọn mọ.
0: Àmì o, àmì o, ó kúrò. Olúwa wa àmì àmì àmì lórúkọ Jésù ẹ ṣe o thank you hello hello ó sì ń rìn ìgbò ìpè pọ̀.
2: Ẹ tó ń sùn ní gbòsùn kan sùn pàbó kiri tẹ́fíkà yóò ti gbé mi pa sọ ọ́ tún.
0: Hello.
3: Hello, Jile Baba.
0: Yes, ma.
3: I'm a Khalid Latun lawyer.
0: I'm a Khalid Shewa.
3: Thank you.
0: Hello, sir.
3: Thank you.
0: Hello. You're a Lenny.
4: Ẹ kọ
0: dé ní sá o. Ẹ ṣeun mi o.
4: Àtẹ̀yìntẹ́ mi ẹ̀ wẹ́ ṣọ̀pọ̀lọpọ̀ ọdún náà yẹ.
0: Àmì o.
4: Inú owó, inú ọlá, nínú àlàáfíà.
0: Àmì.
4: Àlẹ́kùn oréré o lágbára náà.
0: Àmì. Mo dúpẹ́ o.
4: Ìfisámẹ́lì ló pè yín láti Ẹlẹ́bú.
0: Láti Ẹlẹ́bú wa kan náà, ẹ ṣe ojú òní tì mí o. Ẹ ṣe o, òkìlẹ̀ mọ lọ́wọ́ ẹ̀ ní wálẹ̀ o. Ah, àwọn alẹ́ ráyè ṣètò lónìí báyìí. Pé ń wọlé lọ́tún ló sì ní wọ́n náà ń ṣàánú mi. Hello. Hello.
5: Hello.
0: Hello, mama.
5: Mama ti di adé mi látàmú
0: lóko. Wọ́n àmì ojú òní tì í.
5: Ẹ sọ̀pọ̀ ọdún láyé.
0: Àmì.
5: Nínú ọlá, nínú ọ̀làfíà.
0: Ẹ ṣeun mi.
5: Ẹ wà jèrè ọmọ.
0: Àmì o.
5: Ẹ fọwọ́ yín gbẹ̀tọ́ yín.
0: Àmì o.
5: Ẹ ní wọ́n náà bí èfi o.
0: Àmì o.
5: Àbọ̀ Ọlọ́run ọ̀dà jù lórí yín mo lè jí yín gbé
0: o. Àmì o. Àmì lórúkọ Jésù. Mo dúpẹ́ o. Èmi nìkan tán. Hello.
6: Ẹ mà kú ìrọ̀lẹ́.
0: Ìrọ̀lẹ́ mọ̀
6: ni. Kò ní já se mọ́ wa.
4: Ọdún.
0: Ni that pagodi
4: ni
0: latoyo alaafin
4: fowo pa we fe igijo
0: ameo
4: abolu adaju
0: ameo
4: e
0: se ope lo yeru mo dupe o ope lo yeru mo dupe o hello Were no ni mo nbale aye mi nbo mi o sari asaju mi o sari koja kadara gbogbo nkan ti mba fe to ba ti tasiko olodun ba mi mo nti simi

0: ọ̀rẹ́ aláàfẹ́ lọ gan àwọn olólùfẹ́ ò já ráàyè lọ. Ẹtáyé ò jẹ́ ó gbádùn. Ó sàn jẹ́ ntáyé gbàgbé ẹ̀ lọ, mo dúpẹ́ o. Ẹ ló mà.
1: Ẹ kú ọjọ́ àbí èmi o.
0: Ẹ mọ̀ ṣe.
1: Igba ọdún kan ni o.
0: Ẹ ṣeun
1: nínú àlàáfíà ọrọ̀.
0: Mo dúpẹ́ o. Mo dúpẹ́ o.
1: Olúwa wà pẹ̀lú ìwádìí mú o.
0: Àmì o, àmì o, àmì o. Ta ló ń kí mi yìí? Mrs.
1: Akintunde.
0: Akintunde látàpáta. Nǹkan yóò ní bàjẹ́ ìyá mi, mo dúpẹ́ o. Ẹ ṣe gan o. Ẹ jẹ́ àlọ́pọ̀lọ́wọ́ ọjà. A sá polówó ọjà. A sá jẹun. A bá ti ti ìpolówó ọjà dẹ́tàn ká wá tẹ̀ sọ́wọ́ wájú lórí ètò. Kí ni mo dedicate ọjọ́ bí mi ẹ̀ ní? Mo dedicate ẹ̀ fún àwọn tó ń bẹ ní ìgbèkùn àwọn ajínigbé.

0: 32 FM 94.9.
1: Èmi ọmọ yín náà ni o jọ̀lí jàní mo wà níta báyìí láti lè mọ bí àwọn èèyàn ṣe ṣèdámọ̀ Maggi chicken flavor sí ọyà ẹ̀sì pẹ́ẹ̀lì celery
2: S-E-L-A-R-R-I-E salary
1: bọ̀dá mi ẹ̀sì fẹ́ sọ sí pẹ́ẹ̀lì náà di salary ọyà lọ́kùn ìgbìyànjú ẹ̀sì pẹ́ẹ̀lì turmeric
3: T-U-R-M-E-R-I-C turmeric
1: ẹ káre pálí ohun ìṣebẹ̀ Maggi chicken flavor kan fún yín
4: ohun ìṣebẹ̀ Maggi chicken flavor pẹ̀lú èròjà àlùbọ́sà celery àti atalẹ̀ pupa olùyípadà ayọ̀
5: Iṣẹ́ òjò ṣe ń tẹ̀síwájú ohun mímu tí sagbára àdọ̀tún tó gbàgbòrò kan Free Data Energy ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta náírà péré ni ráti ẹ lónìí Free Data Energy darí ìṣàkóso rẹ.
6: Màámi, tẹ́ ẹ bá rí bí mo ṣe fọ ilé ìgbọ̀nsẹ̀ yẹn, ẹ wo, ó mọ́ gidi gan ni.
7: Ó lè mọ lójú lóòótọ́.
8: Ṣùgbọ́n lílo Hypo Toilet Cleaner túbọ̀ máa pa àwọn kòkòrò àìfojúrí tó wà níbẹ̀.
9: Bẹ́ẹ̀ ni o, má gbà fáwọn kòkòrò àìfojúrí dáàbò.

0: tomato sachets. Oh, Sonia. Mo fẹ́ràn Sonia tomato sachets gan. O rẹ dodo, o ki, o dun. Ti n ba fi sebe. Jollof rice tabi spaghetti. Awọn ori ato yo. Ounje mi a dun si. Sonia tomato mix n je ki ounje dun.
1: Oh yeah, shoppers, make una hear correct gist. Maggi chicken flavor promo, don't land o.
2: Buy Maggi chicken flavor, 50 double cubes pack, and get 10 extra cubes free.
1: Yes, so, and if you buy small 10 double cubes pack, you go get 4 cubes free.
2: Now more rich chicken taste, more enjoyment, and more value for your money.
1: Rush, go your nearest shop now, and ask for Maggi chicken flavor promo pack before you finish. Offer valid while stocks last. Me and Maggi, so good together.
3: Ìjẹun ọ̀nà láti dáàbòbò àmúlò data rẹ̀. Ìdáàbòbò àmúlò data rẹ̀ wà lórí app rẹ̀. Yọ àwọn app tí ó wúlò mọ́ kó lórí fóònù rẹ̀. Àti pé púpọ̀ lára àwọn app wọ̀nyí ló ní data safe mode mú àtúnṣe ìgbàlódé bá wọn. O tún lè lọ sórí setting kí o yọ auto update kúrò lójú òpó. Ní ìparí, tí àwọn app tí o kò lò mọ́ kí o lè rí data rẹ̀ lò lálòpẹ́, àwọn ìgbésẹ̀ wọ̀nyí lè ṣe ọ ní àǹfààní. Fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé, kàn sí ìtàkùn ẹ̀rọ ìléwọ̀ rẹ tàbí ìtàkùn consumer.ncc.gov.ng fún àwọn ọ̀nà tí ó ṣe ọ láǹfààní lórí àmúlò data rẹ. Pé àwọn ìgbésẹ̀ wọ̀nyí lónìí kí o lè lo data rẹ lálòpẹ́. Ìkéde yìí wá láti ọ̀dọ̀ ẹgbẹ́ àwọn aládàáni tí ó gba ìwé ẹ̀rí lẹ́ka ìbáraẹnisọ̀rọ̀ àti àjọ tó ń rí sí ètò ìbáraẹnisọ̀rọ̀ NCC.
4: Dr. Scrap Recycle àti tamọ́tò dìrọ̀ bá fún gbogbo ẹ̀yìn tẹ́ fẹ́ tamọ́tò ní cash and carry no delay. Dr. Scrap ó ra lọ́wọ́ yín. Èyíkéyìí mọ́tò tẹ́ bá fẹ́ tà, eléyìí tó dúró re ni, àbí eléyìí tó ti gorí odó, tòun èyí tó ti dilé ìdọ̀tí ládùúgbò, àlòkù ọkọ̀, títù fìtàrukù ti ń yọ olówó rẹ̀ lẹ́nu, tó ti fẹ́ sọ́ra rẹ̀ di àgbàná fún yín. Tẹ́ fẹ́ tà kẹ́ fi pààrọ̀ ọkọ̀, kẹ́ tún fi upgrade bó ṣe ká, truck. Bus, trailer, ipo yohu ki moto won wa. Dr. Scrap o ra lowo yin. E kan si won 09083013333. 09083013333. 09083013333. Andu won.

0: ìyá mi ló kọ́kọ́ jí pè mí láàárọ̀ yìí.
1: Àwa gidi fẹ́ jẹ́ fúnfún.
0: Bí ti máa ń ṣe lọ́dọọdún nìyẹn.
1: Ó ní sẹ́sẹ̀ tí wọ́n.
0: Yóò ti pè mí lẹ̀ láti àná. Ẹ̀jẹ̀ ẹgbẹ́ fóònù yín láàárọ̀ láwọ̀.
1: Ọjọ́ tó ní yẹn, ọjọ́ máa lè.
0: Ní kọ́kọ́ gbàrí lẹ́nu ẹ̀. Gẹ́gẹ́ bí a mọ túmọ̀ yìí ọmọ.
1: Ẹ pé wọ́n á padà wá sáyé.
0: Yóò ṣàdúrà fún mi.
1: Màmá ìrìn ẹ̀rín ṣe o.
0: Yóò kì mí dáadáa.
1: Ọmọdé àná o. Ọmọdé àná.
0: Bí sì ti máa ń ṣe láti gba tí mo ti kéré nù.
1: Ẹ̀pọ̀ náà ń ṣẹ́kùn àná dẹ́rìn
0: òjò. Yóò ti jí wá síbi yàrá mi.
1: Ṣé o kú
0: bọ́? Yóò ti ṣàdúrà ṣàdúrà ṣàdúrà ṣàdúrà. Dágbà lọ́wọ́ Ọlọ́run ẹ túnbọ̀ jẹ́ wọn mọ́ sí. Ààrẹ ni yáyá láti ọmọ poli. Ààrẹ ni yáyá ọmọ poli. Àsí ìsọ́lé olúgbilé láti sẹ́yìn ẹ ṣé o.

0: 32FM, 94.9.
1: Ìjẹun ọ̀nà láti dáàbò bo àmúlò data rẹ. Ìdáàbò bo àmúlò data rẹ wà lórí app rẹ. Yọ àwọn app tí ó wúlò mọ́ kúrò lórí fóònù rẹ. Àti pé púpọ̀ lára àwọn app wọ̀nyí ló ní data safe mode. Mú àtúnṣe ìgbàlódé bá wọn. O tún lè lọ sórí setting kí o yọ auto update kúrò lójú òpó. Ní ìparí, tí àwọn app tí o kò lò mọ́ kí o lè rí data rẹ lò lálòpẹ́. Àwọn ìgbésẹ̀ wọ̀nyí lè ṣe ọ́ ní àǹfààní. Fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé, kàn sí ìtàkùn ẹ̀rọ léwọ̀ rẹ tàbí ìtàkùn consumer.ncc.gov.ng fún àwọn ọ̀nà tí ó ṣe ọ́ láǹfààní lórí àmúlò data rẹ pé àwọn ìgbésẹ̀ wọ̀nyí lónìí kí o lè lo data rẹ lálòpẹ́. Ìkéde ìwà láti ọ̀dọ̀ ẹgbẹ́ àwọn aládàáni tí ó gba ìwé ẹ̀rí lẹ́ka ìbáraẹnisọ̀rọ̀ àti àjọ tó ń rí sí ètò ìbáraẹnisọ̀rọ̀ NCC.
2: Èmi ọmọ yín náà ni o jọ̀lí jàní mo wà níta báyìí láti lè mọ bí àwọn èèyàn ṣe ṣe dámọ̀ Maggi chicken flavor sí ọyà ẹ̀sì pẹ́ẹ̀lì celery
3: SELARIE
2: bọ̀dá mi ẹ̀sì pẹ́ẹ̀lì náà di celery ó yá lọ́pọ̀ ìgbìyànjú.

0: ẹsípẹ́lì turmeric.
1: T-U-R-M-E-R-I-C turmeric.
0: Ẹ káre pálí ohun ìsebẹ̀ Maggi chicken flavor kan fún yín.
2: Ohun ìsebẹ̀ Maggi chicken flavor pẹ̀lú èròjà àlùbọ́sà, sẹ́lẹ́rì àti ata ilẹ̀ pupa olùyípadà ayọ̀.

0: tomato sachets. Oh, Sonia. Oh, Fenno Sonia tomato sachets gone. Oh, redodo. Oh, ki. Oh, dun. Timba fi sebe. Jollof rice. Tabi spaghetti. Awori ato yo. Onje mi adusi. Sonia tomato mix in jeki onje dun.
1: Emi omo yin na ni o Jolly Jani mo wa ni ta bayi lati le mo bi awon eyan se se da mo Maggi chicken flavor si oya espelli celery
2: S E L E R R I E
1: salary ah boda mi espelli na di salary oya lopin gbiyanju espelli turmeric
3: T U R N E R I C turmeric
1: e kare pali ohun ise be Maggi chicken flavor kan fun yin
4: ohun ise be Maggi chicken flavor pelu eroja alubosa celery ati atale pupa oluyi pada ayo
0: Sade, kusi oko mi. O bi yara igbalejo mi ati yara idana mi se mo ti won bi abi titun.
5: Mami,
0: sugbon duro na. O se fi hypo nu ile ati tabili pelu awon bi ta tin dana yin.
5: Hypo ke.
0: Beni, awon kokoro ifojuri ki igbalero. Tori na lawa na se gbodo ma pese abo lojojumo pelu hypo.
6: Ma gba fa awon kokoro ifojuri da bobo ile re pelu hypo.
7: Hypo.
8: Gbogbo kọlẹkọlẹ àtàgbàlẹkọ ẹwà gbọ̀n tí mo fẹ́ wí àlàyé tó wà nínú rẹ̀ ní kẹ́ bá ń fetí sí. Torí pàlàyé inú rẹ̀ níṣe lọ́dà bí ABC. Pàtàkì lílo òrùlé jẹ̀rá roofing system ló ń tí mo fẹ́ wí. Òrùlé jẹ̀rá àdì tó jójúlówó kì í ti ṣá tàbí pàwọ̀dà. Bẹ́ẹ̀ o lè gbọ́ ṣàrẹ̀ ṣàrẹ̀ òjò lábẹ́ òrùlé jẹ̀rá àdì. Bóòrùn ràn mímímí lábẹ́ ilé tẹ́ bá fi òrùlé jẹ̀rá àdì bu ọmọ tutù. Ó tún bu ẹwà òun yìí kọ́lé tí ó sì gbé yọ sóun bẹ̀. Láti wá ra ojúlówó òrùlé jẹ̀rá àdì lẹ́dí wo pátápátá. Laola Mega Top Concept Limited. Soju atalagbata kan gbogi lorilede Nigeria. O le ise ton se Gerard Roofing System to je stone coated lati orilede New Zealand. To wa pelu warranty adota odun gbako lo se nilo lati da mu lo si ilu Eko mo. Awon kole kole atagbaleko ti won mo yi on dara dara ni won mu di truck wole. Si Laola Mega Top Concept Limited. Adex Road, Orogun Express. Opopona Marosi Ojo ni ilu Ibadan ni won kale si 081-8548-1113.
9: Oh yeah, shoppers, make una hear correct gist. Maggi chicken flavor promo, don't land.
10: Buy Maggi chicken flavor 50 double cubes pack and get 10 extra cubes free.
9: Yes, so, and if you buy small 10 double cubes pack, you go get 4 cubes free.
10: Now more rich chicken taste, more enjoyment, and more value for your money.
9: Rush, go your nearest shop now, and ask for Maggi chicken flavor promo pack before you finish. Offer valid while stocks last. Me and Maggi, so good together.
11: Ìjẹ́ ohun ọ̀nà láti dáàbòbò àmúlò dátà rẹ̀. Ìdáàbòbò àmúlò dátà rẹ̀ wà lórí áàpù rẹ̀. Yọ àwọn áàpù tí ó wúlò mọ́ kúrò lórí fóònù rẹ̀ àti pé púpọ̀ lára àwọn áàpù wọ̀nyí ló ní data safe mode mú àtúnṣe ìgbàlódé bá wọn. O tún lè lọ sórí setting kí o yọ auto update kúrò lójú òpó. Ní ìparí, tí àwọn áàpù tí o kò lò mọ́ kí o lè rí dátà rẹ̀ lò lálòpẹ́, àwọn ìgbésẹ̀ wọ̀nyí lè ṣe ọ ní àǹfààní. Fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé, kàn sí ìtàkùn ẹ̀rọ ìléwọ̀ rẹ tàbí ìtàkùn consumer.ncc.gov.ng fún àwọn ọ̀nà tí o ṣe ọ láǹfààní lórí àmúlò dátà rẹ̀. Pé àwọn ìgbésẹ̀ wọ̀nyí lónìí kí o lè lo dátà rẹ̀ lálòpẹ́. Ìkéde yìí wá láti ọ̀dọ̀ ẹgbẹ́ àwọn aládàáni tí ó gba ìwé ẹ̀rí lẹ́ka ìbáraẹnisọ̀rọ̀ àti àjọ tó ń rí sí ètò ìbáraẹnisọ̀rọ̀ NCC.
12: Dr. Scrap Recycle àti tamoto dìrọ̀rùn bá. Fún gbogbo ẹ̀yin tẹ́ fẹ́ tamoto ni cash and carry no delay. Dr. Scrap ó ra lọ́wọ́ yín. Èyíkéyìí mọ́tò tẹ́ bá fẹ́ tà. Eléyìí tó dúró re ni. Àbí eléyìí tó ti gorí odó. Tòun èyí tó ti di ilé ìdọ̀tí ládùúgbò. Àlòkù ọkọ̀ tí tù fi tàrùkù ti ń yọ olówó rẹ̀ lẹ́nu. Tó ti fẹ́ sọ́ra rẹ̀ di àgbàná fún yín. Tẹ́ fẹ́ tà kẹ́ fi pààrọ̀ ọkọ̀. Kẹ́ tún fi upgrade bó ṣe ká. Truck, bus, trailer, ipò yóò kí mọ́tò ọ̀hún wà. Dr. Scrap ó ra lọ́wọ́ yín. Ẹ kàn sí wọn 09083013333. 09083013333. 09083013333. And

ìràwọ̀ kan yọ ọ́mì lútìtì ìràwọ̀ ọ̀sán tóun dàgbàlagbà péjú sí àfi gorí òkè ó hàn kétékété ìkànnì dáti tú ẹfẹ ńdoṣù ó lé téńté ọba láàrin àwọn ọkànnì dáti tú ẹfẹ 94.9 ìkànnì adẹrin kò sónú òkè téńté prẹmíà mọkànlá ìlú ìbàdàn láti ń sun dídùn dídùn fọmọ aráyé ibùdó ayọ àtorísun ìdùnnú ni 32 FM ìròyìn àsìkò tí ò lẹ́ja bákan nínú eré ìdárayá lẹ́sẹ̀ kúkú àti káàkiri àgbáyé ṣebíṣẹ́ wa ni àgbọ́dúnú ètò tó ń pàrònú rẹ kájà fẹ́ tọ́ ọmọnìyàn ká sì gbẹni afẹ́rẹ́ jẹ lọ́wọ́ arẹ́ nìjẹ tẹnu kọ́ tètè bọ̀ọ̀lì kọ́ ìkànnì 32 FM lóṣùpá àràn káyé 94.9 lọ́ba àwọn

0: e ma gbo wayo nti o ma pa ile ri e ni sunku.
1: Ọjẹ́ ti kúrò ní tàná, egun ti dòwó. 32 FM 94.9 Laughter House orí òkè téńté Premier Mọ́kọ́lá Ìbàdàn.
2: Ṣé àti ọ̀rọ̀ Nàìjíríà gan-an kéèyàn ó fi ẹnu kéèyàn ọ̀dá kẹ́ni. Àwọn fi àìhò wọ́n mú nẹ́pà lójú títì ń pè wé mọ́tò owó òpè. Ìgbà táwọn nẹ́pà ní ọ́fíìsì àwọn fi àìhò ó yí páwọn fi àìhò náà wọ́n fi wáyà kan ni wọn ò mú léwọ́ dáadáa. O lè má já police station làwọn méjèèjì wà báyìí.
3: This skit was performed by Orolabi.
4: 32 FM 94.9

orí kẹta lójú ìwé kejìlé lọ́gbọ̀n ìwé àlejò ọ̀rọ̀ látọwọ́ olóyè Banjo Akinlabi pẹ̀lú àkọlé tó wà ńbẹ̀ tó pè ní torí abo ṣadé ń fojoojúmọ́ polówó oyún kiri ọ̀rọ̀ náà ti sú ó sì ti ń bọ̀hùn pọ̀jù kò fẹ́ fi bẹ́ẹ̀ rojú rere rẹ̀ mọ́ ìṣe ló ń kọra bí ajá ilé kúkú kéèyàn ó máa rẹ́rù oyún kiri báyìí olódùmarè ta ni mo ṣe gan àti ẹ̀gbọ́ tó gun àlákàlà tóun ti ṣẹ́ lọ ní tiẹ̀ ìwo wá ni tó gun oyún tó kọ̀ tí ò wáyé bí mo mọ̀ ni kí n dúró sílùú wa jẹ́ẹ́jẹ́ lóòótọ́ pọ̀jù ń ṣètọ́jú mi bí ó ṣe tọ́ àti bó ṣe yẹ kí wá ni ń dá ọmọ dúró ó gbọ́ wọlé kun rẹ̀ ó ń ba oyún sọ̀rọ̀ gbọ́ná ìwo ọmọ tó ọkọ̀ tó ò wáyé ṣe bíbí ni wọ́n bí mi ó ṣáàdì dandan kémi náà bí ọ sáyé n kò ṣáà dààmú ìyá tó bí èmi náà lọ́mọ kí wá ló wà nídìí ọ̀rọ̀ rẹ jọ̀wọ́ ṣàánú mi jọ̀wọ́ kó tí ì parí ọ̀rọ̀ rẹ tí Adépọ̀jù fi wọlé ṣadé kágúlútú lórí àga pọ̀jù jókòó tí ó ń bí ni onírúurú ìbéèrè dípò tí ṣadé yóò fi dáhùn ẹkún òun ló ń wà mú bíi gàrí àmọ̀ràn bí ni ọ̀yọ́ kúkú lọ̀rọ̀ rẹ pọ̀jù orí tó gbé kété lórí oníṣòdò ló ń lọ ṣé wọn a máa gbé kété lọ sóko ni bí ṣadé ṣe ń parí ọ̀rọ̀ rẹ̀ ó ní pọ̀jù dáhùn pé kí ó fọwọ́ wọ́nú wípé kò sí ẹbọ kankan tí ó lele tí ó lè kọjá kú ṣùgbọ́n kò sí ohun tí ó lè fa ikú fún ẹpọn àgbòlọ̀rọ̀ náà ó kàn ń fì ni kò ní já láéláé ó fi yé pé òun àti ọ̀rẹ́ òun ṣẹ̀ṣẹ̀ jọ ti ọ̀dọ̀ fárí ẹni gọ̀dí ni ó ní ìràwé kì í dájọ́ ọlẹ̀ kó sun òkè láéláé mo ti fún un lówó àsọsílẹ̀ lórí àwọn ètò tó lòun yóò ṣe fún wa ó sì ní dandan kìtà láàjò ó gbà á lágbára ọlọ́run nírọ̀lẹ́ ọ̀túnla ó ní kí n mú ọ wá orú ní nǹkan aago kan ó ń lẹ́ẹ̀tọ́ yóò tó lẹ́ẹ̀tọ́ fọkàn balẹ̀ kò sí wàhálà kankan mọ́ ọ̀rọ̀ ẹkún kọ́ ohun lohun tó wà nílẹ̀ yìí mo sì nígbàgbọ́ pé tí aláàjò yóò sàn ó súnmọ́ ó sì fọwọ́ ra á lẹ́ẹ̀kẹ́ ṣadé náà wò ó lójú ìsàlẹ̀ ó tú kẹ́rin kí ó tó wọlé ìdáná lọ ìlú burúkú nílù àkàntì òkè ìlú tẹ́nígbọ́n tó lè dá láìgbọ́n mọ́ bí ò bá ṣọ́ra ni ìlú tó lówó tó ti dá láìlówó lọ́wọ́ mọ́ ìlú tẹ́kùn ti pọ̀jẹ̀rín lọ ìlú tíbi tó ti jọ̀gá lórí rí ọmọ ènìyàn irú ìlú yìí onílànrè ń gbé bolúfẹ́ dára lọ́mọ tẹ̀gàn lókù bó bá rìn àfìràn wu ni bowúkọ lásán ọ̀ká ìmọye àwọn èèyàn òní yóò kíní pẹ̀lẹ́ nítorí kò ní jẹ́ dídùn inú wọn bí ọmọge ẹlẹ́yinjú ẹgẹ́ bá kọ̀ láì dáhùn wọ́n lè bẹ̀rẹ̀ àìsàn wọn yóò kara wọn kún ẹni ìyà nítorí àìdáhùn mọge àpọ́nbepurẹ́ ọ̀ká ìmọye àwọn ọkùnrin òun ni wọ́n ti para wọn nítorí òrékelẹ́wà ọ̀pọ̀lọpọ̀ wọn ni wọ́n máa ń na oògùn sọ́nà fúnra wọn láti fi yẹjú ẹni tí wọ́n bá kẹ́fú wípé ó tún jẹ níbùbà bolúfẹ́ oge làwọn ọkùnrin máa ń fi oògùn ká ṣe bí wọ́n rẹ́rìn sí èèyàn lásán láì nídìí bí onísọ̀hún kò bá ní àjẹsára kò ní pẹ́ tí yóò fi dèrò ọ̀run igi àdùbí dẹlẹ́rìn ìyà láàrin ìlú iyún ìlú àkàntì òkè nítorí bólúfẹ́ ọmọ akẹ́kọ̀ọ́ mi àjàṣá ni wọ́n jọ ń dẹdò níbì kan náà bí ó tilẹ̀ jẹ́ pé igè ló kọ́kọ́ ń fẹ́ bólúfẹ́ ìjà ráńpẹ́ kan òun ló wà láàrin àwọn méjèèjì tí bólúfẹ́ tó tún fi jẹ́ o fàjàṣá àjàṣá ọmọ fárí ẹni gọ̀ọ́sọ oògùn ó fọ̀rọ̀ lọ bàbá rẹ̀ nípa igè igè àdùbí ó dára lọ́kùnrin tẹ̀gàn ló kù bó bá wọṣọ déédéé ara ní í ṣe bó bá dé fìlà á kọjá àtàwọn ẹgbẹ́ rẹ̀ bí bolú bó ṣe ń hùwà ó ló bí ìgè nínú tí onítàn sì bí pé kí ó sọ ohun tí ó rí lọ́bẹ̀ tí ó fi wàrú sọ́wọ́ ṣé bí ajá kò bá rí kì í gbó rárá bẹ́ẹ̀ agbo kì í sábà kàn lásán dípò tí bolú fẹ́ tí ìbá fífi pẹ̀lẹ́pù ti sọ̀rọ̀ àwọn rẹ̀ lé wọ́n ṣẹni tó fẹ́ fi sọkọ àṣẹyìnwá àṣẹyìnbọ̀
igebu epe ile bolupe diwo oko o se ro fun ajasa depo ti ajasa iba si fi ba won fegun otoloto nse lo nse baje ore re se o kuku si ni on tagbaje telekun ko to so pe ohun yo o ti ni baba ni gbejo bo ba roje ebi are ni won yoda o soro ore re ni baje fun bolufe de bi pe ori bolufe tona sile afi bi ki o be ori ige sonu bi awon mejeje ba fi le foju kan ra won gbogbo bi iran ige ki se pe laye ti won fi ma njo lorun ni pe bi awon omobirin won ki se ri le oko gbe bi arun so bi a se wopo ninu odile bi o ti le je pe won o mu mi to dara to bi o ti je pe bi awon yawo nidile won se gbodo fenu gbe obi ni di orisa ni kete ti won ba bi motan ki omo to leye ati gbogbo ari iri so pata on la jasa to fun bolufe nipa age ki o le roju rere omoge looto pakuti ti ajasa de fun ige ore ninu iro meta o sese ki okan je ooto sugbon boju akataba ti le lewo se enu adie lo aye ke eyin o ti gbo bi ojo buruku esu gbe mimo o lojo ti larin ka to sarin ba pade ajasa pelu ge ni gorita agala ti gende meji bewu sile fun ija won ja titi nitori omoge ara won bo fele fele se ohun te eyan ba si fe se tele o lo ti ma pa nipa ajasa ti re o ka lowo nitori aiba amo ti so so nigba ti igi adubi to gbe ore re gidigan ti o si fi han olodumare oba ki o to fi eran re yi epe ti o ti inu re jade wa inu bi ajasa o si ki owo bapo o na ore re loka arin kaye ori ere ririn o nige wa ti larin ka to fi ba won nibe ajasa fe ma salo oni larin ka sare si pe o di dandan ki o gbe eran to pa ajasa yo wo ese si larin ka oni tohun o logun pe ki gbogbo eniyan o ma bo wa wo ise ti ajasa se ki gbogbo eniyan to de ajasa ti toko so sigbo ige feri si o feri so awon osele to sele larin ka ti awon eniyan won mu ige lo sile baba ajasa fari enigo won mu koko taba lowo o lariwo so ni waju ile re ki lo de o kini mo gbe o kisi ni mora o to fi di pe iwaju ile mi lagu ariwo yi o lokan adieyo o lo koko soro pe baba baba aya to bi mo se e jade sita dada omo re ti podu oya wale ke wa awon obirin ile ti won meran din o bo ba je pe iwo lo so ogun fajasa to fi di pe ko wa ma danwo lara teru tomo jade o ko wero re wa oju fari eni go pon lasiko to jade sita si erin arin to o nige rin o paguru si fari eni go ti ori ton si sare pada sinu ile awon eniyan to mu ige papa nkoko lasiko yi oni fari eni go to wa bere eni to nsoro ko to jade sita enu adie yo ko tun duro gbangba lo tun taari aya ti o si tun lo ta ti o le ri pe ipa te pa tete be ba se be padaguro e mo pe daguro o se je o fari eni ga o soro nigba ti o ti mo eni tin le ri so larin ka ni ohun ba ige bebe ki baba o jare jowo ro omo olomo lowo nitori bi a ba peri aparo o di dandan keyin o peri ikoko ta fi se lasiko yi o la jasa gan wole de pelu ibinu o pariwole awon ero lori o se pase pe kikaluku won o ma lo bi be ko oun yo da mi lu won omi abi nla ayan ga e ojo apa bata si to pa jewejewin eti re bi baba re won ba bi oda gbianju lati da mi lu enikeni ni o mo pe ewe ni nbe lara su teyan bowo fun kayin kayin ta leni tin soro nibe ori ajani yo jenu enina ka si da foniton koni rogbo foniton bi ko ba le yoju koni rogbo feyin atomo yin na baba ki le fe se fun mi ki kere la be kere
ki se mi mi fa die o awon le fe ma se pe fun eyin ologun kai a mo pe ise te ran mo yin oloje sugbon o eyele lo npa yin tan tele bi adie ba ba yin lowo si a je pe eyin mejeji e jo rugi oyinu adie yo ti pari oro re ti ajasa fi gbobede ninu pe ile nla ti o si bere si fun sawon eyan lara ogunda yi si ko se simira nibi to duro si gbogbo bi o se duro be lo npo fo wuje wuje sadede ni ina seyo ninu ile fari enigo gbogbo re di pe ntuka kia egbe ti gbe ogunda yi si gbogbo awon erowora won fi ge sile nibi to tin rerin kiri owo ona na o le de bi pe gbogbo ofo ti fari enigo npe pabo lo nja si ni won ba gba ti o je pe eni a fe sun je o lo ngan atomo re tele ti won ti wa nfe po para titi luna o loro won kan bina na se njo to awon eni o saajo re dipo re orin ote oni won fi won ko igisa rerin kiri sa ni ore bi yi o na gbowo die o koji si awon ero o si ba won wi pe iwa omugo pata ni won wu won o je ki owo won te eku datan ki won to ma bere eku to pa won ni baba sebi e ba ti je ki fari enigo ko fun ge lero na ke to ma korin ote kiri afaimo oni ge file san ninu wahala to ko si yi o yato si awon obirin aladugbo meji ti won sare ba fari enigo gbomi wa lati fi pana ko si okankan ninu awon ero yoku to se se saajo re nitori inu won do papa bi awon ogun ikaba ti le file jona mole ko ni le wu akamo laarin ilu inu wahala yi oni fari enigo wa ti poju ati sade fide ohun iyalenu olosi je fun won lati ri pe eni ti won wa ba bi baba ogun ohun lawon eriyan fenu yombo re yi okan sade tun gbogbe o ro ninu okan re pe se bi ogun aremo ko lo ye ki baba alawo ma se fawon eniyan o se je pe odun eni tin so ogun apomo ohun loko ohun mo nwa ko sai tun yi olodumare si ko ti je ki ohun bo sowo fari enigo ojo nla to bere si ro olotu awon eruka ojo na se pa kisa si ti baba tomo lara

0: àwọn àlésò tẹ pé tó ogun láfilé bí gbogbo àwọn òṣìṣẹ́ ṣe síwọ́ tán bẹ́ẹ̀ ni tolúgba ọ́fíìsì pọ̀jù wá àkúṣẹ́ òní tolú ṣé o ti ṣetán láti sọ ohun tí o ní o fẹ́ bá mi sọ láàárọ̀ nítorí rẹ̀ náà ni mo fi wá bá yín ọ̀gá lákọ̀ọ́kọ́ ná ẹ gbọ́dọ̀ máa gbàdúrà gidi gan nítorí àwọn ìṣẹ̀lẹ̀ tí ń ṣẹlẹ̀ níbi iṣẹ́ yìí àti nínú ilé yín ṣe yín náà mọ̀ pé bí nǹkan kò bá ṣe ẹ̀ṣẹ́ ẹ̀ṣẹ́ kì í ṣàdédé ṣe o ìṣẹ̀lẹ̀ ibi iṣẹ́ yìí pàápàá ọ̀rọ̀ fáìlì àti sìmẹ́ǹtì tó pòórá kò wá fún nǹkan míì ju pé láti ṣàkóbá fún yín lọ àwọn ọ̀tá yín pètèpèrò láti kóbá yín wọ́n ní bí kì í bá ṣe pé sìsìtàṣadé jẹ́ ìyàwó yín obìnrin mélòó o ló lè láàyè láti jókòó sílé láì jẹ́ pé ó gba ìsinmi fún àti lọ bímọ látọjọ́ yìí wọ́n ní ẹ ti sọ iléeṣẹ́ yìí di tara yín nìkan pẹ̀lú mọ̀lẹ́bí yín àti pé bí àwọn bá pètèpèrò láti ṣàkóbá fún yín olú iléeṣẹ́ wa yóò lè mọ ohun tí ó ń ṣẹlẹ̀ wọn yóò sì lè wá ọ̀nà láti gbé yín kúrò wọn ni ojú yín ti máa ń le púpọ̀ ńṣe ni ẹ mú iṣẹ́ yìí bí iṣẹ́ ara yín èkejì nípa ti sìsìtàṣadé gbogbo àwa tí a jẹ́ olólùfẹ́ yín níbi iṣẹ́ yìí lọ́kùnrin lóbìnrin náà ó ń láti ń bá yín fi wẹ́lọ̀ pé ó di dandan kí sìsìtàṣadé bímọ kíákíá àwa náà mọ̀ pé wàhálà lé ó máa ń ṣàkóbá fún ibi iṣẹ́ nígbà míì ó sì máa ń fi ojoojúmọ́ ká mi lára lẹ́ẹ̀kọ̀ọ̀kan bí mo bá rí yín bíi kí òkè ìṣòro yín kó tètè di pẹ̀tẹ́lẹ̀ ni ó jẹ́ àwọn nǹkan tí mo wá bá yín sọ adépọ̀jù mi kọ́lẹ̀ ẹnu yà á láti gbọ́ nípa gbogbo ohun tí tolú wí jáde ó rò nínú ara rẹ̀ pé bí òun ṣe ń forí ṣe fọ̀rọ̀ ṣe níbi iṣẹ́ tó tí òun kì í fojú tẹ́ḿbẹ́lú ẹnìkankan báwo lèèyàn ṣe é mọ̀ ọ́n rìn korí ó máa mì báyìí ó tó ìṣẹ́jú mẹ́ta kí ó tó lè fèsì sí ọ̀rọ̀ tolú tolú mo dúpẹ́ lọ́wọ́ rẹ gan-an fún ẹ̀mí ìfẹ́ tí o ní sí mi pẹ̀lú ìdílé mi mo sì mọ̀ pé pẹ̀lú àṣẹ olódùmarè o kò ní í ṣiléwọ̀ láyé wo nípa ti àwọn tí wọ́n ń dìtẹ̀ láti rẹ́yìn mi níléeṣẹ́ yìí mo gbà pé àṣírí tí kò bò kò sí bí èèyàn ṣe lè gbọ́n tó tí yóò daṣọ iyì bẹ́ẹ̀ bora bí ó bá jẹ́ pé lóòótọ́ ni wọ́n sì ń pètèpèrò láti dojú mi délẹ̀ wọ́n wá ń tanra wọn ni o ibi tí wọ́n bá ní kí gbégbé ó má gbé ó di dandan kó gbé bẹ̀ bẹ́ẹ̀ sì níbi tí wọ́n bá pè lé ìwọ tẹ̀tẹ̀ ó di dandan kí tẹ̀tẹ̀ ó tẹ́lẹ̀ ẹbẹ̀ pẹ́ mo mọ ohun tí wọ́n ṣe bí ó bá fi lè jẹ́ pé wọ́n kùnà lọ́la tí mo fún wọn láti wá gbogbo ohun tí wọ́n gbé lọ bí bẹ́ẹ̀ kọ́ ìwọ náà yóò gbúrò gbọ́ nípa ti ìyàwó mi mo dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin afẹ́nifẹ́re èmi náà kò dúró ṣùgbọ́n gbogbo ohun tí ọlọ́run bá fún ẹ̀yin afẹ́nifẹ́re náà lágbára inú mi yóò dùn bí ẹ bá lè ṣèrànwọ́ bí pọ̀jù ṣe dákẹ́ nítorí tó ń bá ọ̀rọ̀ rẹ lọ ó ní ọ̀gá lójú wa kọ́ òun ni tí yóò ṣe bàjẹ́ èmi kò mọ̀ pé ohun tí mo lè bá lẹ́nu yín ó nù látọjọ́ yìí wá ọ̀rọ̀ sìsásadé ìbá ti yanjú ti pẹ́ lásìkò yìí ara pọ̀jù ó bù màṣọ jọ̀wọ́ tolú lọ́nà wo ṣé ẹ lè ká lọ sí ṣọ́ọ̀ṣì irú èwo ni tolú ìjọ ẹlẹ́mì ni gbogbo ohun tí ó bá ń pagidínà ayọ̀ yín ó ní wòlíì kúrú yẹjọ́ ó ní yóò fi hàn gbangba àwa sì tún máa ń ṣètò ní tiwa o nítorí pé àdúrà ní gbà agbára kankan kì í gbà bí tolú bó ṣe ń parí ọ̀rọ̀ rẹ̀ bẹ́ẹ̀ ó ní pọ̀jù dúpẹ́ lọ́wọ́ rẹ̀ fún ẹ̀mí ìfẹ́ ńlá tó ní ó sì ṣèlérí pé òun àti ìyàwó òun yóò lọ sínú ìjọ náà tolú béèrè pé ṣé kí òun wá pàdé àwọn méjèèjì nírọ̀lẹ́ láti mú wọn lọ nítorí ọjọ́ náà gan-an ó lọ́jọ́ ìsọjí tí àwọn ènìyàn tí wọ́n sì máa ń rí wòlíì pọ̀jù dáhùn pé kò sí ohun tí ó tún yẹ kí ó dá àwọn dúró mọ̀ wípé bí tolú bó bá ti ṣetán kí ó máa gba ilé òun bọ̀
1: orí karùn-ún la wà pẹ̀lú àkọlé tó pè ní ìṣóònú ẹ̀kú ojúwe kẹtàdínláàádọ́ta mọ̀nísọ́lá kúndùn àlè yíyàn kò sí bọ́kùnrin ṣe lè gbọ́n tó tí yóò rí òwò rẹ̀ lọ́fẹ̀ẹ́ kí ọkùnrin tó lè rí òwò rẹ̀ lẹ́ẹ̀kan onítọ̀ yóò ti ná tó ẹ̀ẹ́dẹ́gbẹ̀rin náírà ó gbọ́n ṣaṣa ó mọ àwọn èdè àti ọ̀nà wàyó oníṣòwò ọkùnrin tí ó bá kó sọ́wọ́ rẹ̀ yo fo funfun yo si so ile itaje onito ndi ilele bi o se nlo sile ologun be na ni yo ma toju le adan se oti lo nta pelu pepe supu oyaya ati yo kokko dabo ni bara re ti o ba kokko se si ya sobu re oni yo mo onito un ko tun ma ba wa bi o ba wa jaja ke fu pe onito ni senji die lowo yo wa gbogbo ona ti o firi pe ida meta owo ti onito mu wa o lohun ba na sori oti ati pepe supu ki se pe ko loko sile o ajimoti oko re o je onisowo elubo o na gba fe ko sai si ni senji die lowo ni won tun won si asiko ti o ba lo si ona lati lo ra elubo o ni mo ni sola o lo ma raye jade pelu awon ale re yidi omo odo re ko teru to gbodo so ibi ti oga re lo fun enikeni asiko igba ti o ba lo ra iran ti o fi se pepe supu o lo ma raye jade pelu awon oluku re kongileto kole kole o nlowo labije o kudun ale yiyan bi ka si nkan igbe tenumogi ogun ni ko si bi obirin ohun bo se le igbon ninu gbon leyin to ti o le lo lofe lodo ohun na afi obirin ti ko ba fe lati ri owo re loku aya gbon ogun pe gbon ni bi modisola bo se gbon to lojo to foju kan owo labi o lo mo pe nkan ju nkan lo lojo keji to ya sobu re lati mu ti pelu pepe supu o lo sa monisola bale lele itura iwe nla logan ti monisola ti ke fu owo nla lowo re o lo ti ranju mo o si penu lokan re pe a fi dodo ki ohun ba debi kan ki o to di pe ohun jawo lodo re
2: so ojo mejo
3: ojo mejo na la pade lori eto Yoruba dun Nikoni 32 FM 94.9 ta tun te si waju lori eto ohun sugbon fun gbogbo eyin te lori ofe lati ma gbo wa iwe tanka ta pe ni tire leyin ku apa kini nigba ti alejo oran to je apa keji re latowo onkowe kotan Oloye Ibanjo Akinlabi eje so fun wa pe lase Olodumare to ba di lojo mejo o sheshe fun wa ka wa ko iwe igunle bo ba si tun di ose mi lohun to tele keledu awu ma pe wa loku o a tun mu iwe tuntun mi sugbon oyun sade nbe nbe o titi layo to ririn ajo to do fe ko ti ipada de kini yo sele soyun woli ikuru yejo iru agbara wo lo ni tawon yoku oni ona ati wa ojutu si isoro ade poju lodo woli lodo oda e adan se fari e nigo oja si pabo bi won ba ti e wa dodo fari e nigo to je wi pe kosi wahala kokon be sagbara fari enigo se yo ka idojuko poju wahala tin be laarin alaye atuku nibo ni titi layo wa gan nibo lolo kilo fe to fi sadede pora awon kan ni boyo ti e ti ko sinu sade to fe bi sita awon kan ti e ni pe ki gan la ri daju pe sade gan funra re ki soku eje ndupe lowo alagba Abiola Kotun yali yali lati orilede Germany lo nitalo won tun ti fun wa lebun owo kaadi pe fawon lolufe wa lori eto yi sugbon o se pataki lati koko mo wi pe eko wo ogbon wo olariko 08097949 tabi 07055949 at 09062049. Hello eka le o
4: e ma
3: e se o ma oruko yin ati bi te ami ateyin na o
4: ẹ̀sìn àwa tí ń gbádùn yẹn yìí ló gbádùn ara ni
5: máa gbà lálẹ́.
4: Ẹ̀mí ṣíṣe àṣegbàní fọmọdún ní ìjẹ.
5: Àmì olúwa.
4: Ẹ̀kan tó pọ̀ nìwé yẹn fún wa. Àwọn nǹkan kan bẹ tó tẹ̀ sí ní ìlú rẹ̀ pé kí ló dá iná jó ilé ìfarí ẹbí gọ̀. Bí kò bá jẹ́ wí pé òkú gbogbo ìfẹ́ kí ọ̀rọ̀ yẹ kó látúnṣe. Ẹ ló mọ̀.
3: Gbogbo àgbáyé ń gbọ yín. Gbogbo àgbáyé ń gbọ yín pátápátá.
4: Tó bá jẹ́ rí iṣẹ́ mọ̀ yín pé àwọn tó ń pariwo kì í ṣàlẹ̀ tí wọ́n mú nǹkan kan lọ́wọ́ tí wọ́n fi dáná ìdílé yẹn tí mo fi jóná. Èmi tún ronú débẹ̀ yẹn. Wípé òkú yẹn ò fẹ́ kí ọ̀rọ̀ wọn kó tì látúnṣe. Èròǹgbà wo la mọ̀ sí ọmọ ẹṣẹ́ ní sọ́jà tó fi lóun fẹ́ mú wọn jáde. Gbogbo yẹn mo jìnnà gan mo rò bí but ẹni àgbà lẹ máa sọ pé ká má síwájú ẹlẹ́ẹ̀kọ́ ẹ̀gbẹ́. Nígbà tó bá jẹ́ mẹ́jọ á mọ̀ bí tí ó gùn lẹ́sìn.
3: Lágbára Ọlọ́run ẹ ṣeun á wa kọ̀ ìwé ìgúnlẹ̀ níjọ mẹ́jọ a mẹ́jẹ̀ ń bèrè bèrè lọ́wọ́ yín bóyá kẹ fi bẹ bá gbà kí ẹ gba ẹ̀bùn ìpè káàdì ìpè lọ́dọ̀ Abiola Kọ̀tún yàlè yàlè. Ọ̀dà kí ni àkọlé tó wà lórí ẹ má jẹ́ lọ ọbẹ̀
4: ẹ má jẹ́. Ẹ mọ̀ pé ti sọ́lá ìpínlẹ̀ yẹn fi lọ ṣe ọ́.
3: Ọ̀dà kí gan lẹ̀yìn lérò pé ń badé pọ̀ jù lẹ́rù nípa ọ̀rọ̀ títí Lọlá.
4: Ikú ìyàwó rẹ̀ ní ìbàlẹ́rù.
3: Ikú ìyàwó ẹ̀.
4: Ní ìbàlẹ́rù torí àsọtẹ́lẹ̀ ti wà tó kù ti sọ fún.
3: Ẹ ṣàlàyé dáadáa ẹ jẹ́ òye mi dáadáa.
4: Ṣé ẹ mọ̀ rí pé nígbà tí ìyàwó rẹ̀ kú ó sọ fún wí pé kó mọ̀ wùlẹ̀ dára ẹ̀ láàmú láti fún òfẹ́fẹ́ ìyàwó mi. Torí pé gbogbo òbí tí bá ń dé ẹ dẹ̀ mọ̀ yí pé spiriti ni. Pé gbogbo òbí tí bá ń dé ojú ọmọ bá pàdé ìgbà tó sì tún lọ sí ìlú ibòmíì tó lóun ò lè níyàwó ó sì tún bá pàdé.
3: Ọ̀dà ẹ jẹ́
4: ẹni tó gbé.
3: Ọ̀dà bó mo ti fún yín yàn tó bá ní èèyàn ṣógùrọ̀ kí ni ìtumọ̀ rẹ̀.
4: Ó ṣógùrọ̀. Méjì ni ògùrọ̀.
3: Àkọ́kọ́.
4: Àkọ́kọ́. Yorùbá máa ń pe ẹmu ní ògùrọ̀.
3: Tó bá wálé èèyàn ṣógùrọ̀. Ṣógùrọ̀.
4: Bóyá wọ́n gbé bóyá jẹ́ àwọn pé èèyàn ṣógùrọ̀ bóyá wọ́n gbé jẹ́ àwọn pé láyé tán obìnrin tí wọ́n bá ń jábọ́ láàrẹ̀ wọ́n máa ń gbé orí rẹ̀ kọ́.
3: Rárá èèyàn kọ́ èèyàn kọ́ èèyàn kọ́ èèyàn kọ́ ṣùgbọ́n ẹ ṣàfùmí ní nọ́mbà mẹ́rin tó parí nọ́mbà ẹ ti gbìyànjú fi nọ́mbà mẹ́rin. 5791 àbí.
4: Bẹ́ẹ̀ni mà.
3: Ọ̀dà ẹ ṣeun ẹ fi àtẹ̀jíṣẹ́ ṣọwọ́ ránṣẹ́ sí mi lẹ́yìn ètò láti mọ̀ bóyá irú ìpè tẹ́ ń lò bóyá àwọn aláwọ̀ ewé ni tàbí aláwọ̀ pupa. Ẹ̀lò
6: àǹtí bímpẹ́.
3: Ìyá bímpẹ́ ẹ ká lẹ́ mọ̀.
6: Ẹ kú ètò.
3: Yes, a kú ètò. Àwọn
6: akú ètò gbogbo wa náà la kú ètò.
3: Bẹ́ẹ̀ni ẹ ṣe mọ̀.
6: Ọpọlọ yóò ní ìjọba ló
3: ń pọ̀ jẹ́. Àmì Jésù.
6: Ẹ mọ̀ tẹ̀síwájú.
3: Àmì
6: mọ̀. Ayé ò mọ̀ ní kan yín.
3: Àmì Jésù Olúwa.
6: Òun yẹn ò ní bàjẹ́
3: látara Ọlọ́run àná. Amen.
6: Ìyá Elizabeth ni látọ̀jọ́. Ṣé ẹ mọ̀ wípé títí ló kó sínú bàbá tí ó pọ̀fọ̀ fún Fárí Ẹnígàn?
3: Tíná fi sọ.
6: Tina fi sọ mo fẹ́ kí ọkọ rẹ̀ rọ́nà àbá yóò ti sọ fún.
3: Àmọ́ Fárí Ẹnígàn náà ẹ má gbàgbé wípé ẹni bí ni oògùn kà ló náà ń ṣe ọmọ rẹ̀.
6: Náà ló jẹ́ kó lè ráàyè ó ló kó sínú bàbá tó ń pọfọ yẹn lògùn lọ ni náà yẹn fi sọ. Bọ́tú bí Tolú náà tún mú lọ ọ̀dọ̀ kúrú yẹjọ́ tí ó ṣe tún bá pàdé nù ó nìkan ṣoṣo ló lè tú ọmọbìnrin yẹn sílẹ̀. Nìkan kò sẹ́ni tó lè tú sílẹ̀ ó ti sọ fọ́kù ẹ̀ tẹ́lẹ̀. Ó ti sọ fún ogun àwítẹ́lẹ̀ ìparun.
3: Ta ni Tolú mọ́ mi?
6: Tolú tó bá ọmọọṣẹ́ ọkọ ẹ̀ ọmọọṣẹ́ pọ̀jù tó bá pọ̀jù sọ̀rọ̀. Wípò òun ó mú lọ sọ́dọ̀ Fárí Ẹnígàn kúrú yẹjọ́ wòlíì kúrú yẹjọ́. Bẹ́ẹ̀ni.
3: Ọ̀dà ẹ fún mi ní nọ́mbà mẹ́rin tó parí nọ́mbà yín lẹ́ẹ̀kan sí.
6: 83 89.
3: 83 89. oda egba kaadi ebun ipe latowo abiola kotun yali yali e ba wa sori fun
6: e se oni gbogbo gba
3: e seun adupe
6: e se olorun o ma ba wa bu fun yin
3: amen amen amen
6: ni shalai ni loruko
3: jesus amen amen e seun e seun yoruba dun na leto 32 fm 94.9 to enilo ni gbowo yin na e wa se polowo oja yin egbe bun fun wa eja fi se koreya fun ra wa e si je ka ma so fa awon eyan wa lotun losi ipe yoruba dun yoruba wu mi jojo eyin tan pe so ri ero ipe temi emi oni gbe o mi o le gbe ninu kulu gbo nsa fefe yi mi oni gbe number tan pe to je ti studio line number to wonu kulu na ni ke ja pe si eto nilo ni gbowo e dakun abe yin ni aro yin ni gbogbo eyin te dara po mu wa lojo pa ye lu jara lu yin logo enu adex omoba daddy ore mi banki ore mi dada 09062949 hello
5: hello
3: hello it's just as in pe oja mi ko ni mo ja ipe yen ni ko duro hello elomi to wa loju lai
7: hello
3: yes ma e ka le o
7: e ka le ma o
3: e ka le ma uruko yan ti bi te ti pe wa
7: oruko temi ni igwe divine juliana
3: igwe
7: lati bashoran divine juliana lati bashoran
3: yes ma an gbo yin ma
7: eh eh lori yoruba dun te kan te nka fun wa ti ohun lo ko sinu sade
3: wow
7: tori pe titi ti so fun apojo oko re wi pe gbogbo bi to ba nlo ohun ni o ma ba o si ti so fun pe ohun loyun pe nkan ni eji meji kinu obi ko bi ni pe ko fa sade mora se ranti pe e ka jade wi pe o pe dapo poju won jo wa nule wa nsoro o wa so fun pe ohun ti loyun fun so mo believe wi pe pipora to pora yen ohun lo ko si sade ninu ti sade fi loyun
3: eh amo o so foko re pe ko wole to ki se pe eyin poju o le se poju le se se mo wi pe titila lana nso fun poju wi pe oyun oi poju o wa lara awun o
7: eh be ni lo to ni sugbon titi lo la lo wa nti gbogbo nkan to nsele yi oyun poju to so pe wa lara awun ohun lo transfer sinu sade ti o fe je ko bi
3: Hey.
7: Oyo kaje ko bi then ohun na lo tun lo tun parada to bo sara omokorin to baba to pofo yin jeuje ti ile baba ku yejo abi
3: sari enigo
7: sari enigo ti le ti jona
3: wow
7: bo se ton ba yin ti o jo be ni lo ti pora lese kete ti o fe gbe lo to ti lo ahe mo de mo pe odo kuru ya jo ti ki loruko omobirin omo se poju to fe mu lo na mo mo pe asiri ma fe tu tori iso nu eku gbogbo nkan to ti se sile gbogbo e na ni asiri be ma tu
3: oda eje ki nbere bere lowo yin eje nbere bere lowo yin akole wo on lo wa ni ori keta we yi
7: akole to wa lori keta iwe alejo oran
3: rara ma egba oda eje nse bayi ke sa le gbebun akole wo lo wa lori kerin ati ka yen lale yi mo ti daruko e akole wo lo wa lori kerin iwe yi
7: ah you not you I love
3: rara ma e seun adupe
7: oda ma
3: e se adupe ma plus 2349062949 e se gbe yin tan dara po mo wa loju opo aye lu jara CR captain e seun Sobatech customer dada ni 32 fm 94.9 o na la won gbo ni gbogbo ba hello hello e ka le o hello chai e pe lo jara won o ko lura won ni o me am not there o yen ni pe mi o si nbe o it's not me yo yen ni pe ki se mi o hello
8: e ka le
3: daddy
8: Elema.
3: Yes sir.
8: Pe to wa.
3: E seun ba mi laye tutu konu.
8: Be ni.
3: Ah, mo gba. E ka le ba mi.
8: Yes, sir.
0: Mami nko.
8: Ami,
0: ami, ami, ami, ami.
8: Olorun wa fun ise o.
0: Ami Oluwa. Ami Jesus. Ami. Hello, sir.
8: Mo ngba ti yin.
0: E ko wo la tun ri ko lale yi. Kini yo sele se oyun Sade bo ni Sade o se bimo.
8: Ah, seri bi o sele si oyun Sade. Seri o ku ye o lo wo Sade lo. Sade lo. E yo ri ati pe obirin ye so e sa o bi sa e o lo ko o ti sa ti ke to ti obirin ye wa pa ninu ile ku ti le po nikan le. Ni se o ti sile kun before ko to di pe bi o gba seju si se. Se ro mo lo bi kaka inu ile won jo nge. Inu ile ile won jo nge ko lo bi kaka.
0: Iyan ni wi
8: ti ma gugu bi se n lo.
0: Iyan ni pe inu ile si ni titi lo lawa.
8: Bẹ́ẹ̀ni inú orí ló wà.
0: Bẹ́ẹ̀
8: lọ́gbọ́n ó ti kọ́ sílẹ̀kùn ó tó di wípé ṣé Sade wá bá ọkọ rẹ̀ pé bó ló ti lè fi ń lẹ̀. Gbogbo tí wọ́n sọ ló sì ń gbọ́.
0: Ó dà ẹnìkan lọ.
8: Tó ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ni ìyá ìgbọ́ràn. Ìyá ìgbọ́ràn ni ọ̀jú ń jẹ. Wọ́n bá ti gbọ́ràn sí tí ìyàwó rẹ̀ yẹn ti sọ fún tẹ́lẹ̀ ni. Ọ̀rọ̀ rí ò ní ẹ̀ta òkú ní ẹ̀kọ́ ayé òkè.
0: Ẹ jẹ́ ń bèrè ẹ jẹ́ ń bèrè béèrè lọ́wọ́ yín bó tiẹ̀ jẹ́ pé kò rọrùn láti ṣọkọ òkú. Kò rọrùn láti ṣọkọ òkú.
8: Bẹ́ẹ̀ ni kò rọrùn tí láàárín ẹ̀ ti ń fàkùdá. Àìsàn yìí nìyẹn ti ń fàkùdá.
0: Ẹnìkan lọ bá pọ̀ jù. Ó sọ pé kóhun ó mú lọ sí ìjọ àwọn. Kí lorúkọ onítọ̀hún? Ìjọ kí ló sì pé ìjọ wọn?
8: Ọmọbìnrin tí ó wá bá lẹ́nu sọ pé àwọn ọmọ ìṣòro rẹ̀ fúnú tó wá bá pé àwọn ọmọ ìṣòro rẹ̀.
0: Kí lorúkọ arábìnrin ọ̀hún? Ẹnìkan ti dárúkọ rẹ̀ Tolú Ẹṣeun. Irú ìjọ wo ló pe ìjọ wọn? Irú ìjọ wo ló pe?
8: Ìjọ aláṣọ funfun.
0: Rárá.
8: Ìjọ ẹlẹ́mìí.
0: Ìjọ ẹlẹ́mìí. Ntí mo fẹ́ bèrè gan-an. Ẹ fún mi ní nọ́mbà mẹ́rin tó parí nọ́mbà yìí.
8: Bírí wà ó.
0: 31 5 5 0 Oda. Oda ń gbà náà. Ẹ ṣeun. Bó bá ti di lẹ́yìn ètò màá pe nọ́mbà mi síta. Ẹ fi àtẹ̀jíṣẹ́ ṣọwọ́ ránṣẹ́ sí mi. Ẹ̀yin tẹ̀ ń pè mí sójú ẹ̀rọ ìbáraẹnisọ̀rọ̀ mi ò ní gbé bí mo ti sọ. Torí pé ìtọ̀sẹ̀ náà ló lọ̀yọ́. Ẹ̀yin tẹ̀ bí wa náà lẹ sọ bẹ́ẹ̀. Gbogbo ẹ̀yin ti wa nílùú Ọ̀yọ́ tí ò sí o. Ṣé ìpè ló ń kọ́ lura wọn ni àbíbò? Hello, ẹ kaalẹ́ o.
5: Hello.
0: Hello, ẹ kaalẹ́ o. Ẹ kaalẹ́ o.
5: Ẹ da orúkọ mi ni Ẹrẹ́tọ́lá Pò.
0: Kí lẹ pe orúkọ yín sà?
5: Adétọ́lá Pò.
0: Adétọ́lá Paul. Mo ń gbọ́ yín sà, mo ń gbọ́ yín.
5: Ṣé ìwé títí lè jẹ́ ó lè jẹ́ òun ló padà tó wọlú ikú? Sade.
0: Ike. Oda. Ese. Oda. Ese. Ese. Hello. Hello.
8: Hello.
0: Eka lesa. Yes, orúkọ yín àti ibi tí ẹ ti pè wá.
8: Olúwolú. Rabin. Olaida Jema. Láti ilé ọjọ́.
0: Ojú òpó yẹn lọ olọ olọ ká má sì fi ẹ̀rọ òpó yẹn sì fò. Hello.
9: Hello, àǹtí bíi pé.
0: Bàbí ń pè ẹ̀ka lẹ́sà, orúkọ yín àti ibi tí ẹ ti pè.
9: Níyì ló ń pè láti igbó olóyin.
0: Láti igbó olóyin, mà ń gbọ́ yín. Ẹ bá ṣe pápá àsìkò owó ti pé kádìdì.
9: Ok, apá kejì tó jẹ́ àlejò ọ̀ràn yìí nìkan lánìí. Àmọ́ ibi tí story yóò lánìí sí, ṣùgbọ́n mo mọ̀ pé lẹ́yìn wàhálà bó ti kú pọ̀ tó.
0: Ok.
9: O máa ní ìyanjú.
0: Ṣé Tolú?
9: Ó lè jẹ́ tó bá dọ̀rọ̀ kúrú yẹjú.
0: Ok.
9: A lè sọ. Agbára ìmọ́lẹ̀ ó ju tòkùnkùn lọ.
0: Ṣé òkùnkùn ní títí lọ́lá? Ṣé òkùnkùn ní títí lọ́lá?
9: Ẹ̀mí kan ló ń darí ẹ̀ náà. Fẹ́mi gidi ló wá dorí ẹ̀.
0: Ẹ̀mí
9: gidi kan ló ń darí ẹ̀.
0: Ó ti kú.
9: Ẹ̀mí òkú ló ń darí ẹ̀.
0: Ẹ̀mí òkú.
9: Tí ẹ̀mí tó bá pẹ́ ẹ̀mí gidi dọ́wà tí wọ́n lè bá ní nínú. Ó lè bá sọ̀rọ̀ tó yẹ pé.
0: Ta ló ń kọ̀wé yìí? Kí lorúkọ òǹkọ̀wé yìí?
9: Bàbá bíi ń pè ní olóyè Banjo.
0: Ẹ parí ẹ̀ dáadáa. Banjo Akinlabi. Kí lo apá kìíní? Kí lorúkọ apá kìíní ìwé yìí?
3: tirẹ lẹyin ku ki lapa keji
9: abun ti daruko apa keji nsin
3: alejoro e fun mi ni number merin to pari number yin
9: 85 87
3: ki la pe
9: 2287
3: abiola kan tun yali yali awon na ni pe ka fun yin ni card ipe e fi atejise so wo ranse si mi lẹyin eto e si so fun mi boya elero pupa ni abi onigirin ni to oda eje ma dide lori eto ilale gbogbo ju opo ina lo se ntana be ina ba lo nko lati fi to wa leta abe fe so ni gbo we to yi 0806 218 5194 0806 218 5194 ona loju opo ta ti jo soro titi ojo mejo ta tun pade mo dupe lowo bolanle adumati adesina esther atoluwa gbe mi ga idowu to je ke lori ofe lati gbo mi dada ojo mejo na la pade o ali atu akere ona lo wole pelu mi bayi usman ona ti duro lati tun te si waju emmanuel adebanjo ajo sise papo ni olubi npe fatoye lo ko mi ohun re lasun o daro

0: protection that pays today. Call 0700-AXA-MANSA to get a motor insurance that pays. AXA, know you can.
1: Hey, you fancy me?
2: It's okay.
1: Ẹ lọ sórí gbogbo ìkànnì ìbánidọ́rẹ̀ẹ́ ní 32 FM 949 fẹ̀yìn ẹ̀ àsàpù.
3: Mami, tẹ bá rí bí mo ṣe fọ ilé ìgbọ̀nsẹ̀ yẹn. Ẹ wo, ó mọ gidi gan ni.
4: Mo lè mọ lójú lóòótọ́. Ṣùgbọ́n lílo Hypo Toilet Cleaner túbọ̀ máa pa àwọn kòkòrò àìfojúrí tó wà níbẹ̀.
5: Bẹ́ẹ̀ni o, má gbà fáwọn kòkòrò àìfojúrí. Dáàbò bo ilé ìgbọ̀nsẹ̀ rẹ lójoojúmọ́ pẹ̀lú Hypo Toilet Cleaner.
6: Hypo.
7: Fojúsùn rẹ ni kò ra lẹ́tì kí o sì ní ọjọ́ ọ̀la tó fọkànbalẹ̀ àbí o tilẹ̀ ń gbèrò ilé kan tàbí ilé ànípamọ́. Iléeṣẹ́ Substance Property ló ti fi àǹfààní sílẹ̀ fún ọ lórí ilẹ̀ wa ti Orange Estate ní agbègbè ológun ẹ̀rú níjọba àbílẹ̀ Edo nílùú Ìbàdàn pẹ̀lú mílíọ̀nù mẹ́ta náírà láwọn agbègbè tó jọjú pẹ̀lú ètò ààbò tó péye. Bákan náà ni Mango Estate lójú ọ̀nà Life Heart International School Akufo nílùú Ìbàdàn tó náà jẹ́ mílíọ̀nù méjì náírà kò wọ́n rárá. Bẹ́ẹ̀ ló sún wọn fún mọ̀lẹ́bí pápá bárí bẹ̀ni ti Apple Estate fún ẹni bá wá ibi tí ayé ìrọ̀rùn tó pin sí mílíọ̀nù mẹ́rin náírà. Ó ní fún ẹni bá dá ti mọ̀ láàyè àwọn ọlọ́lá abọ́ lọ́kẹ̀ ló wà lágbègbè Ayégún lójú ọ̀nà olójú oró nílùú Ìbàdàn. Ààyè san díẹ̀ díẹ̀ ó wà láàrin oṣù mẹ́fà kò sí wàhálà kò sí àríyànjiyàn. Ẹ kàn sáà máa sanwó náà pẹ̀lú ìrọ̀rùn kí ẹ sì gba ilẹ̀ yín pẹ̀lú ìfọkànbalẹ̀ àti ìwé tó yanjú. Ilẹ̀ méjì ló ń tà wàràwàrà tẹ́lẹ̀ tuntun tó ti wọlé ní yàjọ́yàjọ́ mílíọ̀nù mẹ́ta mílíọ̀nù méjì àti mílíọ̀nù mẹ́rin náírà ó nílẹ̀ wa. Ìjáfara léwu fẹ́ni tó bá mọ iye ohun tó dára wá mú tirẹ̀ pè wá kíákíá lónìí lórí 0916-461-5000 tàbí 0911-555-500 tàbí kí ẹ kàn sí wa ní Laughter House orí òkè tí ń ti Premier Mokola ìlú Ìbàdàn Substance Property òrùlé.

0: Introducing the new Dano Choco 3-in-1. It's tasty, creamy, and satisfying. Taste it, love it.
1: Jẹun ọ̀nà láti dáàbò bo àmúlò data rẹ. Ìdáàbò bo àmúlò data rẹ wà lórí app rẹ. Yọ àwọn app tí ó wúlò mọ́ kúrò lórí fóònù rẹ. Àti pé púpọ̀ lára àwọn app wọ̀nyí ló ní data safe mode mú àtúnṣe ìgbàlódé bá wọn. O tún lè lọ sórí setting kí o yọ auto update kúrò lójú òpó. Ní ìparí, tí àwọn app tí o kò lò mọ́ kí o lè rí data rẹ lò lálòpẹ́, àwọn ìgbésẹ̀ wọ̀nyí lè ṣe ọ ní àǹfààní. Fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé, kàn sí ìtàkùn ẹ̀rọ ìléwọ̀ rẹ tàbí ìtàkùn consumer.ncc.gov.ng fún àwọn ọ̀nà tí ó ṣe ọ láǹfààní lórí àmúlò data rẹ pé àwọn ìgbésẹ̀ wọ̀nyí lónìí kí o lè lo data rẹ lálòpẹ́. Ìkéde ìwà láti ọ̀dọ̀ ẹgbẹ́ àwọn aládàáni tí ó gba ìwé ẹ̀rí lẹ́ka ìbáraẹnisọ̀rọ̀ àti àjọ tó ń rí sí ètò ìbáraẹnisọ̀rọ̀ NC

Ọjọ́ kejìlá oṣù keje ọdún 2001 Ọlọ́run fi ọmọbìnrin kan kẹ arákùnrin kan gẹ́gẹ́ bí ọmọ ìyẹn onímọ̀ ẹ̀rọ David Crouch àti ìyàwó ẹ̀ Susan De La Cuesta Ọlọ́run fi ọmọbìnrin kan jíǹkí àwọn méjèèjì July 12, 2001 nọ́ bí ọmọbìnrin yìí

lọ́jọ́ náà lọ́hùn-ún tí wọ́n ń ṣe ẹ̀yẹ́ ìkẹyìn fún arábìnrin yìí òun làwọn ọlọ́pàá dé ogogogo náwó bárákùnrin yìí wọ́n ní arákùnrin Babis wà nílò láti tẹ̀lé wa lọ sáàgọ́ wa o Babis ní ṣe ò sí wọ́n ní àwọn ìbéèrè kan wà tá a gbọ́dọ̀ bí ẹ àti wípé ẹnìkan wà tá a rí

àmọ́ ó sọ wípé 430 làwọn olè yìí wọlé báwo náà ṣe yọ kámẹ́rà alẹ̀ láti 130 ìbéèrè tí wọ́n kọ́kọ́ bí lọ́jọ́ náà nìyẹn arábìnrin yìí ó ní aago kan tó máa ń dè sọ́wọ́ wọ́n máa ń pe irúfẹ́ àwọn aago yìí ní smartwatch ó yẹ pé ẹni tó bá lò ó tó bá fẹ́ kí smartwatch yìí kó máa ṣọ́ bóun ṣe ń mí sókè mí sílẹ̀ smartwatch yìí a máa ṣọ́ bẹ́ni yìí ṣe ń mí sókè mí sílẹ̀ á dẹ̀ ní ibi tó ń sèwo ẹ̀ sí tó jẹ́ wípé wọ́n lè mọ bí ọkàn ẹni bó ṣe ń mí ìgbà tí wọ́n máa wò ó wọ́n rí wípé àsìkò ìgbà tí ọmọbìnrin yìí gbẹ̀mí mì tí èémí ẹ̀ tó dúró tí ò mí mọ́ aago mẹ́rin kọjá ìṣẹ́jú mọ́kànlá ni 4:11 òun ló wà lórí aago yẹn wípé àsìkò ìgbà yìí lárábìnrin yẹn ò mí mọ́ àmọ́ àwọn olè wọlé ní 4:30 ìyẹn ni wípé ọmọbìnrin yìí ti gbẹ̀mí mì kó tó di wípé olè wọlé kódà ohun tí wọ́n rí lórí aago yẹn fi hàn wípé bí ìṣẹ́jú mélòó kan kó tó di àsìkò ìgbà tó bìnrin yìí gbẹ̀mí mì ìṣọwọ́ mí ẹ̀ ó yàtọ̀ bí ìgbà wípé ó ń bá àyàn jà bí ìgbà póhun àtèyàn wọ́n jọ ń struggle láàrin ara wọn ìyẹn ni wípé àsìkò ìgbà yẹn òun ni wọ́n fún un lọ́rùn kó tó di pé wá gbẹ̀mí mì láago mẹ́rin kọjá ìṣẹ́jú mọ́kànlá kódà arákùnrin ó sọ pé ó lè wọlé ní 4:30 wọ́n jà yín di bóyá bíi aago márùn-ún kọjá wọ́n wá dì ẹ́ mọ́lẹ̀ kó tó di ipò pè wá láago mẹ́fà láàrin ìgbà tó sọ pé wọ́n fi dì ẹ́ yẹn ẹ̀rọ ìbánisọ̀rọ̀ títí ẹ̀gán fi hàn wípé òun lọ láti ìsàlẹ̀ ilé yín wàá gòkè wàá tún padà sísàlẹ̀ ìyẹn ni pásìkò ìgbà tó sọ pé wọ́n ti dì ẹ́ mọ́lẹ̀ yẹn ó ṣì ń rìn tọ́ bá ti wá dì ẹ̀ mọ́lẹ̀ lásìkò ìgbà yẹn báwo ló ṣe ń lọ sísàlẹ̀ tó ń padà sókè láàrin ìgbà yẹn torí ntẹ̀rọ ìbánisọ̀rọ̀ ẹ sọ ni wípé òun wá sísàlẹ̀ òun lọ sókè báwo ló ṣe ń ṣe tó ń lọ tó ń bọ̀ lásìkò ìgbà yẹn tó sọ wípé àwọn olè yìí wọ́n ti dì ẹ́ mọ́lẹ̀ ìyẹn fi hàn wípé àwọn àsìkò tó fún wa yẹn o irọ́ wà ńbẹ̀ kí ló ṣẹlẹ̀ gangan arákùnrin lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ béèrè ìfọ̀rọ̀wánilẹ́nuwò bábíyèsí bẹ̀rẹ̀ sí ni máa ṣàlàyé o ó lẹ ní sùúrù ọ́fíṣà ẹ ṣe mí jẹ́jẹ́ sà ohun tó ṣẹlẹ̀ ni wípé iṣẹ́ èṣù ni o òun ò mọ̀ọ́mọ̀ kì í ṣe pé òun náà kó òun ṣe bẹ́ẹ̀ àmẹ́ṣù ló gbé òun wọ̀ kí ló wá ṣẹlẹ̀ gangan arákùnrin ó ní ọwọ́ ara àwọn báyìí ọwọ́ ara àwọn gangan òun lòun fi fún ìyàwó òun lọ́rùn pa

lẹ́yìn ọjọ́ tí wọ́n mú Babis yìí tó jẹ́ 17th of June lọ́dún 2021 ó padà wá jẹ́wọ́ ní 18th of June lọ́dún 2021 yẹn náà ọjọ́ kejì lẹ́yìn tí wọ́n mú òun larákùnrin yìí jẹ́wọ́ yìí pé kọ́ṣì òun jẹ́jẹ́ o òun lòun pàyàwó òun fúnra òun

wọn fojú ẹ balẹ̀ ẹjọ́ o lórí ẹ̀sùn wípé ó pààyàn ó pa ẹranko lọ́nà tí ò tọ́ torí ajá tó wà nínú ilé wọn lọ́jọ́ náà lọ́hùn òun ló pa ajá yẹn fúnra ara ẹ̀ kó lè ba dàbí ẹni pé olè ló wọlé

0: 070 55 949 070 55 49 Tabi 0809 700 00949 080 97 000 949. O to di wipe ma ma lo lori eto lale yi. Hello.
1: Hello.
0: E ka le o.
1: Hello.
0: Yes sir. Eje ba n gbohun soke.
1: Hello.
0: E ka le mo n gbo yin.
1: E ko so ile se mo ara le ewo lagbara o.
0: E seun.
1: Hello.
0: Hello. Iyẹn ri. O da. Ko to di wipe ma ma lo lale lori eto. E je ka fi ipin yen mo be yen na. Gbogbo wa lari n ton sele lorileede Nigeria lasiko ta wa yi. Ijinigbe lotun ipaniyan lo si lawon bi kan ta ti gbo seti ti o ba ti e soju wa. Amo ninu nkan ti mo ti ri ni wipe opolopo eyan fi kini won fi n se awada. Wọ́n ni ẹ ọ̀rọ̀ tó ń dun ẹnìkan kinní kan ni lọ́dọ̀ ẹlòmíì àmọ́ kì í ṣerú ọ̀rọ̀ yìí ló yẹ ká máa fi rẹ́rìn yìí. Nǹkan burúkú ò ní kàn wá o, kò ní kàn yín, kò ní kan ìmí náà. Àmọ́ kì í ṣe gbogbo ọ̀rọ̀ lèèyàn máa fi ń ṣeré, kì í ṣe gbogbo ọ̀rọ̀ lèèyàn fi ń ṣàwàdà. Kì í ṣe gbogbo ọ̀rọ̀ lèèyàn máa fi ń ṣawẹ́wà, kì í ṣe gbogbo ọ̀rọ̀ lèèyàn fi ń rẹ́rìn. Torí tẹ bá rìn sọ́tún, tẹ bá rì sósì, oríṣiríṣi lẹ máa gbọ́ lẹ́nu àwọn èèyàn, wọ́n wá máa fi rẹ́rìn. Lásìkò ìgbà tẹ fi ń rẹ́rìn yẹn, ẹ̀ẹ̀mẹ tó ń kọjá, èmi wà bóyá nínú mọ̀lẹ́bí àwọn èèyàn tí nǹkan yìí kàn ni. Irú ọ̀rọ̀ bẹ́ẹ̀ lẹ wá fi ń ṣàwàdà láàrin ara yín kò dá tó. Ẹ wò ẹ jẹ́ máa fi léyìí ṣe lọ lórí ètò ìlàlẹ̀ yìí. Títí ọjọ́ mẹ́jọ tátùn máa pàdé lórí àkọ́tun ètò yìí tún ga. Ẹ máa wà nù rẹ o ìdùnnú ayọ̀ àti àlàáfíà. Kò ní séwu ewu òní kàn yín bí òní kàn yín, kò ní kan ìmí náà. Láyọ̀ la máa pàdé o. Ó dàbọ̀.

ìràwọ̀ kan yọ ọ́ mi lútìtì ìràwọ̀ ọ̀sán tóhun dàgbàlagbà pẹ́jú sí àfi gorí òkè ó hàn kẹtẹkẹtẹ ìkànnì dáti tú ẹfẹ ń doṣù ó lé téńté ọba láàrin àwọn ọkànnì dáti tú ẹfẹ 94.9 ìkànnì adẹ́rìn kò sónú òkè téńté prẹ́míà mọ́kọ́lá ìlú ìbàdàn láti ń sun dídùn dídùn fọmọ aráyé ibùdó ayọ̀ àtòrí sun ìdùnnú ní 32 FM ìròyìn àsìkò tí ò lẹ́jà ń bá kàn nínú eré ìdárayá lẹ́sẹ̀ kúkú àti káàkiri àgbáyé ṣebíṣẹ́ wa ni àgbọ́dúnú ètò tó ń pàrònú rẹ kájà fẹ́ tọ́ ọmọnìyàn kásì gbẹ̀ni afẹ́rẹ́ jẹ lọ́wọ́ arẹ́ níjẹ tẹnu kọ́ tètè bọ̀ọ̀lì kọ́ ìkànnì 32 FM lóṣùpá àràn káyé 94.9 lọ́ba wọn.

0: tó jẹ́ ẹtún kalẹ̀ bí ẹ ti ń gbọ́ mi lónìí ètò yín ètò wa ètò àdáyébá ẹ náà ni ó tó gan orí afẹ́fẹ́ pẹ̀lú àlejò mi tẹ́ ẹ ti mọ̀ bí ẹni mowó olóyè ewé ń jẹ́ adégoróyè igi àdùbí agbéfá gorí ìtẹ́ ọ̀tún olúwawo tilẹ̀ ìbàdàn tilé toko káàfàtà tó sì jẹ́ páwọn náà ni lónìí tọ́lọ́run fi ṣe tí ọlọ́run sì ní fi wọ́n ṣe ẹlòmíì kò ní fẹ́ ẹlòmíì ṣe wọ́n àwọn mọ́gàjí ilé olóòjé nílùú ìbàdàn bàbá mi ẹ máa fún kálẹ̀.
1: ẹ káàlẹ́ olóòtú mo kí gbogbo ọmọ kóòtù òjíire hùn àjíǹde àárọ̀ mọ jẹ́ o
0: ọlọ́run tó fi ṣẹ́ran yín kò ní padà lẹ́yìn yín
1: o àwísẹ́ àfọgbọ́n.
0: tó mo ní kí n tiẹ̀ kọ́kọ́ béèrè mọ́ lọ́wọ́ yín ètò àtọ̀gbẹ tí wọ́n ń pè ní ìtọ̀ ṣúgà oríṣiríṣi làwọn èèyàn máa sọ ń pẹ́ wọn ní èèyàn bá tọ̀ lẹ̀ báyìí tí ìràn bá ti ń wọ̀ ó ti ní ìtọ̀ ṣúgà nù láì dóònà pẹ̀lú kí ló ń bì ìtọ̀ ṣúgà tó ń tẹ̀ ó sì máa gbẹ tí ó máa rò.
1: ẹsẹ̀ olóòtú wọn àgbọ́dọ̀ fi ní jẹ́ òye àwòdì ká mọ̀ lè gbà díẹ̀ ọ̀tún olúwawo jẹ́ náírà fún gbogbo ilẹ̀ ìbàdàn
0: bẹ́ẹ̀ni
1: ọ̀jẹ̀ ni onímọ̀-ṣègùn òbílẹ̀ nínú káfíwé àtegbò túdé àrùn ni
0: ọ̀jẹ̀ ni babaláwo
1: bẹ́ẹ̀ ni olóòtú
0: tó jogún ẹ̀ lọ́dọ̀ bàbá ẹ̀
1: bẹ́ẹ̀ ni bó ṣe rí nù púrọ̀ níyì ẹ̀tẹ̀ ni máa ń já sí ọlọ́run jogún ewé àtegbò fún wa ibi tí kálukú bá mọ̀ dé ni ẹlòmíì mọ nǹkan mẹ́jọ tó jẹ́ pé nǹkan kan ló ṣiṣẹ́ fún ẹlòmíì sì mẹ́jọ méjì péré tó tún ṣiṣẹ́ bíi mẹ́jọ náà ìdí ní ìtàn bàbá wa fi pa ọgbọ́n pọ̀ tí wọ́n fi sọ pé n tó gùn tí ò lópin tá à ń pè lóògùn ìbéèrè tẹ bèrè dáa torí pé nǹkan ṣe ọ̀pọ̀lọpọ̀ tí ọmọ tó túmọ̀ sí tó sì ti náwó náwó ná púpọ̀ náà ti ń wá sọ́dọ̀ wa náà tọ́lọ́run dẹ̀ ń gbà ládùúgbò à ń gbọ̀ jẹ́ pé kì í sọgbọ́n inú wa àjogúnbá ni olóòtú ẹni tí ọba lòun tọ ìtọ̀ ṣúgà ìtọ̀ ṣúgà náà bàbá wa mọ̀ sí ilẹ̀ yorùbá ìtọ̀ téèyàn tọ̀ ti ń dùn àpẹẹrẹ tí èèyàn máa rí lára gẹ́gẹ́ bá ti ń wádọ̀ tèmi ṣe máa sún àtẹ̀mí ti tọ́jú ẹlòmíì lè ní òun ń rù òun ń gbẹ ọwọ́ òun fun sí ṣéṣéṣé ojú òun ṣókun bàtàkùn tàbí òun ń wò bàlàbàlà ń gbà mí tàbí kátẹ́lẹ̀sì ọ̀kan gógógó bó ń bá ti jí láàárọ̀ pé kò wá sí oògùn tó ń wá lò lára o tó wá ṣiṣẹ́ mọ́ o.
0: ẹ má lọ jẹ̀nà o mo ní kí ni n bì.
1: Ètí ń bi náà ni mo fẹ́ fàyọ ẹ̀yọ olóòtú. Ètí ń bi ni wípé téèyàn bá ń jẹ nǹkan tó dùn ládùn ju àmọ́ fa o. Kálukú ló ti ní kinní ìlara tẹ́lẹ̀. Ṣùgbọ́n tó bá pọ̀ jù ìní máa rìsọ́ọ̀tì sí nítorí bàbá wa fi ń pé ìtọ̀ ṣúgà. Àkọ́kọ́ gbogbo ohun tó dùn pátá tó jẹ́ nǹkan fún mo lè yín ó dínkù. Gbogbo ohun tó bá ti dùn ládùn jù ká mọ̀ wulẹ̀ dá kọ nǹkan kan kọ́ mọ́ dàbí pé à ń kó kùtà bá àwọn nǹkan míì. Gbogbo ohun tó bá ti dùn ládùn jù kò sára lóore olóòtú.
0: Àwọn oúnjẹ
1: ìní máa bí jáde.
0: Àwọn oúnjẹ míì náà nǹkan sí kò lè fà.
1: N ti ń fà pọ̀ nu oúnjẹ tá a bá ní ká kẹnu bọ̀ àwọn oúnjẹ ti ń fà ọ̀pọ̀ ṣùgbọ́n ẹn tó ní tó bá wá sọ́dọ̀ wa táwa bá ti wò tọ́sàn gbogbo ohun tí wọ́n ń lò pátá láti bí ogún ọdún ọdún mẹ́ẹ̀ẹ́dógún ò ní lò mọ́ tí wọ́n bá ti dọ́dọ̀ wa pẹ̀lú ògùn ọlọ́run ewé àtegbò láàfin tọ́jú ẹ̀ tí ó san ìtọ́dún tá à ń jẹ ní ń fà nínú oúnjẹ tá à ń jẹ ó sì ń fà ṣùgbọ́n gbọ́n bá dé ọ̀dọ̀ wa láṣọ oúnjẹ tí wọ́n máa jẹ aṣọ tí wọn ò ní máa jẹ aṣọ tí wọn gbọ́dọ̀ máa mú a sì tọ́jú àìsàn lágbára ọlọ́run tó dá ewé àtegbò torí pé nígbà tí àgbàdo ò tí ì dáyé nǹkan kan la diẹ ń jẹ ewé àtegbò Nàìjíríà ó ń wo àìsàn Nàìjíríà tọ́ọ̀bá tí ìdọ́dọ̀ oníwòsàn tiẹ̀ ló kù.
0: ṣe rí n tó mú béèrè wá lálẹ́ yìí bí mo ṣe máa sọ náà lórí ètò kan mi pé ògúdúgbà ọmọ àgbà ni ó ti súnmọ́ gbà èmi náà ni ọmọ àgbà ni mí lóòótọ́ wọ́n ní bọ́mi kí n bá mọwọ́ wẹ̀ yóò bá gbà jẹun ẹ náà ń pẹ́ n tó ń ṣe yìí o ṣé wọ́n fi ṣeun ni àbí bó ló ṣe jẹ́ mo ní pé tó pẹ̀lú ń tẹ́ ti kà á lẹ́yìn náà nísìn ó ti jẹ́ àmọ̀ wípé inú ń tà ń jẹ àti ń tà mu ibẹ̀ náà ni ìtọ̀ ṣúgà
1: ẹ̀ndẹ̀ tí ọba lọ́wọ́ ayé nù orí mọ́ tọ̀sẹ̀ lọ́lọ́yọ̀ kò sí tí wọ́n lè gbé wálé iṣẹ́ tíá gẹ́gẹ́ bíi pé ọmọ babaláwo èmi ọ̀kọ̀ọ̀kọ̀ dá ifá ná ní í ṣe àyẹ̀wò ètò àdúà ni tá à ń pè ní ètùtù ọ̀sẹ́ni tọ́mọ ẹnu ẹni tádùà ti ń gbà àdúà yìí sì ta kora wọn nígbà tí ń bá ṣe ètò tèmi nílànà tìbílẹ̀ gẹ́gẹ́ bí ààyè tọ́lọ́run tọ̀ mí sí gẹ́gẹ́ bí babaláwo a wàá mú ewé àtegbò tọ́lọ́run dá a wàá fi tu gbogbo ogun ton tin tin lo ti o sise mo yo wa pada bere si ni ma sise aisan ara on tin yo de san e wo eni to ni egbo gbogbo ogun tin lo stegbo osan ina ni ni o je ki gbogbo awon aisan tin be nu ara re osan aisan tin se ti egbo fi yo ti o fi san an ti an ba ti ni egbo ni mo fe mura ati pa won sugbon ti an ba dodo eni to mo n pa iwe ati egbo re to ba ba da fa bo ba je pa fi se ni tori gbogbo aisan ki je lasan to ba se tutu ba ba ti lo iwe ategbo si ti an lo si ti o sise en yo sise aisan tin se ru eni be osan gbogbo eni taisan se afi yo yin o eni faisan lo gba
0: o tun mo si wi pe ti ru eni be to ba to awon onememo lo
1: to to onememo lo ma to se lo loyo
0: olohun o si fase si
1: be ni ile ti o toju eni so airinrin ebe lo okun gbogbo nkan lo ni idi ka wadi si aisan ti ba tin se eyan to pe ti o lo abi nti ru nkan ti e wa nse eyan to ti di egbo ta ba bere ta ba rubo ta se tutu e ta ba lo nkan si gbogbo ba ba si ti gbianju ba se nse fawon eyan olohun si fi ase si olootu so iru eni be so fun ko fokan re bale ko yoju si akaba sayewo a fi ewe ategbo toju re ewe ategbo se majiki
0: adua ni
1: adogo ba ni adua ni gba agbara ki gba iru eni be o riwo san ko tin fokan re bale lagbara awon onile
0: to I wa mo awon eyan le ma bere pe bo la se le ri yin
1: e se olootu lati bi ki bi e woko tin lo si oje gate e so ni oja oje erin saarin oja nbi won tin ta eni ele n lo si oju sosi ataremu loki ofa baba asale be ba ti wowo oton yin e tin ra late kan nbe won na ka le mi se eni le baba ewenje le nlo akomo na wa ti nbe loju titi nbe ele n lo le baba ewenje ewenje opin meji ni oke ofa baba asale ajinde aro mo je o a ni faisan lo gba o ero ba ni soro mi ni 08032601 41 080-332-601-41 tabi 080-53-45-92-23 080-53-45-92-23 Adegoroye Ige Adubi Agbefagori Ite loruko temi o Oloye Otun Oluwawo Jenara fun gbogbo le Ibadan mo gaji ile oluoje of oje Ibadan land ajinde aro mo je fun gbogbo wa
2: baba pere apo ni agogo wole